0: sókè ọrùn.
1: Hallelujah.
0: Gbogbo ọmọ Ọlọ́run níbi gbogbo tó ti ń gbọ́ mi.
1: All God's children wherever I can hear.
0: Àsọtẹ́lẹ̀ méje yìí.
1: These seven prophetic words.
0: Mo fẹ́ kó ṣàmì sí.
1: I want you to shout.
0: Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ wà.
1: As the Lord liveth and is
0: standing. Kọ́kọ́rọ́ ògbò tí ẹ jí lọ́wọ́ ẹ̀.
1: The key of glory stolen away from me.
0: Lónìí la máa dá padà fún ẹ.
1: Ah, mi Jésù.
0: Àsọtẹ́lẹ̀ kejì rè.
1: Second prophetic
0: word. Alágbára tó retí ọjọ́ tó máa ṣẹ̀ sí.
1: The powerful being expecting your day of victory.
0: Pẹ̀lú àṣẹ Olódùmarè.
1: By the authority of the Most High.
0: Ó máa dúró títí láì.
1: Ah, mi Jésù.
0: Irú ènìyàn bẹ́ẹ̀.
1: Such a fellow.
0: Wàá wá òní rí mọ́.
1: Ah, mi Jésù.
0: Wọ́n àsọtẹ́lẹ̀ kẹta.
1: Listen to the third one.
0: Nínú yàrá èèwọ̀.
1: In the forbidden room.
0: Nínú yàrá kò ṣeé ṣe.
1: In the room of impossibility.
0: Tí wọ́n fi ayé ẹ̀ sí.
1: Where you have been kept.
0: Lórúkọ Jésù.
1: In the name of Jesus.
0: Jáde kúrò ńbẹ̀.
1: Ah, mi Jésù.
0: Mo gbàdúrà.
1: I pray.
0: Ìsọtẹ́lẹ̀ kẹrin nìyẹn o.
1: The fourth prophetic
0: word. Gbogbo ẹni tó ní orí àkàsọ̀ tó wà yìí.
1: Whoever says on this ladder you are.
0: Tó lóun máa já ọbọ̀.
1: Will you bring it.
0: Báyìí lolúwa wí.
1: Thus saith the Lord.
0: Irú ènìyàn bẹ́ẹ̀.
1: Such a fellow.
0: Wàá wá òní rí mọ́.
1: Ah, mi Jésù.
0: Gbọ́ ìkarùn.
1: Listen to the fifth one.
0: Èyí ni òun Olúwa.
1: This is the voice of the
0: Lord. Látẹnu wòlíì rẹ̀.
1: From his prophet.
0: Tó o bá ti ń jáde lónìí.
1: As you step out today.
0: Lọkàn àánú tó tóbi.
1: Ah, mi Jésù.
0: Gbọ́ ìsọtẹ́lẹ̀ kẹfà.
1: Listen to the sixth one.
0: Olùrànlọ́wọ́ àyànmọ́.
1: The helper of destiny.
0: Tó mọ̀nà ibi tó ń lọ.
1: That knows the way to where you're going.
0: Tó máa fà ẹ́ débẹ̀.
1: And we take you there.
0: Lónìí lẹ máa pàdé.
1: Ah, mi Jésù.
0: Gbọ́ ìkeje.
1: Listen to the seventh
0: one. Ìrìn àjò rẹ tòní.
1: Your journey today.
0: Bó o ti ń jáde lọ.
1: As you are stepping out.
0: O ní parí ẹ̀ sí mọ́ṣúárì.
1: Ah, mi Jésù.
0: Ọ̀rọ̀ rẹ dayọ̀.
1: Ah, mi Jésù.
0: Àánú yanjú ẹ̀.
1: Ah, mi Jésù.
0: Bẹ́ẹ̀ ló máa rí.
1: Ah, mi Jésù.
0: Jésù Olúwa wa.
1: Ah, mi. Ah, mi. Ah, mi lórúkọ Jésù.
0: Kí n tó lọ láàárọ̀ yìí.
1: Before I go this morning.
0: Tẹ́tí kò gbọ́ àwọn ọ̀rọ̀ ẹ̀rí alágbára nínú ohun tí Olúwa ń ṣe ní ilẹ̀ àánú yanjú ẹ̀.
1: Listen to this powerful testimonies of what God is doing at the settlement of
2: Jerusalem. Praise the Lord.
3: Hallelujah.
2: Praise the living Jesus.
3: Hallelujah.
2: Mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ìpè bàbá mi. Tí n bá comment lórí kiní wọn, màá sọ pé my lovely daddy. Mo yin Ọlọ́run lógo fún ààyè tán fi mí sí. Mo dúpẹ́ fún àánú tí mo rí gbà. Ta ni mí, ta ni ràn mí, tá a sọ pé kí n wà ní department. Ṣùgbọ́n mo dúpẹ́ fún àǹfààní yìí. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run tí ò jẹ́ kí n ṣe àǹfààní yẹn lò. Ní ògbólógbò 2026, mo dúpẹ́ lórí ìjọ Gósẹ́ni àti lórí gbogbo obìnrin rere pátápátá. Èṣù gbógun sàtánì halẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run ò jẹ́ kí ẹ̀mí obìnrin kankan kó sọnù. Mo gbé Ọlọ́run ga. Ọlọ́run tó mú wa la ògbólógbò ọdún yẹn kọjá láyọ̀ àti àlàáfíà. Tí ò jẹ́ ká ní àkọsílẹ̀ ibi. Tí ò jẹ́ ká dìde ìṣẹ́jú kan lórí ẹnikẹ́ni. Mo gbé Ọlọ́run ga. Ọpẹ́ mi kejì lọ sórí ìdílé mi àti ọkọ mi. Ọlọ́run tó ń fi àánú bá wọn rìn. Ìgbà mi ní màpá ń travel. Wọ́n á kàn déédéé sọ fún mi pé àwọn tó ń travel máa ní Ọlọ́run ìpè Adéfẹ́mi á máa bá yín lọ. Kò sí ojúmọ́ kankan máa wa ọkọ̀. Ọlọ́run tí ò jẹ́ kán pa ẹran tí ènìyàn ò kí ń jẹ. Ọlọ́run tí ò jẹ́ kí sàtánì kó sí mi nípò nínú ilé náà. Mo mọ nǹkan tí ojú mi rí. Ó yé bàbá, ó yé pásítọ̀ Ben. Bíbélì sọ wípé nítorí tí mo ti gbé Olúwa kan ọwọ́ ọ̀tún mi, a kì yóò ṣí mi nípò. Ọlọ́run tó sì tún mú mi dúró nínú ilé yẹn títí di òní. Ọpẹ́ mi tún lọ sórí gbogbo àwọn ọmọ tí Ọlọ́run kó lé mi lọ́wọ́ pátápátá. Ọlọ́run tí ò jẹ́ kí wọn ó ru òkú wọn wá bá mi. Àtàwọn tán wà lọ́nà jíjìn àti àwọn tán wà nítòsí. Ọlọ́run tó ń darapọ̀ mọ́ àwọn ọmọ yẹn. Ọlọ́run tí ò jẹ́ kí n sọkún lórí wọn. Mo gbé Ọlọ́run ga fún ìpèsè rẹ̀ ní gbogbo ọ̀nà. Mo yin Ọlọ́run lógo. Bàbá, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrà yín, fún àtìlẹ́yìn yín ní gbogbo ọ̀nà. Ọlọ́run tí ò jẹ́ kẹ́ sọ pé sẹ́ni tí ò lówó lọ́wọ́ ìlà máa fi sípò. Mo gbé Ọlọ́run ga. Ọlọ́run, mo gbé Ọlọ́run Gósẹ́ni ga ní gbogbo ọ̀nà. Pásítọ̀, bẹ́ẹ̀ mo dúpẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ Adé orí mi náà. Bí mi ò tiẹ̀ mọ́ ṣe, Ọlọ́run bá mi ṣe. Ó dẹ̀ ń tì mí lẹ́yìn ní gbogbo ọ̀nà. Mo gbé orúkọ Ọlọ́run ga. Fún ìdí èyí, àáké hallelujah papọ̀. Praise the Lord.
3: Celebrate Jesus.
4: Praise the Lord.
3: Hallelujah.
4: Mi nígbà táìmù wa púpọ̀, ṣùgbọ́n ẹ̀rí mi pọ̀ gan. Pàtàkì jùlọ, mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi. Níjọ́ tí mo mọ̀ wọ́n, mi regret pé mo pàdé wọn. Thank you. God bless you, sir. More anointing, more strength. Mo lọ́hùn kankan kọjá ní ọdún tó kọjá. Ṣùgbọ́n síbẹ̀, Ọlọ́run gbà mí nínú gbogbo rẹ̀. Èrò ọ̀tá ni pé kán tilẹ̀kùn mọ́ mi sínú ilé, kán máa wá kí mi. Ṣùgbọ́n Ọlọ́run ìpè yóò gbà fún wọn. Bí wọ́n ti gbèrò rẹ̀ tó, Ọlọ́run ò gbà. Mo ṣubú lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ tó dẹ̀ lágbára, tó gbẹ̀jẹ̀ lára mi. Ṣùgbọ́n síbẹ̀, ó tún rí mi, ọ̀tá tún sá náà ni. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lórí ìjọ mercy seat. Ọlọ́run tí ò jẹ́ kí n sọ ẹnikẹ́ni nù. Ọ̀sọ̀ọ̀sẹ̀ lọ́lọ́run ń yàn kó wa nínú ìjọ yẹn. a n bi bo nbe a n se gbe yawo nbe awon eyan dara po mo wa bi ijo ti yi wa ka to won wa si mercy seat mo da pa yi pada si olorun ero ota ni wi pe ko tu sugbo olorun o gba mo da pa yi pada mo dupa lowo olorun lori omo mi to wa loki oya ni opo igba to ba soro si mi gege bi abiyamo mo ma nke ni mi oni ke loju e sugba tin ba ti de waju olorun ninu ijo yi ma jo bi pe mi o mo ti ati gbagbe nitori enikan ti bi mi wi pe mama se ronu bayi mo ni alai ni ronu ni mi nikan ti mo ma nro tori emi ma fi gbogbo re jo ni ayo mi ma nkun ni mo dupa lowo olorun fun abo to daju bi won tin gbeyan lo nbe bibi to wa ti bo ti lagbara to olorun ma jamu ipe yi o de duro ti mo dupa lori ile mi mo dupa lopolopo tori pe olorun ti o je kin siku enikeni mo da ope pada si odo olorun lodun ina ti a lo tan yi ero pe mi ni mo sanwo fun lawyer tan ni ko ma tele mi lo si court ni gbogbo igba sugbon mo ri oju re ri olorun gege bi baba ti so fun mi won ni mama anu ti yanju e won so ju be na lo ni the last time ti a pade ni court mo nawo lori sirisi ona mo de sanu ni anu ni mo se mo de mo wi pe olorun ma jamu ipe de yo mi nigba to kan kesi mi adajo ni mama yin anu e se mi o ti se wahala o ti nawo mo tun wa si court yi mo awon o fe ri mo ni o ye ki alaji wa sign pe ati pari e o ni se be mi ni mo ni ko ma lo o ni ki ma lo o ni gba to ba ya awon yin fight e lati wa pa finalize e lati pare mo dupe lowo olorun ti ki ba se pe mo ri anu gba ninu ipe yi ni awon to se ru e won wa ni atimale o sugbon nitori anu ti mo ri gba nitori anu to fa lori oke yi anu ide yo mi tan patapata mo da ope to po pada si odo re mo da pada sodo adani waye eyi to dabi re lodu to koja mo ri wi pe mo gbe moto jade fura mi emi na ni mo wa mo de debi ti mo lo mo park mo de jade nje ki wole ki ni mo fe ri fast bayi emi ye kan ni ma ri fast mo ti wo glass egbe mi mo ri po clear oni ma ri fast bo ba da pada bi mo se ni ki sile ko ki wo kan ti on disturb mind mi bo kan ri okunrin kan ni nbe leyin mi ni lo ba gbe omo ikoko bi o mo bo se fade be o ko si be se wo glass to e le ro omo ti mo nso yi o Olorun ti o je ke pa odidi omo olomo mo da ope pada ninu re na baba ni gbogbo eyin te n wa moto e gbadua e ni payan gbogbo asa mi awon to wa moto mo mo pe gbogbo ala o sa mi bi mo se tun drive be na ni omo yan ka fo mo titi da o ma mi lanu ni mi o mo bi break mi o ti e mo bi break yen mi ko break o mi mo bi moto

omiyewu oluwa modo tutti we asojo ipimi ye soku e fun mi lasojo tintin to kure e fun mi ni ororo ma ti amun ya e ja sinu se ru go wa la itan sa le emi asise ti ba ti seto oluwa ni ti ba ti firin inu ese mi kule ke bi omi ye sori oluwa ni ki wa gbe fun yin ni wiwo ni pipe ẹgbẹ́ mi gbé ìyá yẹn dé tò sí etí odò yẹn ẹ̀jẹ̀ kan ló bẹ̀ bàbá yóò wá fi omi yóò dà sí ìyàwó ẹ̀ lára kò ní ìdìkọ́ bọ́sọ ẹ̀ kó dà sí látorí kí aṣọ yẹn rin ẹgbẹ́ o ẹgbẹ́ pt aṣọ tó wọ o látorí désàlẹ̀ tẹ máa pẹ̀lú olúwa tú sílẹ̀ tẹ bá ti dómi yẹn sí wọn lára tán ẹ yọ pámpásì kí wọn ẹ ti dànù bẹ láì lọ pámpásì. Oluwa wí

0: kunle e gbodo tete lo le lo te fi lo te fi de mi o ni dide nira ya po fe mi a keli nira ye lo fe mu nira ye yawo re te oya wa ni oluwa ma lo tese mi roti nira wo ni re Adabiti irinu ese mi o ba ma ku mi ninu ere bayi lati ipadi mi de bi oroku ko si ekungun eyo kan nibe irin lala meta lo gbe sinu ese mi mo fi pot onirin meji lade mo fi eran mi ran pa oluwa roti nira woli re eyin wo lele fo mi jesus oluwa roti nira woli re Oluwa to ba ni se kankan fun mi
1: Jesu
0: ti mo de mo pe ona se titi lai
1: ka Jesu
0: ba iye ju ti lai na
1: Jesu
0: iye ju ta wo iye yi na
1: Jesu
0: o gba ko na se wa
1: o Jesu
0: Oluwa
1: Oluwa
0: mo ma fe ko fi di e to fi pe mi mo fe ko fi mule le
1: ka Jesu
0: Oluwa
1: Oluwa
0: awo eniyan so wi pe okun ni
1: Jesu
0: àwọn kan ti lẹ sọ wípé
1: ààrẹ jimmy takoso
0: olúwa mo mọ pé o lè ṣẹlẹ lójú gbogbo èrò
1: o yes
0: olúwa wọn ní testimony tá ń gbọ lórí rédíò wọn ló ń sanwó fún wọn ni
1: jesus
0: o lè ṣẹlẹ lójú gbogbo èrò lẹ́nìí
1: o yes
0: kí wọn mọ pé ìwọ ni ọlọrun
1: takoso
0: wípé ìwọ tó jẹ kán wà láàyè
1: yes
0: o lè sanwó di àyípadà
1: o yes
0: mo fi nira ikede
1: orúkọ jésù
0: ẹyin tẹlẹ sàmì méje
1: yẹsà
0: ọjọ ogun tẹ nínú ayé ẹlẹrìí
1: ami
0: kí ló ń dá wọn dúró lọhùn olúwa ló ti parí iṣẹ
1: jésù ṣe
0: olúwa tó o bá ṣe léyìn ayé sọ pé ìwọ kọ ló pé
1: jésù
0: ṣé o kọ ní ń bọ̀ yìí.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yìnrìn yìnrìn.

0: gbogbo àmì tàbí sí ọ tí rẹ ńlá fi ń fọ ẹkọ yá kò la iná àmì ayé kò jábọ lẹ sẹrẹrẹ sẹrẹrẹ sẹrẹrẹ sẹrẹrẹ ẹ gbàdúrà karùn àwọn agbára tó jókòó lé opportunity
1: wọn. Báwa sí dájọ báwa opportunity
0: sí. Dáná ẹ̀tẹ̀ yẹn láti verse 12 balógun pàṣẹ ó di ẹ̀rí
1: dáníẹ́lì
0: àfìgbà tí Michael lọ́jà
1: ọ̀gá
0: ó ní ìdí kí wọ́n sí wọn nídìí àwọn tó jókòó lé àǹfààní
1: ayé
0: ẹ̀yìn tó jókòó lé opportunity
1: ayé
0: ẹ̀yìn tó jókòó lé ogo
1: mi
0: mo ṣì yí nídìí mo gba ẹ̀tọ́ mi. Baba,
1: I'm
0: not going to be able to do it. I'm not going to be able to do it.

sọ kí wa lo fẹ jẹ báyìí kẹ́kẹ́ tí ò sọ̀rọ̀ mọ́ ah èso rí ẹgbẹ́sẹ̀ bí wọ́n lọ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan kò ní mọ̀ pé ẹ̀ẹ̀kan tó so ní lifetime ayé ẹ̀nu tí ó sọ̀rọ̀ bí ènìyàn ya owó ẹ sékè ẹ̀yin ọkùnrin tí ẹ̀ ń gbọ́ omi ẹ̀yin ilẹ̀ kọ̀kọ́ sàmì o tó o bá wá ní ọmọkùnrin lọ́mọ ọlọ́run kan sàánú ẹ ọ wá bí ọkùnrin ọmọ wa ọkùnrin wà mẹ́ tàbí wọ tọkọ rẹ bá ilé jí ọkùnrin kọ sàmì o àdáyé kóbìnrin lọkọ rẹ ọjẹ dákẹ́ ní mo bá a lẹ́sẹ̀ gbogbo ẹyọ

0: ṣé ọmọ rẹ ọkùnrin lọ sàmì fún ní àbọkọ ẹ.
1: Orúkọ yín àtẹ̀rí kọ́kọ́.
2: Orúkọ mi ni Olúwa Pọ́nmi Ilé. Arúgbó ọjọ́ ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí.

0: keyi pe lowo olorun alaye mo dupe lowo arugo ojo to gbe dadi ati mami dide fun wa mo wa si ori oke yi boya bi odun meta bi merin mo ni dadi egba mi mo ni won fa awon mo dabi la mu mi mo kan ti mo se dadi sa ni photo won da mo ko photo fun won won gbadura si won ni se mo le mo mo yen wa ah mo ni ko le wa mo ni only ohun ti e fe gbo nkan ti nje ti christian kankan pe ko si nkan ti nje jesus lodo won lo da ki mo mu photo re wa won la won mo praise
1: bo wa ni
0: bo si mu photo re wa dadi praise igba ti mo ri pe dadi busy wọn tó lè ráàyè mo wá sọdọ ọmọ mi mo bẹrẹ sí kẹjọ ti mọ mi máa kó fọtò fún wọn níwájú ọlọrun àti ènìyàn ọlọrun gbogbo ogun tó ga bí òkè ọlọrun sẹ nígbà tó wá di bíi ìjẹ ẹdógún ọmọ mi ní ẹsẹ ìṣó lọdọ jésù yìí náà káti ẹ bá yín débẹ ọlọrun mọ sí ogun yìí
1: ló bá wá
0: yà mí lẹnu ọlọrun alàyè
1: ló bá wá
0: ṣiṣẹ ìránṣẹ yín lọ síwájú àti síwájú ẹ ní fọmọ ṣiṣẹ ìránṣẹ ẹ ní fira yín ṣiṣẹ
1: ìránṣẹ ẹ bá sàmí ìwọ náà tayé sọmọdọ tẹ lónìí kó lè wá yanjú ọrọ yẹn.

lórílẹ̀ èdè nàìjíríà àlàáfíà bàbí ọgọ́sọ̀ ọgọ́sọ̀ òun náà ni àsìkìní ọ̀hún ẹjẹ́ tún gbé yín lọ fàràwé ẹjẹ́ ń gbé yín dàbàyè lánàá nínú líìgì agbọ̀jà lórílẹ̀ èdè faransé wọn ti fún o kíná fún o tàná fún o. Wọ́n ti fún ní agbábọ́ọ̀lù tó ṣe yémújù èèyàn fún gbogbo sáà agbábọ́ọ̀lù 2025-2026 ìyẹn Osmani Dembele wọ́n ti gbé ilé lọ́wọ́ ranto ìfẹsẹ̀wọnsẹ̀ mélòó ló wá gbá eléyìí tó lọ fún àtòbẹ̀ tó bá ti di létà àmọ́ àdébẹ̀ ó yẹ pápápá ẹjẹ́ tó sáré jẹ́ ká ẹ mọ̀ bọ́yẹ́ tí ìmọ̀ nígboro ayé. Gbígbé agbábọ́ọ̀lù léjeléje tó dáa jù nínú líìgì agbọ̀jẹ̀ lórílẹ̀‐èdè faransé ìyẹn France Ligue 1 ti gbé ìlẹ́ta ní lọ́wọ́ Désiré Adoyi ti gbé lọ́mọ náà lọ́wọ́ àjẹ̀nú ọmọ orílẹ̀‐èdè faransé ni ọmọ náà da gàgà ń lò la agbábọ́ọ̀lù léjeléje eléyìí tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún rán ti gba plate bọ̀ ẹ̀yìn ti Gunners ti fi léde ẹni tí ó jẹ́ atọ́kùn ayò ìyẹn fún ìfẹsẹ̀wọnsẹ̀ yín ní àṣekágbá ìdíje UEFA Champions League ṣùgbọ́n good news ló jẹ́ fẹ́ yẹn ó yà mọ̀ ń bọ̀ ẹ̀jẹ̀ ń sáré débẹ̀ ibẹ̀ ni mo gbàdé nínú kọjú agbábọ́ọ̀lù Gunners àwọn oníbòje àwọn yinmọ́yinmọ́ tabọ́tabọ́ ó yẹ lọ́tàpá àtibí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal nínú ìfẹsẹ̀wọnsẹ̀ márùn ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n ti láǹfààní láti gbá kẹ́ lásìkò tá a wà yìí o 0-1

gẹ́gẹ́ bó ṣe wà ó dá látàpọ̀ àti bẹ̀ ṣe rí i ọ̀rọ̀ fọ́yíkọ ẹgbẹ́ agbẹ́bọ̀ lásánà ó tún ti da wuyewuye ó ti da wuyewuye torí pé kí ni dàrẹ nǹkan ó náà ti fọ̀rọ̀ léde ó ní sẹ́ kó mọ́tò yìí ó ní sẹ́ rí ìkà yẹn o wípé fọ́ òní ní tòótọ́ àti lódodo ó nítorí pé ó ti gbẹ́wọ́ léráyà ó gbẹ́wọ́ gbábí ọrùn rẹ̀ kọjá ó sì fọwọ́ fa ọwọ́ rẹ̀ kejì ilẹ̀ ìyẹn pablo ni o ó ní ó fọwọ́ fa ọrùn rẹ̀ kejì ilẹ̀ ó ní ìyẹn tún wá kéré ó ní tẹ bá tún wà wò dáadáa látọwọ́ ẹ̀yìn ẹ rí i pé tòdìbò ó kọ́ ọsọmọ david raya lọ́rùn ó ní wọ́n pé kankan ò sí ń bẹ̀ mọ́ o ó sọ wípé fa òní wípé kódà kò yí padà tó fi délùú èkó wípé fa ògidi ni wípé gbogbo tó bá wá wù kéèyàn máa sọ wípé rọpata gbu ni wípé tẹ̀nà fẹ́ sí i gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn àwọn máṣẹ́nà náà ti ṣe rẹ́kọ̀dù ọ́ ti ṣe orin ìyẹn nítorí rẹ̀ ẹ mọ̀ mí kan mò ń bọ̀ wọ́n láǹfààní láti kọ́ ẹ ń bèrè ẹ ń tẹ́sẹ̀ fún àwọn chelsea ní o ó yẹ mò ń bọ̀ iye wò ó ó sì mòrínù láti ìgbà tó ti gbẹ́ sí olùkọ́ ni nínú ikọ̀ ẹgbẹ́ agbẹ́bọ̀ lùbẹ̀ fíkà ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé nínú líìgì lórílẹ̀‐èdè ọ̀hún kò mọ̀ tí ìfìdí rẹ̀ mi bó ti ẹ̀jẹ̀ pé trophyless invisible ó ní bàbá ṣe ẹ mọ̀ jẹ́ ń tàn yín o bàbá ò fìdí rẹ̀ mi ìyẹn lọ́wọ́ tán wà yìí gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn ó ní mo tún ṣe sáré jẹ̀yìn náà débẹ̀ ẹjẹ́ mọ́ mú kí náà wọ́n lọ́yọ́ kọ̀ọ̀kan èjèèjì àwọn agbábọ́ọ̀lù wo ni wọn ò mú lọ ìyẹn sì fi ayé àgbáyé ìyẹn ní orílẹ̀-èdè argentina apollo dibala tati castellanos valentin gomez mariano trolio thomas palacios augustin rossi lautaro rivero jorge panicelli joan foy àwọn eléyìí wọn ò mú wọn lọ o wọn ní kán mọ sẹmẹkọ ẹlé kéde mọ mi jẹjẹ wọn mọ mi níjọjọ gẹgẹ bó ṣe wà látàpá àtibẹ yẹn ikọ ẹgbẹ agbábọọlù tottenham hotspur lánàá ọmọ ló tà kójú ikọ ẹgbẹ agbábọọlù wo nìyẹn kójú ikọ ẹgbẹ agbábọọlù leeds united ọmọ ẹlẹyọ kọọkan lọgẹtọ gbẹjẹ swadis wọlé ariwo sọ ariwo ńláńlá ẹ pariwo pọ tó jẹ méjì jọ mẹta tọmọ náà ti láǹfààní láti gbẹ bọọlù kẹ ṣùgbọn o ikọ ẹgbẹ agbábọọlù tottenham hotspur ẹgbẹ ṣe ó lè yan yọ láti mọ rẹligéètì ló bá fẹ yan yọ kó mọ rẹligéètì lọwọ tá a wà yìí ó nílò ṣe ó nílò 4 points ìfẹsẹ̀wọnsẹ̀ kú méjì nínú ìfẹsẹ̀wọnsẹ̀ méjì rẹ̀ tó kù ó ní ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù chelsea pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù everton alóòótọ́ àti lódodo kìí ṣe pé orípin chelsea náà ń gbégbé orí ọlọ́kọ̀ dáadáa ṣùgbọ́n ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù everton wà ń kọ́ gẹ́gẹ́ bó ṣe wà lápá àti bẹ̀yẹn chelsea náà gẹ̀dẹ̀rín àwọn náà kú ti mọ̀ páwọn ò lọ́bì kankan ṣùgbọ́n lè jáwé sóbì pẹ̀lú pé kí wọ́n fi ìyà jẹ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù tottenham hotspur ìyẹn gẹ̀gẹ́ látàpá àti bẹ̀yẹn ó yẹ pápápá ẹjẹ mọ ká fún yín ó ti di sáà mẹta léraléra báyìí wọn ní wọn pọ kankan ò sí ń bẹ nítorí pé david raya àgbáwo tí ò gbọdọ báwo jẹ lọmọ náà láti sáà 2023-2024 títí di sáà 2025-2026 ọmọ náà tí wọn clean sheet o torí pé 2023-2024 16 clean sheet ló mú jordan pickford ló tẹ̀lé pẹ̀lú 13 nígbà tí bernard neno tó ń tẹ̀lé pẹ̀lú kíni pẹ̀lú 10 ẹ wò 2024-2025 david raya ní 13 matt zee sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù niger forest náà ní 13 jordan pickford ló ní 12 jordan pickford tó fara hàn léleyìí ọmọ náà tán bá sọ̀rọ̀ clean sheet òun náà fẹ́ràn rẹ̀ bí kwasi nǹkan torí pé jẹ́ david raya 18 ló ní nísàá yìí ganglugi donnarumma ìyẹn ní 14 nígbà tí jordan pickford tó ń ní 11 ó yá mo ti kúrò ńbẹ ibo ni mo gbàlú ẹyìn tèmi mo sáré lọ sọdọ casmero tán bá sọ wípé ntọ́ fi képù rẹ̀ sì jù lára rẹ̀ ìyẹn nísàá yìí nínú líìgì àgbọ̀jọ̀ lórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì casmero ni o ògbóǹtarìgì agbábọ̀ọ̀lù ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù manchester united ìgbà tán ti gé casmero lọ ìyẹn nísàá tá a wà yìí nìkan ó jẹ́ 47 times mẹ́tàdínní àádọ́ta ó ní ìgbà tán ti láǹfààní àti gé casmero kọjá gẹ́gẹ́ bó ṣe wà látàpá tibẹ̀ yẹn tell everybody fi kébù rẹ sí ìyẹn lára bàbá gẹ́gẹ́ bó ṣe wà tún nìyẹn ẹ lọ jẹ́ ẹ̀gẹ́ ẹ̀wẹ́ lọ́mọ yẹ̀wò gẹ́gẹ́ bó ṣe wà ó yẹ pápápá wọ́n fi tán balẹ̀

CP ìyẹn ní gbèsè àkọ́kọ́ lórílẹ̀‐èdè Portugal bó ti ẹ̀jẹ̀ wípé ní gbogbo league nínú gbogbo UEFA Champions League yẹn Sporting CP ò tí fìdí rẹmi o ṣùgbọ́n ìgbà tí ó pàdé kọ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Arsenal wọ́n jẹ̀yà mọ́ pọ̀mọ̀pọ̀n mi tí wọ́n níwájú ìta bàbá wọn ìyẹn lọ́jọ́ náà lọ ẹni tó jẹ́ atọ́kùn ayò lọ́jọ́ náà rí Daniel Zibe ẹ wò ó ìfẹsẹ̀wọnsẹ̀ ìgbésẹ̀ kejì lẹ́mírètì níbi tí kọ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Arsenal ló tún ti mi àwọn ló ti fi ìyà jẹ́ kọ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Atletico Madrid pẹ̀lú àmì ayò kan sódò ókè ó tún láǹfààní láti kíni òun ló tún tọkùn ayò ó ti wá fèfò Arsenal bẹ́ẹ̀ ó tún ti pín wọn wọ́n tún ti fún wọn lẹ́ǹtọ́ jọmọ owó ara wọn o ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Arsenal pẹ̀lú PSG ní láti kágbá ẹ jẹ́ lọ gbé ọ̀ǹda 2 torí pé bó ṣe máa wá nìyẹn ní tá a sọ wọ́n pọ̀ mọ́ nìyẹn gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn ó ní mo ṣe mú yẹn wá ó yẹ mo ti kúrò mẹ́ ń jè mí torí pé mi ò rọ́jọ́ mu sọlókun àkókò ńkọ mi papamọ́ra ọ̀tẹ̀ Derrick Sidé lórí ọ̀rọ̀ ta ni lórí ọ̀rọ̀ ògbóǹtarìgì àjẹ̀nú agbábọ̀ọ̀lù ọmọ orílẹ̀-èdè Faransé ni wọ́n ní ẹ̀mẹ́sàn-án péré òun náà ni Ousmane Dembélé ló bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ ní sáà yìí

0: ma mi ni nigba mi to su o omo lojo bi jejeje da ma soro nipa Israel iyanu omo mi dada ni omo tan to ketile won le gbege si ke sere wa lai oni lojo ibi re metu e ododun ni so poru wi ododun le ru wa wo ododun la ro mo bi lori ate odun ba yo gbere gwa de mewu tutun wo igba odun ode ni igba odun odi meji igba odun odi meta o asodun modun ni sawu asodun modun omo mi ma je nlo latapa ti beyen o ti need a friend o ya ma fo ma fo ma fo sunday ma gbe yin jaye ma gbe yin jaye forin ni loka omo mi ma fo ngboro aye emi na wa pelu e happy birthday to you long live and prosperity many more years to come agbara olohun edumare o pe bi mapa ti pe o dagba odogbo eyan bi awon ara igbani gege bo se je niyan latapa ti beyen o ya loni ojo keji la ninu osu karun mo ki oku ojo bi toni o gege bo se wa lapa ti beyen o ye je ngbe ayanana to gbo nje fe gba to tun ti gba plate e e je mo lava ni ati gbe awon yen wole eyan lori eto lagbo sport la ro toni a to ti de o iru mo le ti ngbe no radio ko yun mo yun mo a to bo tan transistor radio mo a le gbe gese wa lai e ba nki awon mo nigeria tan lanfani lati gbo wa
1: e a ki gbogbo awon yen wa to ngbo akakiri agbaye ani baluwe to ba so pon verse bi odo e so fun pe ro lo npa aye lo nto mi si baluwe si sun lo don sun kan ni diamond fm an le gbe gese an ba gbe gese tan ba pe wa ni pe lo aye ode jison ni bare duro ko oni ni ojo isegun anu olorun yo ma ba wa gbe o
0: e je ka wo latapa ti bi iko egbe agbabolu chelsea ati iko egbe agbabolu tottenham iko egbe agbabolu chelsea nja fun wi pe ka won lo si European competition ṣugbọn ko gbe agbabolu Tottenham n ja fun relegation ti won an mejejo wa koju ara won oro ti dibo lo ya mi e ja bere lati be ka ma dari bo die die
1: idije mo na fanya ati wo idije Tottenham lana ati Leeds United emi wo pe awon gan boya mo bi tan wa tori pe ta ba wo ojo Sunday ti kin West Ham tan bore le pelu Arsenal oju we te ma pe gbogbo ona pe o ye kikin disabi ko le so fun awon boys pe nkan yi ko sele si wa re boya team to pe boya bi sa bi mewa seyin ti team to n du league ma e ti kini gba mo lowo Leicester City ato wa di pe bai e wa nja fun kin relegation sugbon ibi ti kankan de bai e ka ma wo kan to ba e de pe to wa de wo awon kin na Chelsea na awon na ma play DJ FA e mo pelu Man City olukọ le fe wo pe ko mo lo awon mokanla akoko igeji su ni pe olukọ na tun le wo pe titin ba tin lu tin gba mi o ma nje akude pe ati le jawe olubori ni awon team ti an ba ma se ada sugbon nkan temi kan mo ni pe owo ti Tottenham wa pelu nkan tan gba lana yen to ba pe be na ti ma play game ni Chelsea yen o se se kan mo le jawe olubori nkan to de ku fun mo bayi an need the 4 points ba o wa ni a ti wa fe ma se o mi pe ti an ba se dada a gbọdọ ma gbàdúrà ìṣubú náà fún kí West Ham ìtorí pé ta bá wo ibi tí nǹkan dé báyìí àárín àwọn méjèèjì ò ní kíní
0: yẹn. West Ham ní ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù Leeds United àti ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù Newcastle.
1: Ẹ̀ẹ́
0: ní òwò àrọ̀gbọ̀n jù.
1: Ẹ̀ẹ́ tó bá wo gé náà.
0: Tottenham ní Chelsea àti Everton.
1: Ẹ̀ẹ́ tíìmù ẹ̀ tó bá wo tíìmù ẹ̀ náà. Èmi ní kí Newcastle Leeds United ẹ̀yin méjèèjì kò sí nǹkan tí àwọn méjì ń lé pé bóyá wọ́n fẹ́ gba Europa tàbí wọ́n fẹ́ gba Conference League. Àwọn méjì yẹn kàn lè wo ìdíje yẹn pé ẹ ṣáà jẹ́ ká gba pé ká kàn gbá ìdíje wa méjì ṣùgbọ́n ibi tí nǹkan kan le sí ní EPL ni pé àwọn kọ̀ọ̀kan wà tó yẹ pé wọ́n ní ẹni tí tiẹ̀ ti ṣe kinní kan.
0: Ẹni tí tiẹ̀ ti jó
1: náà bó ní bó náà. Orí pé kinní yẹn ṣẹlẹ̀ ń jọ Sunday àbọ̀lì tí ò lọ bì kankan agidi ni Aston Villa fi rí tútù pẹ̀lú wọn ó máa ń ṣẹlẹ̀ nípa mi tó yẹ pé ẹni tí ò lọ bì
0: kankan.
1: Bẹ́ẹ̀ni bí irú pàjọ́ náà bọ̀ ní kò síbi tán lọ ṣùgbọ́n wọ́n fẹ́ wo géèmù yẹn gan sọ pé kò pàmà padà score goal kan bọ̀ liverpool tó yẹ pé liverpool gan wọ́n ti wà ní top 5 ó ti sọ pé àwọn ọmọ àgbà ìdíje gé uefa champions ṣùgbọ́n èmi kàn rí kí n tottenham pé tó bá yẹ bọ́n ṣe gbá géèmù àná yẹn ni wọ́n ṣe máa play géèmù chelsea ó ṣeé ṣe kán mọ́ lè jà rúbù ṣùgbọ́n àwa lè sọ ẹni tó wà wọ́n ju wọn west ham òun náà ó lè ṣeré àṣeré.
0: Ẹja gba bi àjọ uefa fi léde lánàá. Ẹni tí ó jẹ́ atọ́pọ̀ ayò lórí pápá nígbà tí ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù PSG àti ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù Arsenal bá ń kojú ara wọn. Atọ́pọ̀ ayò èsì rí ìfẹsẹ̀wọnsẹ̀ méjì tó ti tọ́pọ̀ ayò tí fún ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù Arsenal ní sàtàwà yìí Arsenal jáwé olúborí.
1: Bó
0: jẹ́ pé àmì ayò kan sódò ní méjèèjì se ri ifese won se gege bi ifese won se to je pe go ni fi be po ran jeje nbe abi se ri pe boya pe o dabi eni pe asiki ati kadara ya tokun ayu ati ko igbagba bo lase na nbara won rin se se pe arsenal fe pale mejeji mo bayi
1: to ba wo sa to lo a mo kan to se pelu psg ati inter milan a fe le so pe iyan e se final to go po gbalagbala a de mo kan to se lati 2020 e mo nigba kin gba covid ari pe kin bayern munich and now PSG 1-0. 2021, I play Chelsea na Man City na 1-0. Go to the score. A cover to score. That will be 45 minutes. I turn that below. I should want to buy a lot. Ah, little boy go in a little pot to buy. In the PSG na in time in Angba. I should want to say, I mean, we'll play Oche Shekoribe. In to play a game of Mojo, Nino Oshutawa. I'm a wo attacking we and don't babble say oh what you
0: know if I was a be man who
1: say I see the band
0: to go as an alopo play
1: eh so e kan ta so sugbon ki asena kan ma gbadu a lock pe ki ori awon en to pe ta ba wo omo ya won to wa ni kin ma London there be here. Ki asena kan ma wo pe nitori ere idaraya bayi to ba sise obudo eyan budo gbadu alo nitori pe game kan ta ba o Chelsea ma igba mejeji tan gba Champions League ma si lara favorite
0: Bayern wa form
1: bi ayo igba Bayern nile won
0: o
1: na ti na Bayern so won pe ta ba gbagbe
0: Bayern to ti go ni Bayern to ti
1: ari game yen gan aje robert turi penalty abo mo ti pita che to tun akoro ti pe first penalty won ta ma ko gba jo amata amo kan to sele sugbon to ba de wo ele ton play pelu man city na 2021 o fe ri bi 70-30 ni so ere idaraya bayi to ba de final pelu bo se le se nkan ori pe epu yen na wa nu lucky yen wa nu kan to ran arsenal lo na lo onjo sunday amọ pelu go gan we sawe en to pe tele e fa oni sugbon to ba pe tele atokun ohun lo ni final se to ba so pe bo yen score to ba so pe
0: bi no
1: an pe abo se pe o ma sele na
0: ti na oko lohun mu awon ma
1: o ti ba be sa to lo abo mo ti mu e abo ti mo olohun Newcastle abo yen ti koja and dey gba boyen boyen na fi score pelu kin arsenal to di 1-1 so a ma so pe ti a ba dey final so
0: o ti lo ago re ni
1: ti ti mo ele so a ma so pe igba mi ti an ba dey final a mo pe en to ma tokun dije yen idije bi meji to ti tokun fa arsenal
0: an
1: ti
0: ja
1: oribori o pe won
0: sugbon a ma yo
1: e to ba ti dey final if e bai o ti sure ko ti a ni sugbon champions league ogbonjo osu o ti jina die
0: o
1: ati mo kan to le sele
0: o ya o 0916159111 loju opo te lanfani lati towole o 0916159111 awon yan so pe fa arsenal yen bi pe awon na ti siru e fun yen gba tan fi won na go
1: man u ele tan play pelu Chelsea na
0: ja
1: pedro
0: ta ba wa wo pablo yen bo se gbo wole lorun to fa ni owo sile ati bi todibo bo se fa so re leyin yen e je ka wo daada se ta ba gbe se gbe awon tan so personal se so sun
1: oju e temi na abo mo fa oni ki se go sugbon nkan lo kan ma se ni pe nkan ti game yen to fe fi mu awiye wi ro ni pe ipo ti kin wa west ham wa ori pe iwo gan ti ka laaro e pe an ma gbe oro yen
0: awon na na so be
1: so ipo tan wa yen olobi won to ba pe ibi tan wa pe to ba pe fe relegate ni o se se oko mo le to ba yen
0: sojo sunday la wa bere league ni se boye ti mura si ti gba
1: o yen kan ti mura si sugbon o ma sele okay se okay arsenal man city na ba a ti mo to le gba league se awon meji so mura o fi ndun na ni
0: man city wo
1: ikan ta so ni pe o fi ndun o de pe to ba de wo league marun ba abo mo to daju nile europe ba abo mo epl nikan o ni an foju wo psg ba an kan ni de omi a game won ju oku meji o mo lati le gba league so amo baka inter milan wan be gbogbo bayern munich so epl na nikan
0: eje mo pe meji kekeke o ni 0916159111 akuna matata papa pala se laaro yi
2: babu wala
0: o ko yin bo le tin pe yi
2: ayọrun so lati ni so
0: o ya e ti gbori wole
2: bi pe lo n se yin na
0: chicken ni mi se
2: chelsea
0: o ti n tan lo oku meji
2: okay ẹyin náà ní ìsìn náà ìsìn mẹ sá lọ champé.
0: Àyìn tó fún mi ń dùnú gẹ́gẹ́ ní o bá àjọ lọ.
1: Tòun tẹ̀rìn ni ó lọ ìtàkùn.
2: Chẹ́ẹ̀sì ti gbà kò jẹ tuntun kó náà lọ kó lọ gbà. Kó tó lè wá bá mi sọ̀rọ̀ mo ti gba méjì ẹ̀jẹ̀ kò
0: tó. Oya sẹ́yìn gba Premier League àti Champions League rí papọ̀ sáà kan.
2: Èlé òkan mi mo ti gba Rupa mo ti gba champé kó lọ gbà. Mo ti nà ní final Rupa 4-1 ní final mo ti nà ní
0: 4-1. Ẹ mọ jẹ
1: àti 2019
0: ó yá ta ló wà náà ìgbà yìí
1: ìtàn ni ẹ
0: ó yá man city kí ló wà bá mi.
1: Ẹ̀mí ó dá ni ẹ.
0: No man city pé kò sí tẹ fẹ́ ṣe mọ́ ni.
1: Ẹ̀mí ó dá ni man city náà wá.
0: Ẹ̀rọ gbogbo point ní pọ̀ 83 point ni ó jẹ́ Tasna bá gbé ọyọ́ kan ó ti mú yín.
3: Declare
0: kí ni tó jẹ́ pé ẹtí mọ̀mọ́ yẹ́ rí Arsenal lájẹ́rẹ́ yóò sì mọ́
1: ní sí. Ó fẹ́ gbowó oṣù ní ṣe ọ̀pẹ́ ọ̀gá iléeṣẹ́ wa ṣe wà ní wọn.
0: Kí wọ́n sọ fún ọjà ọ̀tọ̀ àkọ́jà mọ́ fún mi sálárì alákòóbá.
1: Ó fẹ́ gbowó oṣù rẹ̀
0: yìí. Àkúndà máa dáadáa.
1: Ó roko mọ́ owó
0: oṣù rẹ̀. Chelsea yóò dá o. Sáà tó lọ tí mo sọ̀ pọ̀ wọn. Náà ni mo di Chelsea o. Ó yá ẹ̀dí wà bẹ́ẹ̀.
4: Ẹ̀kọ́ ètò Akin Ayọ̀dèjì tún ní bárẹ̀ o.
0: Ẹ mọ̀ kí èmi mo ti gbà.
4: Bẹ́ẹ̀ ni Akin àpẹẹsẹ̀ ni láti ìlú dùn.
1: No fufu.
0: Èmi ti gbà mọ̀ kí mi.
1: Àánú ẹ̀ṣẹ̀ mi sọ mọ̀ pé ọ̀gá Táíwò Adédìran wọ́n lè sọ fún jẹun pé kí wọ́n ṣe sálárì ẹ̀.
0: Kò sí rẹ̀ Mr. Táíwò tá a lò kó lọ bí jì. Jébọ̀lọ́ ọjọ́ ti lọ ọjọ́ ti lọ. Títí nígbà mi tán mọ láǹfààní láti pàdé lórúkọ Ayọ̀dèjì tó ní bárẹ̀. Adéwálé Adédáyọ̀ ló kọ́ tèmi o. 5 for now, 0 for 0 dàbọ̀.

0: ọmọdé rí i wípé o yege lójoojúmọ́. Ferobim ni ọ̀nà. Ferobim láti iléeṣẹ́ Fitin Healthcare PLC. Ó wà ní gbogbo ilé ìtajà oògùn jákèjádò orílẹ̀-èdè. Ferobim, èròjà afúnilẹ́jẹ̀ tó dájú.
1: Ẹ kábọ̀ padà sórí ètò yin ètò wa ètò àtúpalẹ̀ ìròyìn ìkànnì Diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Abala kejìlé tá a pè ní Abala
2: Lamẹ̀tọ́.
1: Àwọn ẹjọ́ alóòtájọ́ wo àwọn náà ni Malama Asukuti. Kátó ilé kan mo bí i pé pẹ̀lú nǹkan tá à ń wo báyìí lọ́sẹ̀ tó kọjá a ti rí alátìlẹyìn Wike Honorable Chinda lákòókò tá a wà yìí ó ní olórí àwọn ọmọ aṣòfin tó kéré jùlọ nílé ìgbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí PDP ló ṣì wà níwájú ilé ṣùgbọ́n ìfọ̀sẹ̀ tó kọjá ó ràn fara hàn níwájú ìgbìmọ̀ tó ń ṣàyẹ̀wò fáwọn ṣe gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC ó fara hàn báyìí ó ṣe ṣe pé lábẹ́lé òun náà ṣe kúrò nínú PDP ó ti bọ́ sí APC. Ṣùgbọ́n ní báyìí agbọ́ròyìn kan wípé ìròyìn ni o wípé Fubara wípé ó fi ìbínú kúrò níwájú ìgbìmọ̀ tó ń ṣe àyẹ̀wò fáwọn tó ṣe gómìnà ẹgbẹ́ òṣèlú APC lóòótọ́ àwọn tọrọ kan wọn ní kò rí bẹ́ẹ̀.
2: Tí ó sì bá wọn níròyìn sọ̀rọ̀
1: ó tọrọ gáfárà fẹ́ sáré lọ ṣe nǹkan kan ní nǹkan táwọn sọ nìyí. Bọ́lá ṣe ń wá yìí wíkẹ́ tá à ń wò yìí ó ti a ti rí pé PDP báyìí tí Adé Kidamo ọwọ́ ẹ̀ ló wà APC ó rẹ́sẹ̀ walẹ̀ Fubara ṣe rò pé sáà kejì yóò rọ̀nà lọ.
3: Nǹkan tí mi ń wò ń bẹ̀ ni pé tí ẹ bá ṣe pé láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn tí arákùnrin kan náà ṣẹ̀ṣẹ̀ wá jáde pé bóyá òun náà wá gómìnà gẹ́gẹ́ bí ìtẹ́ ìdá kan sìn minority leader River State pé òun náà wá gómìnà ẹ pé kó tó tọ́ àkókò yẹn ẹnìkankan ò yọjú pé àwọn wá gómìnà yẹn ṣé rí àdéhùn tó wà láàrin wọn ò fi léde àdéhùn yẹn ò popular pé bóyá yóò lo sáà kejì àbí kò ní lọ so bóyá wọn wò pé tọ̀ tọ́ba tí ẹ wá lọ sáà kejì o a ò tún ní gbé agbára river agbára assembly kó tún wá já sí pé àwọn èèyàn rẹ ni ó wà ní assembly torí pé irú tó dánwò ní first tenor yìí tágbára bá wá dé tán tí second time ń jókòó sí ọlọ́wọ́ tán pẹ̀lú pé ó tún ní àwọn ọmọlẹ́gbẹ̀ẹ́ asòfin lẹ́yìn rẹ̀ ipa lè má fẹ́ ka mọ́ kálukú náà mọ́ ń calculate ní pẹ́tọ̀ irú ìjà tó bá wa jàǹjọ́ sí tó bínú tó da gbogbo ẹ̀rú yìí tá a bá fi lẹ̀ pé kò tún ní tún jà àwọn ìjà yóò ó ṣeéṣe kan máa doubt ẹ̀ ṣẹ́gẹ́tì báwọn àmọ́ pé bóyá wọn lè mọ́ fún second time yẹn èmi ò mọ̀ nígbàgbọ́ sí pé bóyá wọn lè mọ́ fún àmọ́ tó bá wọ́n sìn the best thing fún gómìnà yẹn ni pé ó ti wà ní àhámọ́ ẹgbẹ́ méjì tí ọ̀gá rẹ̀ lẹ́nu mẹ́ ẹgbẹ́ tí báwọn ó ti há sáàrin tó bá lóun fẹ́ padà sí PDP nísìn kò sọ́nà mẹ́ torí pọ̀ ga rẹ̀ yìí tẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ́nsìn ó ní influence lórí èyí tí INEC dámọ̀ ní PDP náà tó bá tún wá ní APC ni ṣebí APC náà lọ́wọ́ ní àwọn làwọn èèyàn rẹ̀ orí bí wọlé làwọn tó jẹ́ loyalist orí bí wọlé so definitely ta bá fẹ́ jàjà èmi ń rò pé kọ́dà níjọ́ náà lọ́ọ́rì pé mo sọ bíbáyìí pé ta bá fẹ́ jà pé ó ní àwọn ìlànà tí èèyàn máa ń bá gba ẹni tó bá ju yàn lọ́jà mo fi sọ kọ́dà mo rántí pé mo sọ lórí ìtò yìí dáadáa pé àwọn iṣẹ́ àkànṣe táwọn aráàlú tí ó popular tí inú aráàlú máa dùn sí tó bá ní aráàlú lẹ́yìn ni ó ṣeéṣe kí ìjà yẹn kó má rí bó ti rí tó bá ní aráàlú lẹ́yìn tí ń sin nǹkan táwọn fẹ́ tí ó yẹ pé fókọ́ọ̀sì lórí ìjà yẹn tán yányán tó bá yẹ pé òun ló bá ṣe ń gbà yẹn ni bóyá kò bá ti rí báyìí àwọn bó ṣe wá yẹn sìn wọ́n sì ń play game òṣèlú lọ́wọ́ ní River State ẹja máa wòran.
1: Ẹ jẹ́ ká lọ sí ẹ̀ka ètò ẹ̀kọ́ Malama Asukuti ní ànọ̀dé yìí ni àjọ JAMBU ni wọ́n fi léde àwọn mark tá à ń pè ní cut off mark fún àwọn akẹ́kọ̀ọ́ tá a fẹ́ lọ sí fásitì nílẹ̀ Nàìjíríà fún sáà ìtẹ̀kọ́ tó ń bọ̀ mark 150
2: ló kéré jù
1: cut off mark ni pé fásitì wọn gbọ́dọ̀ gba kéré mark yìí ilé-ẹ̀kọ́ gbogbo ni ṣe 100 kan mark 100 ni ṣùgbọ́n àwọn nǹkan kan mìíràn pé ìgbà táwọn akọ JAMBU gbà náà 200 ni pé àwọn akọ ni pé ṣé gbogbo nǹkan táwọn wò yìí ṣé ń jẹ pé ilẹ̀ Nàìjíríà ètò ẹ̀kọ́ wa iná ẹ̀ báyìí oúnjẹ àjọ rẹ̀ yìí ni.
2: Àwọn NC wọ́n tiẹ̀ láwọn ò tiẹ̀ ní kọ
1: UTM rárá wọ́n ní wọ́n ní kọ UTM mọ́
2: ká fi mọ́rọ̀ náà
1: àwọn NC àtàwọn tó fẹ́ ṣe ND wọ́n yẹ kọ́ nípa ètò ọ̀gbìn agricultural related courses ní fún ND náà
2: bí ìkọ́ni
1: bí àwọn ilé ẹ̀kọ́ kọ́ nípa ètò ọ̀gbìn ti pé wọ́n ní kọ JAMBU mọ́ ṣùgbọ́n àwọn yìí náà tá ti ní credit mẹ́rin ìṣẹ̀lẹ̀ kan ti ní mẹ́rin àgọ́ JAMBU òun ni yóò ṣàyẹ̀wò fún wọn pé wọ́n fún wọn láfàtìlẹ̀ kẹ́kọ̀ọ́ ẹ káàkọ́ lọ sí ẹ̀tọ́ cut off mark náà Asukuti.
3: Ṣe rí lórílẹ̀-èdè Nàìjíríà a ti dúró lórí pé ntọ́ da tó yẹ ká jẹ́ kó mọ̀ dáa sí eto eko wa ti wa do lori bi o se ni da si se mo pe ninu to je ki oro olede yi ma buru si eto eko to mehe ni ko de sona to ti oko gba mehe a o lawon oluko to yaranti ma bi ti tele awon to se grade 2 nigba yen ti won ko won nipa ba ti ko ni ko to wa di pe won wa confirm re si NC e wa wo NC ta confirm e si pelu with due respect fun course yen tori mi na ni lowo mo se sise ta wa de se a wa ri awon oluko to ko wa ta kan ko wa to ayeran ti lori e to ya si pe ti yen ba fe ko ni awon imo ta fi ko ni oto ni eni ti o ni mo ba tin ko ni o le ko ni o le ko ni bo ba ni mo ba tin ko ni now ajo jambu ati wa so pe awon le university wa won ti wa je ki o ja si pe eto iko ni yi gangan ohun lo daku re teju la university nsin ni educational sectors I mean ni section ti education ni faculty yen won so faculty yen di aku re te lo be wo awon ti ko ti cut off won ba lo pari ni won ma nko lo be e ri pe mo ti soro yi dada awon ma nko lo sibe se mo pe tele tele nsin won te tun so yi pe boya e tun se cut off won fun won die se bo na te tun ni ka ma se mai pe to ki won kan ma ka won college education kan kan sa ma gba won
1: won so be won ni won gbudo ni 4 credits
3: eyi won wa lati le tele
1: be won ni ajo jambu won ni ga ye kun wa ti sayewo fun won pe won fun won ni where lanfani lati lo ma koye kun pa iko eto eko
2: lati wole
3: won ni mo ti won ni bi kan ti won ti se kini fun
1: jambu ma sayewo fun won
3: lona won gba sayewo fun won
1: o ba won boya won awon wi edun wa ko sowo si oju ta jambu kan a je ki jambu a mo nipa won je fun won lafa
3: se ri gbogbo eleyi tan so yi lo ti wa nle tele te ba fe wo esi kora ni bi e ba fe wo legal study o ni e lo fun qualify exams te ba se qualify exam yen tan o ni won fi grade yin ti won fi wa mu awon tan wa fe mu lati kan fi di eyan ku na na ma fi se exam fa awon eyan seketi ba won now ni si te so pe kan ma si jambu mo yi e tun ti safihan pe won da ku re tesinu yo wa fun opopolopo ilewe laye lati ma produce more kangaroos awon ti o ni
1: half baked
3: awon half baked awon ti won o ni jina to won ti pe won gba jambu koja igan kanrin awon elomi le ba ni gboro ton ni NC lowo ti won le defend NC ton ni lowo
1: kin
3: se nsi nikan why to wa ja si pe awon to ja si pe awon loye ki eko won gbona ju se ri kini kan loye ka jambo si to ba ye pe looto na fe ki eto eko dagba soke educational line yen gangan ni faculty yen gangan ohun loye kan ma so pe to bo ba ni 250 abi 280 o le ri education ko si kankan to je ka glorify awon department to ku ola pe requirement ti jabun bere kaluku wa wo mo kaluku wa ri pe demand awon eyan ta ro ke ba fe glorify education ni e je ko ye pe cut off re lo high education lo ye ko loju to ro hun lo ye ko je number 1 eni ti o mo ko bon tin ko eyan ohun lo ye ka kokko visa kokko tori pe eyan o le fun eyan ni ti o ba ni se ara san ba hun eru ilana te gbe jade yi lodo temi o emi o faramo tori pe mi ri pe e nso agbonrin yen daku re tesi ni eni ti o ba ko ni o need ko face a lot of rigorous exercise ko jina ese jina ni
1: ma la sokuti gbogbo ara won pe lakota wa yi aha awon ile eko to tin ko nipa iwe to ni serious e ko ya nc yi ko education si yi a ri pe pupa akeko gan won lo be mo ah admission strength won ododun lo diku si
2: on diku si
1: be university gan awon to ba fun education gan polopo won gan boya won ti oko se bi nc kan ri a fe cross university ni abi pe o fe se bi microbiology won wa fun won ni ko lo se biology education won kan da won gan sibe ni ka o bai ka ko pe ise oluko gan so wu awon eyan gan mo to ka ko ti wo gan ni ye pe a so pe tori pe gan da mo wo ni pe awon keko to nko to na sense won ti diku a te ko nipa ise ko gan ti diku
3: yo diku tori pe opo igba ni keyan lo CNC ko tun wa se BSc ed abi BA ed ko tun wa se
1: bimo
3: B ed se get nsin ko tun wa se yun le igba to CNC odun meta tan ko tun wa fi odun meta mi complete yo wa di odun mefa imo jo bi waste of time of which to wa ti ni B ed wo lowo o ti supersede NC to wa lowo re so kaluku won wo pe to e ta fi mo la nlo odun meta nibe hun to si ja si pe to ba ni bi edin yen lowo gbogbo bi te ba ti jo pade koda bo ba lo nimo nipa education ju eni to ni bi edin lowo lowo ni recognize re o iwe owo re ni won ko recognize na sense time awon kaluku won ti wa pe to certificate na ni kaluku won wa kiri ati wa so lede di olede tin wa pipa kiri a o wa imo kiri mo NC case nkan to ye koku igbese te ngbe yin na ni pa NC lo to ye pe bi ti NC na ti ni value ni to ye si pe kola ba so pe eyan ba fe ko yan kola emi oro ko need kan tun ni ni te ba lo ko ye pe en to ba ni NC te ba si NC risa e mo ye pe case n to ronu nigba te mi fi si NC mi ma se to bi 24 courses lawon to si jakegbe wa ti won se other courses ni ordinary ti se NC won le ma si 11 courses 10 courses emi o wa se 24 courses 24 courses wa se yen a do wa face gbogbo wahala gbogbo level ta ran se won le mi no se o a wo tun wa se extra 13 courses mo lati ri pa fe se NC tori pa fe ni mo pa bo se n koyan era san baun se ko ye ki ya to wa fun e bi won ba pon mi le ko ye ki ya to wa fe ni to se course mi menu mokala te mi se se merin le logun o ye ki ya to wa na to won ti bi wahala si wa po ni agbonrin yen to bi agbi ifitina omo lewe bo se lagbara to lagbonrin yen to e wa ko wa si nkan kan ti won ma fin jere nbe ko ni inu ko la ni joni are Muhammadu Buhari ko lon ko fonu ke won won gbegbe se kan joni o dun mi pe won kan so lenu ni won mu se ti o ba tun mu kori ya wa fa ran tin CNC atawon to wa education ni universities e so wi pe en to ba ti ni NC o lo so su e ma fun won ni 50,000 ko ma jo wa je monu nitori pe awon na wo ye si ngba won pe kini yin ti fe ma ni problem o wo wala won mo se be awon to ba won se BSc BEd leduke to ba je education ni universities awon mo fun won ni 70,000 nijo ta gboro hun ina kaluku dupe ah eleyo ti tun wa da ko le mi na yin won lori eto yi awon gba to ya agbon kankan lori e mo se get round ta o ba mura si ilana ta gba ko ni ka lo kwako yawo re ka je pa awon to ba jina la o ma ko si be a n pa eto eko orilede yi ni awon yo ni to ba para di asiko kan o se awon pe tin di re bayi yo tun wa wo si ju be lo ja si pe pali lasan ni kaluku mo wa lo university ko da to ba para se se fellow mi won ma ra won para mo lo wa bi won se mo ra to ba ri ta ma ri ra to mo ra lo wa won ko to pali na kuku ni knowledge le ka babara te ba lo si ore mi kan wa UK o so fun mi njo kan o ni ohun o ni PhD to ohun gbede UK yi ohun o ri se o la fi gba to ohun wa wo pe ah ohun mo ru ge o ni ohun kike to ohun mo ge o wa se ohun lo re ju pe ohun mo o ni PhD lo skills ni won mo babara e babara opolo ki lo ni opolo to fi le selu yi lori o ya to si pe e wa babara pali ta won yen gbe kiri
1: awon ka so pe te ba ni ebun lo to o ye ki yan tun lo ko iwe mo ebun
2: ko ton fi mo ko
3: ni oda ki yan mo ko a mo se ka wa glorify paper ju knowledge lo ni si bayi ni sin o tin safihan pe ilana eko eni ti o ko ni a ko won mo definitely a o le lawon oluko to yan
1: ti so ke ba to ri pe opa awon ka opa pe eka ise oluko gan gba kan ta wa ikere o je se wuri pe
2: gbogbo yen lo ma so kan
3: sa se o ye ki teacher wa na awon ti mo gbo to kere ju
1: e je ka pa ya de won le ma da se ke sala da kin pe eku yi kale
4: Ferobin ion I care the good for your body she you yeah
0: Chisaye, chipepe, wa ni ominira pelu Ferobin Ion fun iwa ati fun emi ara to ji pepe okan to wa lalaafia Ferobin ni ti wa Ferobin Ion ati folic acid ko sofo mo owo re papo re o si wa larowoto ogun olomi tin sore omode bi wi pe oyege lojojumo Ferobin ni ona Ferobin lati ile ise Fitin Healthcare PLC o wa ni gbogbo ile itaja ogun jake jado orile ede Ferobin eronja fun ni leje to daju
5: E tete si ikede pataki yi, e yini lati fito gbogbo eniyan leti pe awon akọṣẹmọṣẹ ti won moju ileja nipa eto itọju oju lajọ Benjamin Franklin Foundation seto itọju oju fawon eyan leyi to nlo lọwọlọwọ nilu Ilorin ati agbegbe re lati je anfani eto yi e o gba kaadi foruko sile pelu 500 naira 500 naira Lẹyin naa ni o ni anfani si itoju aisan oju gbigba ogun te mo awo oju ta mo si medicated glasses lowo ti ogun ni lapa ibi ti eto yi tin waye ni Olalomi Hospital to wa ni agbegbe Stadium Road nilu Ilorin ago meso owuro si merin role lojojumo ni eto yi fi waye o fun ekunrere alaye e pe ajo Benjamin Franklin Eye Foundation sori aro ibanisoro yi 080 3262-2377. Àjọ Benjamin Franklin Eye Foundation ni olùkéde.
6: Ẹ̀hẹ́n! Ọwọ́ Ọlọ́run ti ń gbanilá ni mú ògùn ayé ẹni fọ́hùn níbi gíga yóò tún dábìrà. Ó yá jẹ́ àjọ pàdé Jésù níṣẹ́ ìyanu. Níbi ìsọjí ìgbédìde ògùn olóṣooṣù. Ìmọ̀ wáyé ní gbogbo ọjọ́ kẹrìnlá. Ọjọ́ kẹẹ̀dógún, ọjọ́ kẹrìndínlógún. 14th, 15th, and 16th of every month lóṣooṣù. Lágo márùn-ún ìrọ̀lẹ́ 5 PM ni ìsọjí yìí máa ń bẹ̀rẹ̀. Nínú gbọ̀ngàn ilé ìjọsìn Christ Apostolic Church. Òkè Àṣepé Chapel of Perfection. Tó ń bẹ lẹ́yìn ilé ìpò NNPC. Tó wà ní agbègbè Ayétòrò Òjòòrò. Àwọ̀gẹ̀rẹ̀ Alimi Roundabout. Nínú ìlọrin nípínlẹ̀ Kwara. Ìránṣẹ́ Ọlọ́run alààyè. Olùṣọ́àgùtà dókítà Samson Ọlọ́dàpọ̀ Ọlátúndùn. Ni wọ́n máa sọ̀rọ̀ àṣẹ sínú ayé gbogbo nípò jípò. Pẹ̀lú àwọn ẹni àmì òróró Ọlọ́run mìíràn. Tó fi máa wà kọrin ẹ̀mí lóní ràn-án. Wá gba ìgbàlà, ìwòsàn, ìdáǹdè. Tó ń ti ọ̀pọ̀ iṣẹ́ àmì àtiṣẹ́ ìyanu. Bàbá wa nínú Olúwa, Wòlíì àti Olùṣọ́àgùtàn. Stephen Olúwagbémilékè Ọlátúndùn JP ní olùgbàlejò àgbà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí nọ́mbà yìí. 09070064299. Ìsọjí ìgbédìde ògo tó sù yìí yóò bí ẹ̀rí fún ọ dandan. Lórúkọ Jésù.
7: Wọ́n bèrè dé.
8: Bẹ́ẹ̀ni Esquire Exodus aṣíwájú nínú katalẹ̀ káralẹ̀ nílẹ̀ yìí àti gbogbo agbègbè rẹ̀. Wọ́n gbé edé o gbìngbìnì kí oore àjẹǹjẹ fi sílẹ̀ fọ́mọ. Ilẹ̀ ń bẹ láwọn ààyè tó fini lẹ́mìíbalẹ̀ bí elémèrè. Tí plọ́ọ̀tì kan rẹ̀ jẹ́ 350,000 naira. Ilẹ̀ yóò jìnà sí Kwara State University Malete. Ilẹ̀ yìí là bá máa pè ní Ajẹ́kù kalẹ̀ nítorí pé kí ni ibẹ̀ gangan làwọn èèyàn ni wọ́n tún dojú kọ báyìí o. Bákan náà nílẹ̀ ń bẹ lókè òyì 250,000 naira ní plọ́ọ̀tì kan rẹ̀ nílẹ̀ tí ò ní pákàlẹ̀kẹ̀ nínú. Ilẹ̀ ń bẹ ní ẹ̀pọ̀. Àwọn ilẹ̀ yìí ní kété tẹ́ ẹ bá ti rà á kẹ máa báṣẹ́ lọ ni. Mo jẹ́ sanwó gbin tán. Déédéé ló bá dé. Bó sì jẹ́ onísanwó díẹ̀ díẹ̀ ta pè ní instrumental payment. Àyè ń bẹ̀. Ẹ máa kàn sí Esquire Exodus ní Àfọlábí Shopping Complex. Àdójúkọ Winners Chapel ní Uyidi Road. Eré Wọlédè Ìlọrin nílẹ̀ Kwara. Ẹ tún lè pè sórí ẹ̀rọ 08052436905 àti 08032604313. Esquire Exodus. It's all about land.
1: So eka bo pada sorry eto yin eto wa eto atupale iroyin ni kan 8.7 to wa ni lorin ni ipinle pa abala keje awa lame to opa awa re fun rojopo ti won pese lowuro to ni
9: order 09136556952 lori whatsapp 09136556864 lele fatere so won si
1: e ko juma ti wa nbe o
10: e ka ro
1: oruko yin
10: oruko mi ni lupo ilepo datu ladi
1: a ngbo yin sir
10: agoko na le roro ti river atepo atareko ana mo nta jo ta ko ra won ka jo ma ba won ra won yi ba yen te wa ni rito eko in ba mi ninu je because igba ta wa ni primary school laye gba yen awon teacher wa to ba dadi ko december bayi abi todun ba tin bo bayi to ti se pinrasi won mo pe ororo ijoba ni o gbe fun wa o je pe won fu wa ara won da o be ko si koriya kankan mo te ba wu dada nisin e wa ri pe gbogbo awon governor ni igun mo fe fi Kwara yi se case study je ko mo pe le Kwara ni meji pe lodun mo ti wa ile lasa ni won kan ko wo moju to awon tisa gan ti o ko mo ni iwe igbo le ti fe igbo ni Korea ti fe wa nigba ti o ri pe eni to awon mo di da awon to je tisa gan e fun won ni Korea ile nikan le ko kale le ko le je Korea fun won te ba fo gbigba kan won owo eyawo oko won fun won eyawo ile won fun won to ba je pe omo won ba ni kini kan o fun won be gbogbo eleyi ko si koriya mo bo le yan ti wa fe so pe to won fe di teacher oloselu oloselu oloselu ni olukaluku wa wa bo se di politician bo se di politician olukaluku wa sa ni salon ni se iye na ni pe awon olori wa da ba soro kan da ko kan ma je pe
1: e se ga fun ati ati opa ni whatsapp wa saka ni amita lati alore awon ni won ki wa won ni awon awon eyan to e dj fun jokere gbimo asogiso ile gbimo asofin nipinle rivers yi tan gbegidi na won won ni kain lo to kojo sun won ni won le mo lo si waju ile ejo ni wo ye todo won e kojumo
11: hello karo
1: e kojumo o ko yin bele tin pe wa
11: ala yin kanu so ala sala gbadu
1: oya an gbe yin sa
11: ala kun le gawo te ko te so won ni mo ni te interest si ala jo ba da fun awon le kete gbe wa en si la na ni lowo amanya manje banu jo ka mu aipe ijoba orilede nigeria eto eko ta nse ni se atiku ni eto eko 1960 e o man lo lewe ti o mo ko yan e le pe omo to ni nc lo nc ba ni kwa kon primary school ke wa ni ki professor wa mark e ko fun ni 10 out of 100 ki ala fa ni edun meta to lo wait the funnest part ni pe won to ti awe kon fast pe nc got message degree another 2 years again ninu nc gankan omo ti o pass odun meta kokko e ba ye ko project jan ra odun meji mi to ba tun agba degree leyun tan e wa gbe jade e wa le pass doctorate ko wa se master kalugun wa kan ko iso di ti o wulo kiri te bi kalugun le kawe lo ni ilu ta ti dagba soke la wa le kawe nigeria wa abi awon ijoba wa kan dakun won gbiyanju to to o amo won ki se nti a wa awon tan le ko ni si lagbaye kan wa to de don te ko o pe ji se kan be ara
12: oda
1: Abdul eh okoba won lori oro fubara ati wike won ni ko ile ti alejo wa se man se nana won lori kan ma gbe e bi fun fubara nigba gbogbo nigba ti oro ba ti waye won ni alejo wa so pe awon ofe baba so pe ninu oselu amo alejo wa yi kan na won ni wike ni oga fubara yin iwoye ti odo ti won e ko jumo
10: elo e taro
12: e ko jumo ko yin bule tin pe wa
10: orúkọ mi ni Patek láti Gẹ̀rẹ́wó. Àtẹ̀rí mo kí àlejò wa. A máa ń tí ń ṣẹlẹ̀ ní Rivers State pẹ̀lú Wike àti Fubara yẹn. Kí ń pa àrokò fún àwọn ẹbí òsìlẹ̀ PDP ni o. Reason is that pé Wike ò declare kó wà ní APC o. Àwa làárò pé ìṣesí rẹ̀ yí ọ̀dà kó ní ṣe pẹ̀lú APC. So kò sí ilé ẹjọ́ dẹ̀ dájọ́ pé tọ̀ igun kan o wọ́n gbé pátì mi lọ́wọ́. Kí ló dé tí o fi fi tí o níbi pátì tó wà? Lo de ti o gbe governor kale ni PDP ko ki fubara le ni APC ka mejojo ka jo test popularity wa wo ninu state yen eh on ti mi because ninu gbogbo loyalty wi ke nisin ko je ki won gba form ni under PDP o ti tuma ti pe gbogbo e te wa ni PDP e ronu o Nigeria le down
12: e se gan fun wi ati dasi
1: onimero Abdulkim Uzin Akewkewe lati agbaji won ki wa won ni inu awon odun so to lati so minister fun eto eko pe awon ta fe lo si NCE kan ma ko jambu mo won ni awon gangan awon gan lo ye ki won je kan ka iwe to po julo ni woye ti odo ti won e kojumo
11: e ta ro
1: oruko yin e kojumo ah hello ah bi te wa yi ba ke pase da ojo pon se bakan bakan onirebu se abaya yusuf ni aka abaya yusuf ni won ni awon kesi fubara won ni pe o wa gbo nkan ko ma je ki wike ja ipinle rivers gba lowo re won ni bo se kokko lo sinu egbo selu apc gan o ti fa ifanfa ni ipinle na ni woye toro won
12: e ko jumo
1: eh boya ki e ba wa tun papa je ka wo eyo kan si ka ma lo ni owuro ti oni yi je ka ka teni na to bi lati asada je ka gbe yi e ko ojumo pe lo keyin o
10: elo e ka ro
12: o ka mo ka mo pe wa
10: oruko mi ni kawu papa de wole
12: gbo yin
10: lori oro ti ti oro awon eleme akẹ́kọ̀ọ́ ni mo fẹ́ dá sí ètò ẹ̀kọ́ mo fẹ́ dá sí tẹ bá wo ètò ẹ̀kọ́ nàìjíríà ó ti jó àjẹrẹ́yìn ayẹyẹyẹ especially ní kwara wa yìí náà ẹ wo bí ètò ẹ̀kọ́ ṣe rí ní kwara tẹ bá lọ most àwọn gbèríko mi wà ní ṣáàdì gbèríko ìwé bí àwọn ọmọ wa tẹ́sí jòkó dábẹ́ igi ọ̀pọ̀ káàkiri.
12: bí àpẹẹrẹ ibo ni.
10: Ẹ lọ ṣáìdì àṣà tẹ́mi tó jù mí rí báyìí láì rí àwọn kan fún mi.
12: Ẹ ṣe gan fún ìwòye
10: yín. Àbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àríbò mi wà tó lọ pé ẹ̀lọ́.
12: Ẹ ṣe gan fún
1: àkókò wa ti lọ.
12: Àkókò wa ti lọ. Àkókò wa ti lọ.
13: Ní ìṣẹ́jú aya ni pé ẹni tó sọ pé mo lé mi ò nífẹ̀ẹ́ sí bàbá àṣàlẹ̀ ìyìn nífẹ̀ẹ́ sí bàbá àṣàlẹ̀ lóòótọ́ ìyìn wàá nífẹ̀ẹ́ sí nǹkan ò ní ká máa yàn nàá rẹ̀ bó ṣe ń ṣòṣè lu wọn lọ́wọ́lọ́wọ́ báyìí ìyìn tó hàn sí kálukú náà ni pé kálukú wọn lọ́gà ní
12: òsì tọ ẹjẹ bọ lọ fún tòdà dúpẹ lọwọ malam àbọrọ fún ọlọrin ojú àsukùtì tí wọn jẹ lámì ẹtọ wa tòyìn lórí ètò títí ìgbà tá a tún pàdé ọlárẹwájú ògùn ní ọ̀pá ibi tí ló kọ tèmi.
1: tó taiwo adeyemi lorúkọ tèmi ó dàbọ.
14: ìlú àtúnrin tó jẹ tí ń gbèsè tó túnrin lẹ dòdò.
15: ìlú lẹ́gbọ́ tẹ̀mí ẹ gbọ́dọ̀ wọ́n mi.

0: you are with your phone, get ready to text yes, right? Do not delay. Pick up your phone now and get ready to be the first to send yes to the number I'm going to be calling out in a short while. So don't just sit down there and hope your life gets better. Know this, hope is not a business strategy. The moment you sit down there hoping for your life to get better, you are wasting precious time, because hope is not a business strategy. Talk to our consultants and be one of the first to benefit from the Business Partnership Assistance Program of the Nigeria Business Mastery Group. So, if you'd like us to help you raise the funds you need for your business or project, send YES, Y-E-S, to
1: 081-40-03-0707.
2: The number again is
1: 081-40-03-0707.
2: The number again is
1: 081-40-03-0707.
0: The consultants of the Nigeria Business Mastery Group are on ground to assist you raise capital for your business or project. All you need to do is to be among the first to send yes to
1: 081-40-03-0707.
2: The number again is
1: 081-40-03-0707.
2: The number again is
1: 081-40-03-0707.
0: The consultants of the Nigeria Business Mastery Group are on ground to assist you raise capital for your business or project.
3: Keep listening to the music, to the sound, to the
4: Diamond FM.
3: 88.7 FM.
4: Across the airwaves right now.
5: In the mix.
6: I'm all I believe. They know they see me. Sigma and Sigma them.
7: Lori Kani Radio Kana. Pẹ̀lú àgbékalẹ̀ tó tún rú gọ́gọ́ Diamond FM Ìlọrin.
8: Ètò ńlá tó ń tọ́ni sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yìí. Ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbàwó bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì, àwọn àlejò tó tó gbangba sùn lọ́yẹ, táwọ̀ wọ́n sì kájúlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ Ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7. Ẹ bá wa dá sí, ètò fọmọdé, ọ̀dọ́, àgbà, tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí, a jọ gbọ́ ni.
9: Mo kọ́ pé a kú ojúmọ́ òní, òní ni ọjọ́ Ṣẹ́gun, ọjọ́ kejìlá, oṣù karùn-ún ọdún tá a wà yìí, mo kí wa káàbọ̀. Sórí akọ́tún ètò yín, ètò wa, ètò ẹ bá wa dá sí ní ìkànnì Diamond 88.7 tó wà ní Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Ẹ bá wa dá sí ìrètò tá a ti ń ṣe àgbéyẹ̀wò àwọn tó ń lọ lóríṣiríṣi ẹ̀ka bíi ẹ̀ka ìdájọ́, ẹ̀ka ètò ààbò, ọ̀rọ̀ òṣìṣẹ́, ọ̀ṣìjọba àti àwọn ọ̀rọ̀ tó ń lọ ní àgbàmì òṣèlú. Ètò yín tá à ń ṣe, ìbéèrè tá à ń béèrè ta kókó, torí pé òun la fi ń sojú abẹ níkò lórí ètò yìí. Oníkan fẹ́ wò, ó ní nǹkan tó ní ṣe ìjókòó ọmọ aṣojú ṣòfin ilẹ̀ yìí ní ẹkùn ìdìbò ìwọ oòrùn ìlọrin lọrun east àti asa ìlọrin ẹnu mi àgọ ní ẹkùn ìdìbò ìjọba ìbílẹ̀ ìwọ oòrùn ìlọrin west àti ìjọba ìbílẹ̀ asa. Ó ní àfẹ́wò lónìí. Ẹ tọ́wọ́ ẹ báyìí, Rebo Mukhtar Tolani Sagaya, àwọn kan ni wọ́n ti gbìyànjú pé Sagaya kó ṣe ẹ̀ẹ̀kan sí. Wọ́n ẹ̀ẹ̀kan sọ wípé Sagaya yóò gbìyànjú wípé kán fẹ́lómi láǹfààní kó ṣojú àwọn èèyàn ẹkùn ìdìbò yìí tó bá di ọdún tó ń bọ̀. Fáwọ́ lónìí, ó ní a fẹ́ ṣe ìgbéwọ̀n iṣẹ́ ìrẹ́jú ọ̀nà Rebo Mukhtar Tolani Sagaya tó ṣojú àwọn èèyàn ẹkùn ìdìbò Ìlọrin west àti asa nílẹ̀gbìmọ̀ aṣojú ṣòfin ilẹ̀ yìí ní ìlú Abuja. Àjọ mi lónìí, àná ni comrade Abdulwahab Abdulmajid Temidire tọ́pọ̀ ọlọ́pọ̀ mọ̀ sí àbúrò gómìnà. Wọ́n jẹ́ èèkan ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kwara. Comrade, mo pe ẹ kú ojú mi, ẹ kọjọ́ mẹ́ta.
10: Ẹ káàárọ̀ gbogbo etí tó ń gbọ́ wa lọ́kùnrin lóbìnrin, ẹ sì káàárọ̀ wa tọkùn.
9: Mo rí pé ẹ wà lára àwọn tó ń pariwo pé Sàgà lẹ́ẹ̀kan sí ní ẹkùn ìbò tẹ́tí wáyìí. Àwọn wò pé bí a tó

0: Panya. Nipele Kwara 75 ni. Ipele Borno ni pe keji. Ipele Niger ni poketa. Yen ni pe Ipele Kwara Borno e ma solo ten solo.
1: A para bi so si do tan solo.
0: Gómìnà 27 ẹ̀yin pé bẹ̀kan lọ sí senate kan fún senate ṣàgàyà náà kó lọ fún kọ́wàá sí rẹ́pù àwọn ajẹ́ ìlọrin west ni yóò ní kó make it kókó ní kọ́wà central nìkan 2019 tẹ̀ṣọ́ tó gẹ́kẹ́lẹ́ sọ́gbà náà ẹni ẹ̀fẹ́ bí àwọn mọ̀lẹ́bí kan ṣe ń jẹ gàba àbáwọn èèyàn kan jẹ gàba lórí ìṣọ́bá ìpínlẹ̀ kwara
1: It's not about the people that pay.

0: sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìnì yẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdò tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́.
2: Ẹ bàríbà.
3: Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ̀ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: and B customers under the MEF and Disrupt initiatives. No registration, no application, no payment, not at all. All you need to do is grant access to approved IBEDC installers to carry out the installation. If anybody asks you for money, run. Do not give to them. Report them to 0700-123-9999 or MAF_disrep@IBEDC.com. Remember, after meter installation, no tampering, no bypassing. You will pay a fine or go to jail for tampering. The meter is free for Band A and B customers without a meter. IBEDC, distributing power, changing lives.
1: Bẹ́ẹ̀ bá ti pè wọlé ẹsùn kò nídìí àpótí rédíò yìí ó kọyin bẹ́ẹ̀ bá ti ń pè. Kẹ wá lọ tààràtà lórí ìbéèrè tẹ bá ní fáwọn àlejò wa. Ẹ̀lọ́wọ́ ẹ káàárọ̀.
2: Ẹ kú iṣẹ́.
1: Ẹ̀sìn wo ó kọyin.
2: Sunday ló ń pè láti òkè òsì.
1: Láti òkè òsì.
2: À ń gbọ́. Ẹ dákun láti March tó jò àkọ́kọ́ tó rọ̀ tó ó gbà kan jẹ́ tó pọ̀ níbi kára ìrìn àìrí. Pàdé àsìkò yà nínú tó ń wọ àwọn òdìnà ọ̀pọ̀lọpọ̀ fún òlòdẹ̀ sí yé ipa àwọn àìtẹ́ǹsì wà yẹn ló ti jábọ́ sórí ló tẹ́ǹsì.
1: Ní agbègbè òkè òsì àbí kára.
2: Òkè òsì ní kára ẹ gbẹgbẹ lépo kan lépo fọ́ọ̀sì lépo tó bá ti débẹ̀
1: sí máa tẹ́ ẹ̀mọ́.
2: Tó gbogbo òpónà tó fi débi owó wọnú díẹ̀ òpónà lówó mẹ́ àwọn àyà rẹ̀ ti já.
1: Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe pé àkíyèsí wọn sí ohun tí ó ń ṣẹlẹ̀ ní agbègbè òkè òsì pàápàá jùlọ ní kára. Mo lérò pé ẹ ti kọ́lẹ̀ wọ́n bá yín ṣiṣẹ́ lórí ẹ̀ bẹ́ẹ̀ ti sọ yìí wọ́n gbégbèsẹ̀ lórí ẹ̀ gbogbo àwọn òpó tẹ̀lé ti dẹ̀bọ́ àtàwọn wáyà iná tó ti já gbogbo ẹ̀pátá ni wọ́n wà ojútùú sí. Ẹ̀lọ́ ẹ ṣe gan.
3: Ẹ̀lọ́ ẹ káàárọ̀ tuntun.
1: Ẹ ṣeun.
3: Alhaji Atajọ.
1: Ẹ ṣeun Alhaji.
3: Akọ́gà tẹ̀gbé wá síbẹ̀
1: ọlọ́run
3: yóò bá wà pẹ̀lú rẹ̀.
1: Àmì ọlọ́.
3: Ẹ dákun nípa ọ̀rọ̀ pípéèdì iná lánàá béèrè pé ní tó bí ló tọ́ni lẹ́sẹ̀ ni àbí kò sì sí pípéèdì mọ́ lásìkò táwọn yìí èyí ọ̀kan. Ẹ̀kejì ni pé ní àwọn èyí tí wọ́n láwọn ń pẹ́ fún àwọn tó wà níbi bandé àbí bíi bandí. Ẹ dákun ìgbà wo ni ó tó kan àwọn bandí tó ṣẹ́kù náà lánàá béèrè lọ́dọ̀ wọn.
1: Ẹ ṣeun Alhaji Adúpẹ́.
4: Ẹ ṣeun Alhaji Atagi sọ̀rọ̀. Àwọn báǹdì tó kù àṣẹṣiṣẹ́ lórí ẹ̀ even lọ́wọ́lọ́wọ́ báyìí báǹdì wọ́n ṣe ń pin báǹdì bá ṣe ń sọ̀rọ̀ yìí báǹdì ètò báǹdì ṣe ń lọ lọ́wọ́lọ́. So hopefully tá a bá parí báǹdì tí ìjọba bá ṣe make àwọn mítàs yẹn available ní nǹkan tá a fẹ́ fi ṣe lẹ́yìn pé ká pin fún àwọn tí wọ́n ní ká pin fún. So we are hoping that with time it will get to everyone. Then for meter wa nle te ba fe ra meter map meter wa nle te ba fe ra meter orisirisi lo wa and prices e yato te ba si de level bi ti e ba ti fe sanwo e ma ri awon prices yen lati bo se yato sira won si let's say from 117 to like 140 something in awon ranges yen. So anyone ton ba select nbe won ni won sanwo.
1: Ọ̀dà ẹjọ́ ojú sì ti lọ bó láti ṣe àwọn èèyàn sì ń ojú òpó yìí ó ń buná wàìwà ṣùgbọ́n àkókò ti kú wa ní pàpàmọ́ra. Ǹjẹ́ lè bá mi fi nọ́mbà tí wọ́n lè pe iléeṣẹ́ yín sí lẹ́yìn ètò bóyá wọ́n ní ìbéèrè kan tàbí ìkejì tán fẹ́ béèrè lọ́wọ́ yín.
4: Customer care line wa 070.
1: Ẹ lè máa pe nọ́mbà yìí lẹ́yìn ètò yìí lọ́wọ́lọ́wọ́ 070
4: 01 01 23 23 99 99 99.
1: Ẹ jẹ́ àmúlẹ̀ ẹ̀kan sí
4: 070 0701 0133 99 99 99.
1: Nọ́mbà yẹn ni kẹ́ ẹ máa pè ẹ̀ẹ́bẹ́ bá ní èyíkéyìí ìbéèrè tó bá ń tabọ́tasẹ̀ lódò òkun yín ẹ máa pe nọ́mbà yẹn wọn ó gbé wọn ó sì dá yín lò agbára ọlọ́run. Ọkọ́ pàtàkì lọ́wọ́ Baláwúrà bíi tó tún bá wa ṣètò tààrọ̀ ọ̀tọ̀ ní ọlọ́run ògo ní forúkọ rẹ̀ bẹ́ẹ̀ là ń dúpẹ́ wò lọ́wọ́ ìgbìmọ̀ alábòjútó iléeṣẹ́ IBEDC. A tún dúpẹ́ pàtàkì lọ́wọ́ ìyáàfin Falila Adébáyọ̀lá wa ó tí wọ́n jẹ́ regional communication officer fún iléeṣẹ́ IBEDC ẹkùn ti ìpínlẹ̀ Kwara alàgbà Napoleon. A dúpẹ́ lọ́wọ́ yín ò pé ẹ̀yin náà darapọ̀ mọ́ wa lórí ètò àwọn ní regional safety officer wa ẹ ṣe gan ní láti máa ṣẹnu wandele síbi lórí ètò fún ti ẹ àárọ̀ ọ̀tọ̀ ní bí wọ́n tún di ọjọ́ mẹ́jọ nípa àná ọlọ́run a tún pàdé lórí ètò nǹkan ò ní ṣe wá o àwa lámàgbé ohun tó dáa ṣe ikú wa.

0: akọmọlavi ọláyà ti máa ń kí ọmọ dami ló
1: lẹ́ẹ̀kọ̀ọ̀kan
0: kọmọlavi ọláyà ẹgbọ́n náà ṣé ìrún tá a kí lọ́dà tó bẹ́ẹ̀ ni kọmọlavi ọláyà bí sọ́ọ̀sì tá a lọ ló dà tó bẹ́ẹ̀ ni àbáwá yìí náà kọ́ ni tá a wà lórí iraka kan kọmọlavi ọláyà ìlọrin láti máa kírun àbújá lẹ́mìí wá ó wà síbẹ̀síbẹ̀ àbí ní chọ́ọ̀chì ni ṣé ìsìn tá a lọ ìjọsìn wa ní chọ́ọ̀chì lọ́kájú ẹ̀ tó bẹ́ẹ̀ kọmọlavi ọláyà ayì náà kọ́ ni tó dókòó lórí bẹ́ǹchì tí wọ́n sì mọ wàásù lọ́wọ́ ojú fóònù lọ́mọ wò tó bá ti blinky lọ́wọ́ akoribu abẹ́ tébùrù báyìí làgbà ẹ̀jọ́ máa wà nínú sí lọ́wọ́ máa jáde ńsìn máa jáde ńsìn àbáwá yìí náà kọ́ ni ajá yìí pé ó wò wá ṣe láàánú ni o kọmọlábẹ́ ọláyà àkájú ẹ̀ àkájú òsùn wa abájọ tó fi sọ pé gbogbo bá a ti ń ṣe tá a pé òdodo ni bí àkísẹ́ ẹlẹ́gbẹ́ ló torí ló
1: tó wò
0: kọmọlábẹ́ ọláyà
1: bẹ́ẹ̀yàn
0: bá wá ní ọlọ́run òun ọ̀rá àánú gbà ajẹ́pọ́n nítọ̀ yìí agbẹ́mọ́gbọ́n tán nìyẹn o agọ̀mọ́gọ̀jù nìyẹn o agọ̀jù bàbá nandúsì nìyẹn o kọmọlábẹ́ ọláyà dèdèrè yanú ẹ̀sùn ni o ìgbà tí wọ́n pè ní àṣùbà dèdèrè takú dèdèrè ọ̀jáde bọ́ọ̀bá nílà àákàyè ọ mọ̀ pé ọ̀rá àánú gbà ni bọ́ọ̀bá sì bìlíf lọ jẹ́nẹ́ra kọ́ lọ́wọ́ ń tọ́lọ́run dá lára.

0: ọmọ lọlọmi amọle
1: ìyẹrù
0: ọkẹ ọlọpàá ọmọ bàbá tọkọ pẹlẹpẹlẹ àgbà oyè tí ń bẹ nílùú àjíà ẹrú rẹ ń bà mí mo wa lọ sọtún ń orí mo wa lọ sọsì ń orí mo wa lọ síwájú ó tọjú sú mi mo tún wọ owó ẹyìn kò ṣe é júwe lọlọmi amọle ó kó ọmọ méjì sínú aláboyún lẹẹkan ṣoṣo aláboyún jẹ tútù wọn jẹ gbígbóná àti tútù. Ati gbigbona
2: ọmọ
0: aláboyún kan ìyàwó bọ̀dá mi ni ó ń kì í jẹ àmàlà tútù bẹ́ẹ̀ bá ti sọ lórí náà yóò sì máa jówọ́ bàbá bẹ́ẹ̀ kú òkèlè a sì bú bí orí àbíkú ibi tí ń kọjá lọkọ̀ yẹn nìkankan bóyá orí ọmọ tó ló lọ lọ dúró sí ó ta kókó lójú gbogbo wa lálọ́mí àmàlẹ́
1: aláboyún
0: tó jẹ àmàlà gbóná ó ti bọ́mọ kú òlójú ọ̀nà aláboyún mu tí gbóná ó ti bọ́mọ kú òlójú ọ̀nà ara ní gbogbo ní fi gbogbo ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ sí ẹ̀ dáadáa lálọ́mí tí tóbi ni ọba sáàtì tí jẹ́
3: ìdùnmọ́lẹ́ ibanu je mi ti fo
2: apabalabe olaya
0: oh yes ke
2: ma ti ja ku lara mireku to ngbe kale yi
0: okay
2: latodo obirin ma wo lati baradi baba wa omi lagbalagba yen la nsoro re yo
0: okay
2: oje pe to ba ta si yan la so o si nobi kibe o bo apabalabe olaya sara to ba bonu ya bayi ona kotokoto ya na lo gba jade o meje o ya olenu ona kotokoto na la gba bode apabalabe bo ma ba wa jade tan ma se le ni o omo wa ma dagba yari oni mo patego ba tin fe so mo lo mo si ma gbera yo ma gbera so yo ma gbera so ko ma labe olaya awo na la wa de eyan yo
0: adodidi
2: la to dara wa la dara wa mo pe mi ni mo njo la lo mi amale iwo ni wo nje ko ma labe olaya la ri waju na wi pe mi okun meta ko ma labe olaya be eyan ba ni la aka e o ye ko ronu kan wi waye ohun ati bo nse wa nbe ko mo yin lo ni gbogbo gbagbe oke
3: abiyesi
0: re o se abiyesi abiyesi
2: olalomi amale
0: ori omi yen na ni ka si duro si
2: omi lagbalagba
0: yen omi aramanda
2: aramanda
0: tan fi si ara okunrin
2: yo
0: ko lara okunrin yo bo si ara obirin baba dara obirin tan agaga to obirin ba so fun oko re wi pe omi jo si olomo ti dabira lori e ohun ori nkan ohun mo aja ko ti duro ni yen omi yen lolongo ba mi edumare na mo mojuto ngo ba yen ninu aloboyun yo di legbe
2: legbe
0: ngo ba ti to ba ya yo di ba si eran ngo ba ya yo di

0: Ami.
1: Àwọn olórin kan máa kọ orin tẹ́ ẹ̀ ń bá fi làákà ìgbé. Tọ́ni tí màláìka sọ, ó ní ń gbà kan, àwọn kan mú ọ̀nà jáde, wọ́n mú un jáde. Ó ní ẹ bá gbọ́sẹ̀ kan léwu lọ́wọ́. Wọ́n gbé para fún pé tóun bá ti fi ọṣẹ yìí ń wẹ̀.
0: Ọ̀rọ̀ ń ti gbọ́.
1: Ọ̀rọ̀ ti gbọ́ nìyẹn. Ìpara yìí pa wá ti fi wẹ̀tán ni ó fi para. Ó ní gbọ̀ wá gbé délé tó ń gbé han àwọn òbí òun ni ẹ bá ní. Ṣé ọṣẹ yìí ni ọgbọ́kànlé? Tọ́ṣẹ yìí bá tán kọ́ kí lọ́sẹ̀ kí ni ọṣẹ rẹ̀ lẹ́yìn ẹ̀. Ìpara rẹ̀ ṣé kò ní tán mọ́ láéláé? Ó ní ẹ bá bọ́lé ni ẹ bá gbé kúra ń jáde pé ń gbà. Tẹ́síbíyú rè é, agbára rẹ̀ nù. Ó ní láti ìgbà náà ló ń ti gbà yìí pé òun ti di àpáta.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ̀yin tó bá sì wàá forí sàpáta. Ìsìn náà ni ó di ìfarahàn yìí. Ẹ̀yin kò mẹ́nu. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba.
0: Ayin lálọ́mí.
2: Ọkùnrin ló ń kẹ́sì.
0: Àwọn èèyàn ń jiyàn sí i.
2: Pé.
0: Mo lónìí lọ́jọ́ kejìlá. Mo ní gbogbo nǹkan lè darí yẹ̀. Wọn ò rí ọjọ́ òní yẹ̀. Ó ní lọ́jọ́ kejìlá oṣù karùn-ún. Inú dikshanari ẹ ọyẹ ebù ijí ò ṣeé yẹ ni wọn pè ní ọyẹ ebù tó ẹyọ ọmọ tẹ ń kàwé lọwọ ẹgbọn tí professor
2: wí. Vocabulary
0: tèmi o. Ẹ wọ́n lè lò ó ibi tí wọ́n bá ti mọ̀ pé kì í ṣe nígbà bẹ́ẹ̀ sọ kì í ṣe tó bẹ́ẹ̀ yẹ ẹ lù ọyẹ ebù.
2: Tẹ́ ẹ bá ti kọ́.
0: Ẹ wá kọ́kọ́ lálọ́mí sí nsàlẹ̀. Produce and present by Ọlálọ́mí Àmàlẹ́. Ẹ jẹ́ ṣe báyìí, ẹ jẹ́ gbọ́ ohun àwọn èèyàn, àwọn tó bá wa dá sí ètò jẹjọ.
2: Ètò jẹjọ, ó lágbára
0: díẹ̀. Lálàá ó tùlù lónìí, àkùtù póòtù hu. Ọlọ́run ọba mi Edmund Idakun, ẹ̀kọ́ tá a rí rédíò ìjọ wúlò fún ayé wa. Torí tẹ́ nìkan bá ní ti rédíò bó o, ó ń tàn ti kú. Wọn ò tí ì gbèsè ni. Láàrin iwájú, bá ní ké sí àwọn tí wọ́n fẹ́ gba àwọn èèyàn nímọ̀ràn. Ká tó gbé gbẹgẹdẹ gbẹ̀mú tọ̀sẹ̀ yìí kó tó jálulẹ̀ bí àpò yere.
3: Ẹ káàárọ̀ ọba wa kọ́mọ láfẹ́. Ọlọ́run a máa sọ agbára dọ̀tun lítọ́ bíbọ̀ yín ọlọ́run a máa pa ọ́. Kókó tí mo fẹ́ sọ bẹ́ẹ̀ nípa àti obìnrin tí ó bímọ bí ọdún mẹ́jọ sẹ́yìn tí ọmọ yẹn sọ pé òun fún àbáyọ. Ohun tí a bá fi sí fèrè ni fèrè máa ń fọ́n síta ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ó gba obìnrin bá ṣe máa ń ṣe nìyẹn láti fi ohun sí ọmọ létí. Gbàtọ́ ẹ pé láti kiri náà tẹ́lẹ̀ àbáyọ náà ò wà responsible. Àdẹ̀lẹ́ ló lè sọ bẹ́ẹ̀ torí pé Peter ṣe rí àti mú ọwọ́ lọ sẹ́nu. Fear of responsibilities ló lé máyẹn jìnà. Tá a bá rí máyẹn gan-an àjọṣepọ̀ tó ṣe ò ní sí láàrin òun máyẹn àti ìyá ẹ̀. Nǹkan tí mo mì ní pé ọkùnrin tó sá lọ tí kò fẹ́ take responsibility ọmọ yìí ìyá tó bí ọ̀gán gan tí wọ́n ló wá níjọ́ tí wọ́n ń sọmọ lórúkọ kò ní sí àjọṣepọ̀ tó dá ń bẹ̀ ṣùgbọ́n torí pé ọkùnrin gan ò rí ọwọ́ mú lọ sẹ́nu dáadáa ó dẹ̀ jẹ́ nìkan tí ò fẹ́ look responsible tí ò fẹ́ yẹn ni ẹ rí pé obìnrin náà kò ṣe pé òun náà fi bẹ́ẹ̀ man ṣaláì man nífẹ̀ẹ́ ọkùnrin ṣùgbọ́n torí kò rí ojú ẹ̀ lẹ̀ ní kúkúrú ṣá tí ó bá tiraka láti wá ọkùnrin náà yóò rí yóò dẹ̀ jẹ́ ifẹ́ pé mo ń wọ́kùnrin kan bá wọn wọ́kùnrin kò kí ń ṣe ara ẹ̀ gbàdí èmi náà rẹ pẹ̀lú ọmọ lẹ́mẹ̀ẹ́wà báwo ọmọ yẹn fẹ́ kọ́ ọ́nùjẹ́ pé mo fẹ́ ẹ mọ̀ pé èmi náà ti rí ni pé ẹnìkan wà bì kan fún tí ó bí ọmọ yẹn fún tó dẹ̀ jẹ́ likely kò jẹ́ ọkọ rẹ̀ tí yóò máa fún mi ní fear àti ìdẹnukọ́ pé mo fẹ́ fẹ́ ọ̀rọ̀ mi ò jù báyìí lọ ẹ ṣeun. Ẹ kàn sàn ìdásí mi obìnrin tí ó na mú narration rẹ̀ wáyé ẹ̀yin ẹ̀ wò ní àjọṣepọ̀ tó wà láàrin wọn àtọkọ ẹ̀ tí ò fi wá dán mọ́ kí ló lè fà á àmọ́ ọmọ kejì ọmọ kẹta kí ya ọkọ tó wà wọ̀ ó wá ní òun ò rí ìró òun mọ́ òun ò tún rí àwọ̀tẹ́lẹ̀ òun tó kángun sára wọn omi fi bàjẹ́ ní ara àwọn something tí mo bá gbọ́ yìí dáadáa. Ibi tí mi bá rò pé kí ẹ lè ṣiṣẹ́ lọ tẹ́ ọlọ́dẹ tí máa ń fún yín ṣe náà ni pé ó yẹ kẹ́ ẹ gbọ́ láti kẹ́ try kẹ́ ẹ gbọ́ ẹ ti ṣe rí kẹ́ ẹ gbọ́ láti ẹnu ọkọ̀ náà kẹ́ ẹ wọ́ ọ̀nà kan àbí ìfún méjì ọ̀nà ọ̀bọ́nà míì ọ̀nà kan àbí kejì tí ẹ fi reach ọkọ̀ kẹ́ ẹ gbọ́ kí ló lè wà láàrin wọn tí ìfẹ́ wọn fẹ́ ṣe déédéé. Ó tó sọ náà rẹ̀ pé nígbà tó ń wà lọ́mọge àwọn yẹn máa ń ṣètò òun dáadáa àwọn fẹ́ kóun kúrò tó máa bá wọn iṣẹ́ ìgbà tó wá ń dàgbà sí ló wá di pé tí ò bá tiẹ̀ líbẹ̀ náà.

gbogbo èyí tó ń jẹ́ èrò ọkàn ìgbà tó bá ṣe bó ṣe ń ṣe tó wà ṣe fún pẹ̀lú àwọn èèyàn ní àgbà tó wà lọ́mọge síbẹ̀ ló ṣe ń ṣe ńgbà tí nǹkan tó ń ro èròkerò lọ́kàn tó yẹ pé kò ní wà ṣe fún ṣé pé tí obìnrin bá rìn lọ́nà pàmì nǹkan tó put smile on her face ẹni tí ò fẹ́ dá sí gún dá sí but ìgbà tó bá wà múdì èèyàn péréke èèyàn péréke èèyàn kékeré èèyàn díẹ̀ ni ó fẹ́ dá sí ẹ because we fear pé ẹgẹ ni náà lọ ṣe mí lábùkù ojú ẹ ló le yìí ìgbà míì yẹn máa sọ fún mi put smile on your face it makes you lose more beauty than you are so inú ẹ ò dùn ṣùgbọ́n ìgbà tó rí pé nǹkan ń ṣe nílé tó ń gbé because nǹkan tó ń gbé lọ síta aggression yẹn ti ilé ló ń gbé lọ síta yẹn so yóò máa reflect gbogbo ìrìn tó rìn òun láti ṣe yìí ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan tó lóun ò rí mọ̀ yìí tó ń mú rú àwọn ẹ̀sùn tó fi kàn ìyá èyí tó fi kan ọkọ tó wá ó ṣeéṣe kó yẹ pé ọkọ kan ló tọ́jú àwọn kíní ẹ̀ pé tọ́jú ẹni tọ́jú pé ó rí bí nǹkan ẹ̀ dáná sun àbí kó lọ dá síbì kan tó yẹ pé kò ní wúlò láti pé bóyá lọ lò fún fetish thing bí èrò ọkàn ti tèmi because nígbà kan ní ọdún mélòó kan sẹ́yìn ìṣẹ̀lẹ̀ sẹ́yìn náà ló sọ pé bí à ń fi kọ́pì àdúgbò pé mo rí aṣọ kan tó dá lára obìnrin kan wọ ìyàwó mi náà lọ rán aṣọ kan aṣọ náà yẹn ṣí ẹ̀yìn lẹ̀ àwọn ẹ̀yìn muslim so èmi ò láì pé kí obìnrin máa ó lè máa ń borí dáadáa so ó kàn wá ṣeṣe pé kó máa borí nígbà kó wọn wá káwọn yẹn fi rí style tó wà tún mi sọ̀rọ̀ design tí mo kàn ṣe ni pé I just have to pack that aṣọ mo á kó papọ̀ mọ́ àwọn rag torí mo rí aṣọ yẹn bó ṣe dá tó mo rí bí rag lójú tèmi mo á kó pọ̀ mọ́ rag mo á fi kerosene sí mo á fún òun gangan ni mo á fún ní ìṣáná mo ní kó bá mi dáná sun rag yẹn wà dáná ìgbà tó wá wá aṣọ yẹn mo ní rag tó dáná sun sàn yẹn ń jọ yẹn aṣọ yẹn wà mí kọ́ ni mo dáná sun fún rẹ̀ ló dáná sun so ẹ má bínú pé mo kàn yà sí ẹ mo kàn mú wá láti fi relate ẹ mọ díẹ lára nǹkan tí ọkùnrin lè ṣe nígbà mi bọ torí pé ó rí báyìí nǹkan kan gbọdọ wà tó fẹ ba àárín ìfẹ wọn jẹ ẹni náà mo fi bẹrẹ lẹẹkan pé ọmọ kínní ọmọ kíjọ mẹgẹta ẹ rí pé àárín ẹ kọ fún kí ẹ lè ríṣi yẹn ọkọ kí ló ṣe kí ni ẹ ṣe tóbìnrin yìí ṣe ó ṣeéṣe kí ọ̀nà àbáyọ wà fún kó má fi ìrònú ṣe rẹ léṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe sọ ẹ ṣeun.

0: bàbá mu pé o lè kó mẹ́tẹ̀ẹ̀ta lọ.
1: O ń yọ̀ǹda ọmọ ọdún mẹ́tàlá.
0: O ní bàbá òun bá ní.
1: Àwọn ọmọ ọdún bíi mẹ́wàá yìí fún ọ máa kún ọ lọ.
0: O ní bàbá òun bá yọ̀ǹda àbúrò òun kékeré òun. O ní bàbá òun bá kún àwọn méjèèjì. O ní bàtò dẹ̀ kó àwọn délé. Tí òkú ti sọ fún yín pé ọ̀dọ̀ àwọn ni ìyá àgbà ń gbé. O nínú ìyá àgbà dúpẹ́ ẹ rí ó rí. Àmọ́ ni ẹ ti rù yìí. Sọ́yẹ̀ wọn ó rí báyìí. A ọmọ ṣe o. Ọlọ́run ọ̀dà sẹ́rí á fún ìyá yín. O ní ìyá àgbà bá mú àwọn.
1: Oko wọn ọdọ.
0: Ní a bá wo àwọn wọn faṣọ sí àlọ́run ìyá àgbà bá kọ sọ́dọ̀. O ní ìrú ẹ̀fọ́ àwọn jẹun. O ní díẹ̀ díẹ̀ àwọn ń dàgbà. Ó láwọn ń lọ iléèwé. O ní ọ̀rẹ́ bàbá àwọn kan lọ́wọ́ introduce business kan sí bàbá àwọn. O ní wọn pe business yẹn ní supplier.
1: Pé àwọn tí a máa supply
0: kan. Iṣẹ́ mọ̀ sí tó fi máa supply kun. Bọ́ba lè supply pákó.
1: Pé ọ̀nà kan ọwọ́ já.
0: Ẹ tó bá supply pákó tó ń supply pánù kọ́lé pé iṣẹ́ tó ń ṣe nu. O sì jira mọ́tò bíi méjì mẹ́ta ń bẹ̀. O ní bí bàbá òun ṣe fojú sí supplier yẹn nìyẹn lówó.
2: Káì.
0: Ẹni yìí lọ bá faṣẹ́ lé bàbá òun lọ́wọ́. Bàbá òun bá mọ̀nà. O nígbà méjì bàbá òun bá lo Abuja báyìí. O lè lè tóbi oṣù kan kí wọ́n tó tó wọ́n máa supply pa. Àgàgà tí a bá fẹ́ kọ́ skúù.
1: Ta ni mójú táwọn mọ̀.
0: Ìyá àgbà.
1: Ìyá àgbà.
0: Ẹ o ní ìyá àgbà ni mójú táwọn. Ó láwọn ti di ẹ́ntà ń wẹ ara wọn. Ó lọ pé ìyá àgbà àwọn ti lọ o. Àfẹ́ tí mo wo lọ owó oúnjẹ yín. Ó ní.
1: Wo ẹ dẹ́kun ẹja kọ́kọ́ sẹ́ ẹja sẹ́ mi mú
0: ni. Kí ló ṣẹlẹ̀ sáà ọmọ ìyá àti ìyá àgbà. Mẹ́wàá ṣẹlẹ̀.
1: Ẹ dẹ́kun ẹja kó ló wọ̀ jà.
0: Ẹ̀yà bímọ máa lè tọ́. Ẹ̀yin tẹ́ ẹ bímọ méjì mẹ́ta kalẹ̀ tẹ́ ẹ ti túká. Ìjìyà ń bẹ lórí yín. Ọlọ́run ló ní aṣọ bẹ́ẹ̀ ìṣọkùnrin ìṣobìnrin. Tẹ́ ẹ bímọ kalẹ̀ tẹ́ ẹ wá túká. Ẹ mọ̀ pé túká tẹ́lẹ̀ kẹ́ tó bí àwọn ọmọ yìí kalẹ̀. Ẹ wá túká tán ẹ mójú tán ọmọ yìí. Ọlọ́run lòun ti tọ́jú ìyá yídè yìí lọ́jọ́ gbèǹdé àlùkí àmọ́. Ẹ dápolówó ọjà ká tó padà wá.

0: Látinú yàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́.
1: Ṣáájú ẹ̀gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti parí ìfikùnlukùn pẹ̀lú báńkì àgbáyé láti ja owó tó lé díẹ̀ ní bílíọ̀nù kan àti àbọ̀ dọ́là. Ẹgbẹ́ òṣèlú APC ti jáwákí wọ́wọ́ fún àwọn olùdíje ṣáájú ètò ìdìbò kòmẹ́sìyọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún kan máa mú wá tí ó ṣe àkóbá fún ẹgbẹ́ òṣèlú APC. Àgọ́ Serapu pé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn lórí ìdájọ́ kó san owó ìtanràn tó tó mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún kan náírà fún àwọn òṣìṣẹ́ àjọ DSS. Ìjọba ìpínlẹ̀ Borno tẹnumọ́ wípé àwọn agbésùn tó nípàdà ó ní kí wọ́n búra pẹ̀lú Alcorán. Ní ilé òkèrè àdarí tẹ́lẹ̀rí nílẹ̀ Philippines ló mórí bọ́ kúrò lọ́wọ́ àwọn òṣìṣẹ́ àjọ ICC tó fi páńpẹ́ òfin gbé. Ìkọ̀rí Betis fífẹ́ hàn láti ra agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín ọmọ ilẹ̀ yìí. Ẹ̀kúrọ̀lẹ̀ akíwa pé a kú ọwọ́ lẹ́nuṣẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kàn ní Diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo. Adéyẹmi ròyìn ẹlẹgbẹ́wà ní ojú ìtàkùn www.diamondfm.net ẹ wà ní YouTube wa ní Diamond 87 FM kúrò náà bọ̀ lẹ́yìn sí ránpẹ́ sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
2: Ṣèdè wá, wọ́n tún ti fẹ́ jí èrò transformer wa o. Máa wo bí wọ́n ṣe jí ẹ̀rọ aṣàkálẹ̀ àwòrán lójú pópó náà nú o. Sì máa wo mo dé máa wọ́n ọmọkùnrin yẹn o. Àmọ́ kí n tẹ̀mí ṣe gbogbo ìjọba ni fa. Kò tẹ́kọ̀ máa jí lọ jẹ́. Ayín jẹ́ ọmọ jí lọ.
3: Rò ó wò dáadáa o, njẹ́ o tiẹ̀ mọ̀ pé dúkìá àjọba dúkìá rẹ ni owó orí tó ń sì ń san ni wọn sì fi tún gbogbo ohun tó kan tàbí èkejì ara wa náà là á sì ń kó bá. Ẹ jẹ́ àmúọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní àgbájọwọ́ là á fi sọ̀yà. Tó o bá rí nǹkan tí ò bójú mu fi tó àwọn aláṣẹ tó tọ́ létí.
4: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
5: Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé-iṣẹ́ Diamond FM.
1: Ẹ̀ka bọ́ padà ìròyìn náà rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ilẹ̀ ayé ti parí ìgbésẹ̀ pẹ̀lú báńkì àgbáyé láti ya owó tó lé díẹ̀ ní bílíọ̀nù kan dọ́là owó ọ̀hún wọ́n fi pèsè fún àwọn orílẹ̀-èdè yìí pàápàá jùlọ owó náà. Ó ní wọ́n ti parí ìfikùnlukùn lórí rẹ̀ owó ọ̀hún. Ó ní wọ́n buwọ́lù tó bá di 24 oṣù kẹfà ọdún tàwá yìí bí yóò ṣe ku oṣù mẹ́fà kílẹ̀ yìí ṣètò ìdìbò ààrẹ ọdún 2027 tá buwọ́lù owó ọ̀hún. Ó ní yóò jẹ́ lẹ́kí tó pọ̀ jùlọ tán ti ya lábẹ́ ìṣàkóso ààrẹ Bola Tinubu ṣáájú oṣù kẹfà 2024 lára ya owó kan tó tó bílíọ̀nù kan àti àbọ̀ dọ́là látọwọ́ báńkì àgbáyé. Nínú ìròyìn mìíràn, alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú onítẹ̀síwájú APC Ọ̀jọ̀gbọ́n Mita Wada ti já kí wọ́wọ́ fún àwọn tó ń wá ipò lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ọ̀hún ṣáájú ètò ìdìbò 2027 pàápàá jùlọ ó ké sí wọn kí wọ́n wà tí ó ṣe àkóbá fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ètò ìdìbò kòmẹ́sì ọyọ́. Ìtìwádà àtìjáde kan tó buwọ́lù látọwọ́ abẹ́ṣekáwọ́ rẹ̀ lórí ọ̀rọ̀ ròyìn Abimbola Tóókì ní ọjọ́ Ajé ṣàlàyé wípé àwọn olùdíje ọ̀hún ó ní wọ́n ti ṣe àyẹ̀wò fún wọn ní ìbámu látọwọ́ àwọn ìgbìmọ̀ tó gbé sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC. Alága àpapọ̀ ọ̀hún tẹ̀síwájú pé wọ́n ṣe tán láti tẹ ìdìbò kòmẹ́sì yọ tí ó ní àkóyawọ́ pàápàá jùlọ tí ó fi ààyè gba ìjọba rere nínú ẹgbẹ́ òṣèlú.

wàyí o àjọ kan níláyé tó ń jà fún ẹtọ ọmọnìyàn tó ti ń pè fún àkóyáwó ìjọba sẹrapù ti pé ẹjọ kò tẹmi lọrùn bọn ṣe ní kó lọ sanwó tọnà tó tó mílíọnù lọnà ọgọrùnún kan jẹ gíga gíga wọn ní kó lọ san fún àwọn òṣìṣẹ àjọ dss jáde kan tó lédè lónìí ọjọ ìṣẹgun àtọwọ igbákejì adarí àjọ sẹrapù kọláwọlé olùwádàrẹ àjọ sẹrapù tẹnumọ ìdájọ tí wọn gbé kalẹ ní ọjọ́ karùn-ún oṣù karùn-ún látọwọ́ òní ìdájọ́ yusuf aliu gẹ́gẹ́ bí nǹkan tí kò tọ́ àjọ sẹrapù tẹnumọ ìpẹ́kọ̀ tó ń pè wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ̀rí tí wọ́n lò nínú ẹjọ́ ọ̀hún ló jẹ́ nǹkan tí ò tọ́. àjọ ìjọba ilẹ̀ yìí tó ń dẹ́kun lílo ẹni nílò ẹrú nàtíìbù ti fìdí ẹ̀ múlẹ̀ tó ga jọ nílẹ̀ yìí ti ran ẹnìkan tí wọn ni ó jẹbi lílo àwọn èèyàn gẹgẹ bí ẹrú títí láyọ fọlọrun sọ lẹwọn lẹyìn ìgbà tó fẹsùn kan wípé ó ń fi àwọn èèyàn ṣe owó nàbì àgbọnà tíìbò nígbà tó ń sọ̀rọ̀ kẹ́dẹ̀ kan tó buwọ́lù lónìí ṣàlàyé pé ilé ẹjọ́ ọ̀hún lájọ tó gbé kalẹ̀ ní ọjọ́ kẹjọ oṣù karùn-ún ọdún tá a wà yìí ló ran fọlọrun sọ ní ẹ̀wọ̀n ọdún méje lórí ìga ẹ̀sùn kọ̀ọ̀kan tó jẹ̀bi rẹ̀ gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe wí ìwádìí fi hàn wípé ẹnìkan ń lò gẹ́gẹ́ bí ẹrú wọn fi ṣe owó nàbì lọ sí ilẹ̀ olómìnira nìjẹ́ àti ilẹ̀ ìmúlẹ̀ wípé fún ẹni ọ̀hún. ọmọlẹ́gbẹ̀mọ asòfin àgbà ilẹ̀ yìí tó ń ṣojú àwọn èèyàn ẹkùn ìdìbò àríwá ìpínlẹ̀ edo adams osomoli lónìí ti sọ̀rọ̀ gbé pẹ́kẹ́ nàìjíríà gbẹ́sẹ̀ lé àwọn iléeṣẹ́ south africa lórílẹ̀‐èdè yìí látàrí ìdojúsọ tó ń lédè sí àwọn ààrẹ ní ilẹ̀ south africa osomoli nígbà tó sọ lónìí pẹ̀lú àwọn oníròyìn ṣàlàyé pé nàìjíríà ò ní kó gbé ìgbésẹ̀ akin ní ẹ̀ka ọrọ̀ ajé láti dẹ́kun ìkọlù lemọ́lemọ́ tó ń wáyé sọ́wọ́ àwọn ọmọlẹ̀ yìí ní ilẹ̀ south africa. ó tẹ̀síwájú pé ààrẹ south africa siramafosa láìpẹ́ yìí ló bu ẹnu àtẹ́lu ìkọlù tó ń wáyé sí àwọn ààrẹ nílẹ̀ rẹ̀ pẹ̀lú nàìjíríà dòru mu nípa ọrọ̀ ajé. láti ìpínlẹ̀ borno ìjọba ìpínlẹ̀ borno ti kanminú wípé àwọn àgbésùnmọ̀mí tó ń pọ̀ ló ṣe é ṣe kán padà láti lọ máa gbégbèsẹ̀ nínú ìwà ìgbésùnmọ̀mí. ìjọba ìpínlẹ̀ ọ̀hún ṣàlàyé pé ètò tó ní ṣe lórí fún alukoran bora ló jẹ́ ìpá kùtùlẹ̀ láti dẹ́kun wọn láti padà láti máa lọ́wọ́ nínú ìwà ìgbésùnmọ̀mí. kọmíṣánná fún ọ̀rọ̀ àwọn obìnrin àti ìdàgbàsókè àwùjọ ní ìpínlẹ̀ ọ̀hún sùwéra gambo nígbà tó ń sọ̀rọ̀ ajé ṣàlàyé wípé ṣíṣe ìbúra pẹ̀lú alukoran òní yóò jẹ́ kanjáwọ láti padà sínú ìwà ìgbésùnmọ̀mí. gẹ́gẹ́ bí kọmíṣánná ọ̀hún ṣe wí ó tẹ̀síwájú pé ètò ọ̀hún ni ó ń kojú ìpèníjà ọ̀rọ̀ owó. ní ìpínlẹ̀ kwara ẹgbẹ́ kan ní ìpínlẹ̀ yìí kwara for kwara's initiative ti gbé òṣùbà ara bàdẹ fún ẹgbẹ́ àrò mẹ́ta development association pàápàá jùlọ lórí ìgbésẹ̀ akíntógbé láti mọ ẹni tó kójú òṣùwọ̀n jùlọ fún ipò gómìnà tó dúró tó wáyé ní ìpínlẹ̀ yìí ní ọdún 2027. àtẹ̀jáde kan tó lédè nílùú ìlọrin ní an ọjọ́ ajé látọwọ́ ẹgbẹ́ àrò mẹ́ta ṣàlàyé wípé lẹ́yìn ìfikùnlukùn láàrin àwọn tó ipò gómìnà ní ẹkùn ìdìbò gúúsù ìpínlẹ̀ kwara wọ́n ti fi òǹtẹ̀lú ọ̀mọ̀wé muhideen salako fún gómìnà. ẹgbẹ́ ọ̀hún tẹnumọ́ wípé ìgbésẹ̀ lóde tó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yóò tó sẹ́yìn salako lẹ́yìn ìgbà tó ti fojú hàn ìpè sẹ́ńtọ́ ọlá ashiru ti jáwọ́ lórí ọ̀rọ̀ ipò gómìnà ó sì fẹ́ padà sí ilégbèmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí. ó ṣàlàyé ìgbésẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìfarajìn tó lédè láti ọwọ́ ẹgbẹ́ àrò mẹ́ta kwara for kwara initiative tẹnumọ́ wípé ẹgbẹ́ àrò mẹ́ta ó ní ó gbájúmọ́ nǹkan tó ní ṣe lórí ìṣọ̀kan ìpínlẹ̀ kwara ìpínlẹ̀ yìí lórí ẹ̀ǹtàn tó sì lẹ́yìn fún ipò gómìnà. ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ òun náà ni amúwáṣe tí gbọ̀nyìn láti kàyíndà amúrètí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí alọ́sílẹ̀ òkèèrè ilẹ̀ philippine tó jẹ́ pé aṣòfin àgbà ilẹ̀ ọ̀hún kan ló sá lọ sílẹ̀gbẹ̀mọ aṣòfin àgbà ilẹ̀ ọ̀hún fún ààbò pápẹ́ wọn fi gbé láti ọwọ́ ilé ẹjọ́ àgbáyé tó ń rí sí ìwà ọ̀daràn lẹ́ẹ̀kan sí akínyìn ẹkú ìkàlẹ̀.

ìpè owó kan tó tó mílíọ̀nù kan dọ́kọ̀ pamọ́ owó ohun tí wọ́n jí kó lóko pamọ́ sí inú àga ní ibi tó jẹ́ pé ó ti ṣeré ìdárayá. Nígbà tó sọ̀rọ̀ pẹ̀lú àmọ́lẹ̀ ọ̀hún lónìí Ramaphosa tẹ́tàdínkùn ti péjọ tako ààbọ̀ tó lédè látọwọ́ ilé aṣòfin ilé ọ̀hún tán ló jẹ̀bi lórí ẹ̀sùn tí wọ́n fi kàn ìgbésẹ̀ lógbe láti dẹ́kun ìgbésẹ̀ láti yẹ àga mọ́ nídìí. Nígbà tó ń ṣe ìkéde ọ̀hún lẹ́yìn wákàtí dẹ̀ tẹ̀lẹ́gbìmọ̀ aṣòfin àgbà ilé ọ̀hún bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti yẹ àga mọ́ nídìí ó tẹ̀síwájú wípé ó ń ṣetán láti péjọ tako ìgbésẹ̀ àwọn aṣòfin. Wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti yẹ àga Ramaphosa nídìí níbàámu pẹ̀lú ilé ẹjọ́ gíga ní ilẹ̀ South Africa. Lábala ìròyìn eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù oríire ẹ̀sìn liga nílẹ̀ spain ti fẹ́ hàn láti ra agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín ọmọlẹ̀ yìí Crisantos Uche bí ó ṣe padà sínú gọ Getafe lẹ́yìn ìgbà tó parí àyálò nínú ikọ̀ Crystal Palace ẹni ọ̀ọ́dún 22 ọ̀hún ó ní kò bọ́ọ̀lù gbà dáadáa ní ikọ̀ Crystal Palace àmọ́ ti ráwọ̀n ìhẹ́ fún ikọ̀ ọ̀hún ní ìgbà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìdíje UEFA Europa Conference League ẹ̀wẹ̀ ríbẹ̀ ti ṣetán láti san owó tótó mílíọ̀nù lọ́nà 15 euro láti ra agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín ọ̀hún. Adélé olùkọ́ni fún ikọ̀ agbábọ́ọ̀lù agbaọjẹ́ nílẹ̀ Zimbabwe Kentano Tembo ti kéde orúkọ àwọn agbábọ́ọ̀lù 24 tí ó lò láti kojú ikọ̀ Super Eagles sílẹ̀ yìí dúje ọlọ́rẹ̀ẹ́ sọ̀rẹ́ẹ́ tí wọ́n gbá ní pápá ìṣeré Crystal Palace ní London tó bá di ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 26 oṣù karùn-ún. Àwọn agbábọ́ọ̀lù ṣiṣẹ́ lójú láti rí agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín Masha Mutnesi àti agbábọ́ọ̀lù nínú ikọ̀ Dinese ní ọwọ́ ẹ̀yìn Jordan Sumeru àwọn méjèèjì kópa ní ilẹ̀ Morocco fún ilẹ̀ Zimbabwe. Ẹ̀wẹ̀ olùkọ́ni fún ikọ̀ Super Eagles sílẹ̀ yìí Eritrea Nyolo ìdíje ọ̀hún láti ṣàgbéyàwó agbábọ́ọ̀lù tuntun nínú ikọ̀ Super Eagles bíi Owen Oseni láti gbáradì fún ìdíje tí wọ́n gbà kópa nínú ìdíje àgbáyé tó ń bọ̀ lọ́nà. Tó lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rèé. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti parí ìfikùnlukùn pẹ̀lú báńkì àgbáyé láti ya owó tó lé díẹ̀ ní bílíọ̀nù kan dọ́là. A tún sọ fún yín pé ẹgbẹ́ òṣèlú APC já kíwọ́wọ́ fún àwọn tó ń wá ipò pé wọ́n gbúdọ̀ gbégbèsè tó tàbùkù ẹgbẹ́ òṣèlú ọ̀hún ṣáájú ètò ìdìbò kòmẹ́sì yọ. A kà á fún yín pé ẹgbẹ́ ẹsẹ̀ ráàpù tó bó jẹ́ kò tẹ̀mí lọ́rùn tàbùjákàn gbé kalẹ̀ pé kò sanwó tanran tótó mílíọ̀nù lọ́nà 100 kan náírà fún àwọn òṣìṣẹ́ àjọ DSS lórí ẹ̀sùn ikú báwọn lórúkọ jẹ́. Ní ìpínlẹ̀ Borno a kà fún yín pé ìjọba ìpínlẹ̀ ọ̀hún ti kanminú lórí pé àwọn gbésùmọ̀ tó nípaṣẹ ṣe kó padà sínú ìgbésùmọ̀mí láṣẹ pé wọ́n fi àlùkùrán búra fún wọn. Nílé òkèrè a kà fún yín pé adarí kan nílẹ̀ Philippines ti sá lọ sílẹ̀gbìmọ̀ aṣòfin àgbà ìlú lórí pé páńpẹ́ fi gbé láti ọwọ́ ilé-ẹjọ́ àgbáyé tó ní sí wọ́dàràn. Lákòótán a kà fún yín pé kọ̀rẹ́bẹ̀ ti sì fẹ́ràn láti ra agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín ọmọ ilẹ̀ yìí. 2987 ó ní ìṣàkóso ológun babangida fi ilé fásitì tí ilé ìfẹ́ sọrí olóògbé Ọbáfẹ́mi Awolowo tó dágbére fáyé nínú oṣù karùn-ún ọdún 1987. Tó èyí ló pin ìròyìn ọ̀hún ẹ pàdé wa tó bá di aago 5 lónìí fún ìròyìn àgbáyé wa ní kẹ̀hìndá amúre 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Nedu Okorie ní olóòtú ìròyìn Taiwo Adeyemi lótú tó ká ṣe tí gbọ̀nyìn lẹ́ẹ̀kan sí akínyin pé ẹ̀kọ́ wọ lẹ́nu iṣẹ́.

0: kọ.
1: Ṣéyí wà tẹ́.
0: O ní láti respect.
1: Ṣéyí o máa tẹ́.
0: Tí mi máa fọwọ́ sí ẹ̀gbọ́n mi ò lè fẹ́.
1: Ṣéyí tó bá yá ò ní jẹ́nu lẹ́mọ.
2: Ẹyin èèyàn wa tẹ́ ń gbọ́ wa nílé akànfẹ́ lè ṣe ìtọ́wò fún yín ni ẹ máa pàdé àwọn olólùfẹ́ yín.
3: Ṣé máa ń gbádùn ẹ̀ náà ni? Ẹ pàdé wa lágo méjì ọjọ́ ìṣẹ́gun Tuesday.
2: Níkànnì Diamond 88.7 FM lórí ètò tá a pè ní ìdílé wa. Níbi tí ẹ ti máa gbọ́ àwọn eré oníṣe eléyìí tó máa ń tún ìdílé ẹni ṣe tí kì í jẹ́ kẹ́ bí ó dàrú. Lágbára Ọlọ́run, ìdílé àwa àti yín ò ní dàrú o.

0: ṣé dáadáa ló wà? Tọ́, mo ti sọ fún bàbá ẹ pé ọ̀sẹ̀ tó ń bọ̀ ló máa ṣe wedding.
1: Ok.
0: So mo ti sọ fún ọ pé ilé la ti máa ṣe, ilé ọ̀dọ̀ tèmi wọ́n ti máa ṣe wedding ẹ̀. Wọ́n dẹ̀ ti gbọ́, wọ́n ti gbà, wọ́n ti láwọn máa wá. So
1: okay.
0: Òun ni mo ní pé kí n sọ fún ẹ.
1: Ó dára.
0: Then wàá dẹ̀ sọ fún ọkọ ẹ.
1: Yes ma.
0: Gbogbo nǹkan list, gbogbo nǹkan owó orí ẹ. Pátá ẹ máa kó wá sọ́dọ̀ tèmi. Ilé mi lẹ máa kó wá sí o.
1: Ọ̀dọ̀ yín.
0: Bẹ́ẹ̀ni, ọ̀dọ̀ mi lẹ máa kó wá sí.
1: Ó dáa.
0: So sọ fún ẹni kọ ẹ, kó jẹ́ kán mọ̀. Tó bá ti ku ọ̀sẹ̀ kan tẹ máa ṣe ìgbéyàwó, kẹ kó gbogbo ẹ wá sí ilé tèmi.
1: Okay.
0: Torí èmi ni ìyá ẹ. So ilé ni kẹ máa kó wá.
1: Kò sí wàhálà.
0: Tó bá ti dọjọ́ wedding, dádì ẹ máa join wa.
1: Ó dáa. Nǹkan tẹ bá fẹ́ náà ni mo kò sí.
0: Nǹkan tí mo fẹ́ nìyẹn o. Tó bá dẹ̀ wọ̀n kọ́ máa wà. Torí mo ṣe ń bá wọn sọ, wọ́n ṣáà ń sọ, wọ́n ń dáhùn bákan bákan lórí fóònù kò kàn mí. Mo ṣáà ti sọ fún un, ó dẹ̀ ti mọ̀ pé ọmọ òun fẹ́ ṣe wedding. So ọ̀dọ̀ wa ni wọ́n dẹ̀ ti máa ṣe wedding yẹn. Òun ní kí jẹ́ kó mọ̀.
1: Ó dáa. Kò sí problem mọ́mì, kò sí wàhálà.

0: Hello,
1: Hello,
0: hello.
1: Pastor,
0: Ẹ káàsán járe, ẹ ṣe.
1: Mr. Ezekiel ló sọ̀rọ̀ láti Second
0: Mo
1: Point.
0: ti mọ̀ kọ́yìn náà ni o, ẹ ṣe. Ẹ káàbọ̀.
1: Ẹ wo àwọn obìnrin ìsìn yìí, wọ́n ti fẹ́ sọ̀rọ̀ àwọn ibi nǹkan sí
0: Mo ti
1: Ọlọ́run
0: o ti
1: sọ.
0: ṣú mi. Wedding yóò ní ṣe ṣe o.
1: Obìnrin ò ní ráìtì kankan
0: Thank you.
1: Láti gbà nítorí. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ yìí, nǹkan tí ẹ fi ṣeré yìí ó ṣẹlẹ̀ recently, kódà kò tó ti pẹ̀. Bàbá àti ìyá ọmọ yìí ò sí papọ̀.
0: Okay.
1: Ìyá ọmọ wa.

0: gbọ́ mi.
1: Hello.
0: Hello.
1: Hello.
0: Mo ń gbọ́ yín, mo ń gbọ́ yín. Ẹ sọ̀rọ̀.
1: Àmọ́ ọkọ̀ ń gángọ̀ o.
0: Ó gọ̀ pọ̀.
1: Ọkọ̀ yẹn ń gángọ̀. Wọ́n ṣe pọ̀ wá nírí ọ̀wá nírí àbọ̀ ọmọ. Ọkọ̀ fẹ́ fi ọfẹ́ sí. Ó ń gángọ̀ bí ó gọ̀ bí ìyàwó ẹ̀ tí ń ṣe ń fẹ́ náà ni.
0: Augustina ni ó gọ̀.
1: Ọkọ̀ ọkọ̀ mi rí pé ilé bàbá ọmọ nílé.
0: Ó gọ̀ gan.
1: Nǹkan tí ìjàmbá tẹ̀lé ara kọjọ́ lọ láàlọ́ aṣọ pé kinní kan. Nọ́ńsẹ̀nsì ò dáa rárá ni. Ẹ̀yin ìjìnlẹ̀ balógun láti yàtọ̀.
0: Ẹ

0: agbẹ́tò.
1: Ẹ̀lú ẹ̀.
0: Jàrí eléyìí kan gbogbo àwọn obìnrin tó yẹ pé òun àti ọkọ rẹ̀ ò ní tì ní oṣù kékeré tí wà láì kò lórí ọkọ eléyìí ló kọ wọn lọ́gbọ́n. Ní Nàìjíríà ṣe ìyá ló lọ́mọ àbí bàbá ló lọ́mọ.
1: Bàbá nì. Bàbá nì.
0: Kò pọ́síbù kó wáyé pé ẹ fẹ́ ṣe ìyàwó ẹ̀wá ní tí wàá bọ̀ mú gbọ́. Tí bá pé mo bá jẹ́ gẹ́gẹ́ ọkọ gan ni ọkọ ọmọ yẹn gan ni ìní ṣe. Èyí sọ pé a tuntun bára fún gbà tí mo sọ pé àbọ̀ ọmọ kú. Ẹgbẹ́ ìdòrúkọ mi kàn ní ìkàgùrì.
1: Ẹ ṣe gan.

Ẹ kú dédé wòyí o. Káàkiri gbogbo ibi tẹ́ ẹ ti láǹfààní àti máa gbọ́ mi lákòókò yìí. Additional College of Education tún wà ní ìlú Ṣẹ́ ni wọ́n rán mi sí gbogbo yín. Pàápàá jùlọ ẹni tó ń gbìyànjú láti lọ ilé ẹ̀kọ́ gíga ṣùgbọ́n tí kò sí agbára fún irú wọn. Additional College of Education ló ní kí ẹ wá kẹ́kọ̀ọ́ lọ́fẹ̀ẹ́. Ọ̀fẹ́ ni fọ́ọ̀mù láti wọ Additional College of Education. Ọ̀fẹ́ ni ẹ tún kàwé ní Additional College of Education tó túmọ̀ sí pé ọ̀fẹ́ ni school fees wọn. Kódà tó fi dórí hostel accommodation, ọ̀fẹ́ ni iléègbé ọ̀fẹ́ wà fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ní Additional College of Education pẹ̀lú. Bí ẹ bá ṣe ń kọ́ ẹ̀kọ́ ti ìmọ̀ ti ìwé, bẹ́ẹ̀ ẹ tún máa kọ́ ẹ̀kọ́ ti iṣẹ́ ọwọ́ ní Additional College of Education. Bí ẹ bá ṣe ń parí ètò ẹ̀kọ́ yín ní Additional College of Education, bí ẹ bá ṣe ń gba ìwé ẹ̀rí NCE ìyẹn NC8, bákan náà ẹ ó tún mọ gba TRCN certificate ìyẹn Teachers Registration Certificate of Nigeria TRC pẹ̀lú ẹ̀. Ẹ wá gbọ́ o, ohun tó lè mú ọ pójú òṣùwọ̀n láti wọ Additional College of Education ni wọ̀nyí o. Tí o bá ti ní kírẹ́dìtì 5, èyí tó ní mathematics àti english nínú, tí ìjókòó ìdánwò rẹ kò sì ju ẹ̀mejì lọ nínú WAEC, NECO, NAPTEP àbí èyíkéyìí Arabic SAT, o ti pójú òṣùwọ̀n láti kẹ́kọ̀ọ́ ní Additional.

College of Education tó wà ní ìlú Ṣàrẹ́ ní ẹgbẹ́ ìfẹ́lódún Local Government Secretariat ní òpópónà Ṣàrẹ́ Òkè-Ọdẹ. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń jẹ̀ràn àti lọ sí ilé ẹ̀kọ́ gíga tí kò sí agbára fún wọn láti tẹ̀síwájú ẹ̀kọ́ wọn. Pa owó ilé-ìwé àǹfààní ńlá rèé tí ó wọ́pọ̀ fún gbogbo ẹni tó ń jẹ̀ràn àti lọ sí ilé ẹ̀kọ́ gíga. Ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà Adesina College of Education tó wà ní ìlú Ṣàrẹ́ wọ́n gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba gbogbo àwọn ẹ̀ka ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ ní Adesina College of Education gbogbo ẹ̀ pátá ni ìjọba jàn lóǹtẹ̀. Adesina College of Education is a government approved higher school of learning and all courses offered at Adesina College of Education were fully accredited. Àṣẹ lóòótọ́ ni pé kòkòrò tí ó fi ìdí wúlẹ̀ tí ó jọ lúbúlúbú bíi ti kúlú sọ òsí tó túmọ̀ sí wípé ilé ẹ̀kọ́ òun tí ó ṣe àyàgbàgbà pé ẹ wá kẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ bíi ti Adesina College of Education tó wà ní Ṣàrẹ́ yóò làágùn gan. Gbogbo ẹ̀ka ilé ẹ̀kọ́ Adesina College of Education ló pójú òṣùwọ̀n ló pójú owó bíi School of Languages tó kọ́ English Language, Arabic Language, Yorùbá language sábẹ́ ká tún wá lọ sí School of Art and Social Science. Àwọn ohun tó wà lábẹ́rẹ̀ rèé: Social Studies, Political Science, Christian Religion Studies, Islamic Religion Studies, Economics, History àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí a bá tún wá dé School of Vocational and Technical Education, ibẹ̀ láti máa rí Business Education, Agricultural Science Education. Ẹ ká lọ sí School of Sciences. Ibẹ̀ láti ṣe alábàápàdé Mathematics, Chemistry, Physics, Biology, Integrated Science, Computer Science àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lábẹ́ ẹ̀ka ètò ẹ̀kọ́ School of Education náà ò gbẹ́yìn. Ibẹ̀ láti máa rí Primary Education, Early Childhood Education and Care àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ má gbàgbé pé kírẹ́dìtì 5 nínú O level tó ní Mathematics àti English nínú pẹ̀lú subject 2 tó fara pẹ́ irú ẹ̀kọ́ tí o fẹ́ kọ́. Èyí nínú WAEC, NECO, NAPTEP àti èyíkéyìí Arabic Certificate tí ìjọba jàn lóǹtẹ̀ kò wá. Gbogbo ẹ̀yin awaiting result nínú WAEC, NECO, NAPTEP àti èyíkéyìí ìdánwò tí a lè fi wọlé sí ilé ẹ̀kọ́ gíga. Àǹfààní wà fún yín láti wọlé sí Adesina College of Education tó wà ní ìlú Ṣàrẹ́. Ẹ di àwọn yìí múná fún ohunkóhun tí ẹ bá ní láti béèrè nípa Adesina College of Education. 081-41-53-93-91 081-41-53-93-91 àti 081-11-34-11-34 081-11-34-11-34 pẹ̀lú 070-34-35-47-46 070-34-35-47-46 Adesina College of Education, Ibeniwa.

A dúpẹ́. Bẹ́ẹ̀ ni Adesina College of Education àwọn ni wọ́n tó ṣe bẹ́ẹ̀. Èyí tó wá pabambarì jù nínú ètò tí Adesina College of Education tí wọ́n gbé kalẹ̀ ni pé ìwọ tó bá ní kùdìẹ̀kudiẹ nínú rìsọ́ọ̀tì rẹ, o láǹfààní láti wọlé tó bá ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ìgbà náà

0: What's up? This is Cassie. Hi, this is Nelly Furtado.
1: And it is Point 7.
2: Super.
3: Ladies and gentlemen.
1: Ladies and gentlemen.
3: It is Point 7.
1: Ladies and gentlemen.
2: Diamond FM.
4: Hey, it's Iggy Azalea.
5: I'm Tolo.
6: Where's Khalifa, man?
7: Nicki Minaj.
8: Trish Trandolo.
0: Cool.
6: Let's go.
2: Diamond FM, your one-stop dial.
9: Ni gbogbo iseju ati wakati le o fi ma gbadun ojulowo awon eto ni ile ise ti wa ko si asadanu ninu awon alakale eto ni ikoni ti eti mo bi eni mowo Diamond 88.7 FM e lo fokan bale bo ba je leka ere idaraya ifikuluko ere onise ati awon ori aladidun fun igbadun ti yin nikan ni o Diamond FM tonton nyerin nyer
10: Láti inú yàrá ìròyìn Diamond 88.0 lórin, ìròyìn ní ṣókí.
11: Ẹ kúrò lẹ, a kí wá pé àkóso ní ìròyìn ṣókí rẹ láti Diamond 88.7 tó wà ní Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Ìjọba ilẹ̀ yẹ ti kọ́wọ́ bọ ìwé àdéhùn. Pẹ̀lú ìjọba ilẹ̀ Jordan papọ̀ jùlọ láti rí pé ilẹ̀ méjèèjì papọ̀ lórí nǹkan tó ní ṣe lórí ètò ààbò àtẹ̀jáde ní ojúòpó ex mínísítà Bélùmítà Wálé wípé òun ló ṣe pàdé papọ̀ pẹ̀lú olórí ẹ̀ṣọ́ ológun ilẹ̀ Jordan Yusuf A. Anati àwọn méjèèjì pẹ̀lú ìṣepọ̀ lórí ọ̀rọ̀ ológun tí ó wáyé láàrin ẹ̀ méjèèjì. Wáyé o igbákejì ààrẹ ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí Atiku Abubakar ti bu ẹnu àtẹ́ lu ètò ààbò bẹ ìṣàkóso ààrẹ Bola Tinubu látàrí bí ọmọlẹ́gbẹ̀mọ aṣojú-ṣòfin ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí Abba Adamu ṣe dágbére fáyé ní ìgbèkùn àwọn ajínigbé fún lóde ìtẹ́jáde kan tó lóde látọ̀.

lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn á pọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jàǹjàǹ látàárọ̀ ṣe ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ dojú sẹ́rí máa dúdú.

0: ṣe ń wá kí yẹmí ara.
1: Àmúra ẹni kan fún ẹlẹ́ṣẹ́ tó jẹ́ ni.
0: Tẹ́ ẹ bá ń gbọ́.
1: Orí ìjà.
0: Ẹ mọ̀ wíkútù. Ẹ̀bẹ́ ajáwé wo rọ́ṣọ ó tún fa páàkì ìsapá kan AMVC ni mò ń ṣàpèjúwe rẹ̀ yẹn.
1: Bàbá Fani.
0: Àwọn òṣèrékùnrin òṣèrébìnrin.
1: Bàbá Fani.
0: Wọ́n dàn kán wò.
1: Àṣà.
0: Ṣé tó ní búrẹ́dì àtẹwà gan ìní ọ̀sọ́ ni? Àbí tó ní blọ́mọ́? Àbí tó ní ilé lọ́sùn ní kásọ ni? Kí ni wọn ọ̀dán lára àwòdán lára tán?
1: Bàbá òní.
0: Níbi AMVCA.
1: Bàbá
0: ẹ̀ mọ̀ kúkú tún pẹ́ bẹ́ẹ̀ pẹ́ bẹ́ẹ̀ oníbùrọ̀ yọ títí kò jò.
1: Bá
0: tí ẹ ò bá

ẹni díjẹ kúlẹ̀ títí ṣàlàyé ó ní ó dùn òun pé òun ò ní lè ṣíwígi òun wọn rí àwọn àpá lóríṣiríṣi ní orí òun eléyìí tí ìyá òun máa ń fọ ìgò mú òun lórí ó ní èpè nìyí òun fi máa ń wẹ òun gbé òun wà ń kéèké ó ní gbogbo àwọn èèyàn tóun bá láwọn tí wọ́n ní smooth skin milk like milk òun máa

0: ní ìgbéyàwó Frank tó tún ká ló ń kọrin kan ní bẹ́ẹ̀ o. Ọlọ́wọ́ ọwọ́ ìyàwó Frank ò mọ̀ nípa pé àwọn sà ń kọ́ ṣùgbọ́n àwọn blọ́gà ibi tèmi ti list kọ́ náà ti ganú lẹ̀ fujis tẹ̀. Èmi á sì wá fún yín lọ́pdétì next week, ẹ má wọrí. Ẹ jẹ́ sójú òpó lè fẹ́ gbé alábòsí ẹ́. Ó lẹ ganú ayé ṣe ibo lẹ rí Èké wo lẹ ganú sí. Àtẹlé yìí tẹ́lẹ̀ la.
1: Ayé ọlá ìyanjú.
0: Ayé jẹ́ jami tán. Bá máa pè wọlé. Ẹ dákun. Ó dọ́ọ̀lù mi o. Nígbà tó fún yín. Ẹ̀sùn ẹ̀sùn. Bẹ́ẹ̀ ni jíìsì ti yẹ mọ́. Mi o. 0913655692 Ẹgbẹ́ alábòsí o.
1: Ẹ bá
0: ti ń ra data. Ẹ máa rántí pé yẹ ẹgbẹ́ máa mú kí lẹ fi ayín ṣe. Ẹni láti rìpọ́ọ̀tù sọ dípà ń ṣe gígí wá. Ó gbọ́dọ̀ nítumọ̀, ó gbọ́dọ̀ níbi amúdé o. Gbogbo àwọn tún gígí wá. Ẹ bá rí ba. Hello. Ta ló wà ń bẹ o?
2: Hello.
0: Ẹyin orúkọ yín pé.
2: Ẹgbẹ́ alábòsí
0: o. Ẹni tún ò ní wọ.
2: Mr. Bello láti sábà.
0: Èmi ti mọ̀ pé yìí náà.
2: Ọmọ tó dága jíà.
0: Bẹ́yìn náà, ibole ganu lọ mi.
2: Ẹni dátà tèmi ní weekend week yìí. Fúbọ́ọ̀lù mi fi jòkó tí o. Arsenal ni mo jòkó tí lọ́rùn. Mo fi ń wo àwọn tún tó. Báyìí la fi
0: mo lè gbọ́. Arsenal.
2: Bísí o ni mo ń fọ́lò. Àwọn pílẹ̀yà wọn tó ní.
0: Gbá bọ́ọ̀lù. Chelsea ni mi o, ṣáà ṣe gbá bọ́ọ̀lù.
2: Tí kò ní premiership.
0: Ṣé bá ṣáàṣì ń gbá bọ́ọ̀lù? Ẹ dá Mr. Bello ẹ̀dá mi lò. Ṣé ṣáàṣì ń gbá bọ́ọ̀lù?
2: Wọ́n ń gbá lẹ́tọ̀.
0: Chelsea for life.
2: Kọ́ máa ń gbọ́ ẹ̀jẹ̀ Arsenal.
0: 0913655 ṣáàṣì ń gbá bọ́ọ̀lù. Parí ọ̀rọ̀ a bá àgbà lẹ́dà. A máa gbá pọ́ kẹ́bọ̀. A bá máa. Chelsea for life. Ẹ lóòótọ́ ló wà níbẹ̀.
3: Ẹgbẹ́ alábò.
0: Ẹni máa tún ò ní wọ. Kílẹ̀ mú wá.
3: President.
0: Kílẹ̀ mú wá pàdé. Ti ń pè.
3: Bọ́lájí láti tó.
0: Kílẹ̀ mú wá pàdé.
3: Ẹjọ́ ẹ̀mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ àlewárà kìí ṣe sẹ́líbírìtì lòun náà ni.
0: Ta ni?
3: Àlewárà kan lọ́pàá mẹ́ta. Àlewárà mẹ́ta.
0: Lọ́pàá mẹ́ta. Ta ni?
3: Lọ sí sáìdì nígbà tó lọ fún lọ́rọ̀ sáìdì tó pàǹgbà yẹn.
0: Èmi ò mọ yín o.
3: Mo ní sáìdì ìrè oṣù kan. Mo ní sẹ́líbírìtì ni ó tún wá ní àná.
0: Ẹyìn.
3: Owó tó ẹni tó bá rán òun ní mọ́ká.
0: Ẹyà.

0: tún kí yín káàbọ̀. Sọ́ńtà pè ní Co Farming Company Limited. Ilé-iṣẹ́ tí ń bá wa dáko, tá a bá fẹ́ dáko, tá a fẹ́ ṣe wàhálà, tá a ilé-iṣẹ́ Wesco Farm Limited. Ẹ tún mi kí àwọn ilé káàbọ̀, ẹ bá ń dáko yìí fún wọn.
1: Akíndé lápapọ̀, orúkọ Ṣúndé Lólúwọlé. Wesco Farming Company Limited.
0: Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ jẹ́ ń bèrè bí gẹ́gẹ́ bí ìwà ní gbogbo ìgbà. Ilé-iṣẹ́ Wesco Farming Limited gbé lọ́wọ́.
1: Ẹ ṣe commercial farmer ni wá. A máa bá èèyàn dáko ni. Ẹ tó pẹ́. Ọ̀gẹ̀dẹ̀.
0: Ok.
1: Iṣu. Ráìsì àgbàdo. Báyàn ṣe nìyẹn.
0: Gbogbo ohun tó bá mú ọ.
1: Bẹ́ẹ̀ni.
0: A bá wá fẹ́ wá darapọ̀ mọ́ ilé-iṣẹ́ Wesco Farming Company Limited. A sì ní nǹkan àmọ́ nípa ètò àti ìmọ̀ bí wọ́n dánú ojú. Mo sì fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú yín. Mo fẹ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín. Kọ́ mọ̀ kí n tó dé ilé-iṣẹ́.
1: Ṣé màá kọ́ mọ̀ ni pé ẹ màá kọ́ mọ̀ wá sọ. So that our service is our impression nile abi e nile o ma nile fun ayin five acres so a ma gbe ile ye
0: okay
1: pe fe gbin to wa ti da lori ile ye
0: ibi to
1: anywhere ba
0: o se nkan to e ma tele lo
1: be to ninu onigboro
0: okay
1: da pelu awon ba yin gbisi but te ba nile awa nile lodo wa to da gbin to da fun ni
0: okay oda ta ba wa fe je ke ba mi andu yi oko e ba ngbin gbogbo e amo ile temi ni omi odo nikan o mi omi rubber nikan ngbin koko nikan I 5 acre ni mo ni lo to amo mo fe which way na way nje
1: lo wa
0: eh
1: so bo ta fe gbin a ma pin sori ile ye ni beje
0: o sese lati pin ile kan ogbin meta
1: ti meta nke bo ta fe ba gbin ma wa na okay eni ka ba gbin opile o e fe ka ba gbin gere si won ni ka sin be o ka ba gbin ni ka sin be o ma wa na agreement ye beni
0: Ṣé Wesco Farming Company Limited bá ní dáko lọ́nà ti ìgbàlódé? Ẹ jẹ́ ká wá wo ti tá bá ti wá sọ lọ pé tọ̀ ètò ọ̀pọ̀ táwọn náà nífẹ̀ẹ́ sí ètò ọ̀gbìn wọ́n ti mọ̀ gbìn ẹni tí ó gbìn rọ́bà mọ̀ ẹni tí ó gbìn tí kì í mọ̀. Àmọ́ bí ìbá fẹ́ fún wa ní vice profession gẹ́gẹ́ bí ẹni tó wà níjà dájú fíyàn láti gbìn tí ó sì rí owó tí èrè.
1: Ẹ ṣe ẹni máa fẹ́ dá oko tó wá bá a fọ sọ́tàǹsì pé ok ẹni náà bá ṣe máa dá oko yìí abẹ́

0: iṣẹ́ tẹ́ni yẹn ń ṣe
1: tó
0: a ṣọṣọ tó ń ṣe àdé wà lọ́wọ́ ẹ̀ tàbí pé wà lọ́wọ́ òun à ń gbìyànjú ọ̀pẹ kì í jẹ́ ọ̀pẹ olè òkì kọ́ rárá o ọ̀pẹ ti bẹ̀rẹ̀ sí so títí láéláé ni ìran kan jẹ́ ọ̀pẹ bí bó ṣe lè rí tó ọ̀pẹ olùkùtà láéláé tó gbìyànjú ọ̀pẹ tó dẹ̀ máa gbèrú lọ títí láéláé o ní kápẹ́ ni ẹ ó méjì ni ó dẹ̀ rẹ́ni láti dúró ti iṣẹ́ tá a bá fẹ́ bá ṣe a ní kó gbin ọ̀gẹ̀dẹ̀ tó yọ ọ̀gẹ̀dẹ̀ ọdún kan.
1: ó manage láti dúró ti lọ́nà wo.
0: ẹ ṣe tí nǹkan oko apá òun fàlọ́ nílẹ̀ ẹ̀ fúnra ẹ̀ tá a fẹ́ bá ṣe tí ọ̀gẹ̀dẹ̀ bá ti bẹ̀ sí bá ẹ̀ fún òun lọ́ máa fojú tó
1: ọdún
0: kan ni
1: ọdún kan lọ́gẹ̀dẹ̀
0: bẹ́ẹ̀ni bó tá a tó bí a máa hand over ẹ̀ fún so òun ló mọ̀ pẹ̀lú security ń bẹ̀ dẹ̀ èyàn lè bọ́ sóko kan gé ọ̀gẹ̀dẹ̀ káwọn èyàn máa mọ̀ kan gbé lọ bó tá a pọ̀ dọ̀ wọn ti fẹ́ ṣe bó ti fẹ́ ṣe security kò sí nǹkan tó kan àwa la máa handle security dẹ̀ tó rà lọ́dọ̀ dọ̀ wọn ti fẹ́ ṣe àwa la máa handle si àwa ti máa fojú si that time tí ọ̀gẹ̀dẹ̀ tá a bẹ̀ sí ń bá ọ̀gẹ̀dẹ̀ lóko yẹn.
1: àmọ́ tó bá jẹ́ pé lọ́dọ̀ ọtí wọn ṣé ẹ máa fi bẹ́ ẹ lóko.
0: ẹ àti kákọ́ àwọn iṣẹ́ ká kó wọn jòkó síbẹ̀. ọ̀gẹ̀dẹ̀.
1: nígbà tí wọ́n ní àwọn iṣẹ́
0: bá. iṣẹ́ wà lẹ́ tó fẹ́ ṣe but that point of one be 2 or 3 acres aṣíṣojú kan tọ́pọ̀ ọ̀gẹ̀dẹ̀ ló ẹ tó ní 3 acres so yẹ o ti but abẹ́ ìgbà bíi 5 acres kó ní káwọn bá rọ but abẹ́ ìgbà ká tó dẹ́pẹ́ abá bá bí a máa bẹ́ẹ̀ lọ pé ṣé o ní security fún nǹkan
1: ṣe
0: o fẹ́ ṣe o ní security fún ànúdà a máa bá ṣe dé tá a ti gbọ́ mọ́ tá a máa dìbò.
1: Bosco ẹ sọ wípé bẹ́ẹ̀ ni tó bọ̀ o lè gbin kòkó bá
0: bíkì
1: àmọ́ mi ò ní kẹ́kẹ́ pé mo fẹ́ gbin nǹkan ọ̀gbìn mo fẹ́ èlò lówó tó kéré jù tí mo lè fi ṣe nǹkan ọ̀gbìn.
0: owó tó kéré jù tí a lè fi bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀dọ̀ ọ̀bẹ̀rẹ̀ láti ₦500,000.
1: ok kọ́.
0: bẹ́ẹ̀ni ẹgbẹ́ fẹ́ gari ẹ̀gẹ́.
1: ₦500,000.
0: bẹ́ẹ̀ni. ok ó ti make sense bùsùn mi bá. kẹwa kẹ máa yọjú oko ṣe lọ.
1: so nígbà tí yóò yín sì rí èrè tó ṣe dáadáa.
0: ẹ ṣe mú ta wàyí.
1: o máa ń wálé
0: ìbá mi ṣe ni. gàdí lọ́wọ́ àti wọ́n fẹ́ gbin gàdí a máa ṣe pínpín gbin ọ̀gẹ̀dẹ̀.
1: ẹ ti ẹ̀ parọ́ àmọ́ ẹ sọ.
0: àwọn yorùbá kò rán nípa ọ̀sẹ̀ ló mú wa. ẹ wò tó a polo forúkọ ẹ dúró tó wá. bẹ́ẹ̀ ni.
1: ṣé ilé iṣẹ́ wesco farming company pò wọlé ẹ̀lẹ́pọ̀ wọlé láti bẹ̀rẹ̀ ìbéèrè tí 0916556952 ilé iṣẹ́ tí wọ́n bá ní gbin ohun 556952 tí n bá wà ìtàn mi ẹ ti bá mi gbin ẹ ti bá mi mo wá fi owó àti wá tó táìmù àti kéré òkú níbi tí ń tà.
0: àwọn tó bá ń rajà pọ̀ rẹ̀ pé.
1: kò ní sí pé kọ́sítọ́mà ò sílẹ̀ báyìí.
0: jẹ́ ohun nǹkan tó yẹn jẹ́ oko òkúta. a ní market níbi tá a bá ta gíràn bí. àkójà wa.
2: omidé ẹ káàsán. olùkọ́ ni ibi tech láti tẹ̀.
1: ok.
2: ẹ̀wọ̀n fẹ́ kán bá wa sọ̀rọ̀ nípa ti ọ̀gẹ̀dẹ̀ yẹn ṣe fún sọpọ̀ ìfọ̀lẹ̀ náà gbin ọ̀gẹ̀dẹ̀. wọ́n fi fún ìfọ̀lẹ̀ gbin ọ̀gẹ̀dẹ̀ kí ni wọ́n jẹ́ ìdí ìpínlẹ̀ ọgbà and then also program wọ̀ tó máa fẹ́ jẹ́ bí fọ́ọ̀mù àṣẹ ẹgbẹ́ oṣù ni màá mọ̀ gbà. ibi tech láti tánkẹ́.
1: ẹ máa dáhùn sí ìbéèrè yẹn mo wá fẹ́ bẹ́ẹ̀ gbàgbé ìbéèrè tán béèrè. ẹ fi kan kun ẹyin ọkàn náà pè lẹyìn ètò lọsẹ tí a ṣe ètò ó ní ṣé ilẹ nílẹ ó yẹ bá mi dáhùn gbogbo ẹ papọ.
0: ṣe rí kì í ṣe ọ̀gẹ̀dẹ̀ kì í ṣe ọ̀gẹ̀dẹ̀ láti ọ̀tàzùn máa kẹ o ẹ̀gẹ́ láti ọ̀tàzùn máa fẹ́ gbin ọ̀gẹ̀dẹ̀ ó máa.
1: ok
0: tá máa bá gbin sórí ẹ torí ilẹ ọ̀gẹ̀ ń ṣe kan ó mẹ́ta ọdún ni wọ́n ṣì ń gé ọ̀gẹ̀dẹ̀ so kì í rẹ̀ ti ilẹ̀ fún so máa ra ilẹ̀ fún ẹ̀gẹ́ la pè ní ₦500,000 nílẹ̀ sí ondo aná sí tún nílẹ̀ sí ogun state gẹ́gẹ́ bí.
1: ẹni yẹn ti gbọ́ bá ti lóun ó padà gbọ́ ẹ jẹ́ ká wá pé ẹ̀gẹ́ yìí ẹni wọ́n máa ra ilẹ̀ ni láti fi ṣí ẹ̀gẹ́
0: wọ́n máa tilẹ̀
1: fẹ́gẹ̀ẹ́ bẹ́ẹ̀ kí
0: sọ́dọ̀ sí sógán náà ṣe máa gbádùn ẹ̀ dáadáa tó nílẹ̀ bá sọ pé òun nídìí lẹ́wọ̀ ẹ̀ fẹ́ ṣe.
1: ẹ jẹ́ ká tí wàá wò bá ọ́n tẹ̀yàn bá fẹ́ wọ́n fẹ́ sọ
0: but àwọn yẹn tó máa ti rẹ ajọ máa jọ sọrọ pẹlú lọọyà wọn awẹ so lè yẹ la máa sọ táìmù tó pé a gba owó.
1: títí pẹ̀lú iye tó bá mú ká ló máa fi sọ ẹ̀sọ́ yín ni lórí afẹ́fẹ́ ẹ̀ lóòótọ́. orúkọ yín tẹ́tí ń pè ẹ ṣe o à ń gbọ́ yín.
3: ọ̀rọ̀ kàtáfà ni mo fẹ́ sọ. tọ́ba yẹn bá jẹ̀jẹ̀ ní fáfẹ́rẹ́ mo kẹ́ ẹ̀jẹ̀ ti wà ní ìsìn kọ́ wọn lè bá yẹn ta ẹ̀gẹ́ yẹn padà.
0: ẹ ṣe rí àwọn tó lọ wá ń sìn tákà bá ń gbin gàrí ẹ̀gẹ́ tó kàn gbin ẹ̀dẹ̀ tó lọ́wọ́ tá a wáyé ẹ̀gẹ́ kò ṣe é sọ̀lẹ̀ lórí rárá àwọn tó alágbàdo tá a ń lò ṣiṣẹ́ wọn ò lè torí pé ẹ̀gẹ́ kan dín rárá òye tá a fẹ́ gbọ̀n náà fẹ́ gbà so lọ́wọ́ tá a wáyé ẹ̀gẹ́ lọ́wọ́ fi pẹ́fẹ́kàs ní oko tá a sọ̀tún máa rà á bẹ́ẹ̀ ni pé ẹ̀gẹ́ lélẹ́yìn kò pẹ́sẹ̀ kan ó ń lọ òkè ó bó ṣe yìí káfọ́ so ọjà ẹ̀gẹ́ bí àbí ṣe rí.
1: tó máa ń sọ lóòkùn dé. 0913

làbù nígbà tó ń sọ̀rọ̀ ó tẹnumọ́ pé wọ́n fẹ́ dúpọ̀ gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ láti jẹ́ kí àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ jẹ́ ìgbádùn erinjẹ ìjọba tiwantiwa. Láti ìpínlẹ̀ Rivers ẹgbẹ́ òṣèlú òní tẹ̀síwájú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Rivers ti fìdí ẹ̀ múlẹ̀ pé ìgbìmọ̀ tí wọ́n ṣe àgbékalẹ̀ kò gbọ́ ẹjọ́ kò tẹ́milọ́rùn àwọn olùdíje ti fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n ti fagilé èròǹgbà àwọn alátìlẹyìn gómìnà ìpínlẹ̀ ọ̀hún Sumlayi Fubara láti díje fún ìjókòó nílẹ̀gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ náà nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn olórin lónìí alága ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ láti gbọ́ ẹjọ́ kò tẹ́milọ́rùn lórí àyẹ̀wò ọ̀hún Abdul Mahmood fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n ti gbàwé kò tẹ́milọ́rùn 19 látọwọ́ àwọn èèyàn tó fagilé orúkọ wọn. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn olùdíje tí wọ́n tó 75 tó ní àtẹ̀yìn Fubara ọ̀nà wọn fagilé gẹ́gẹ́ bí ó ṣíwájú pé ọ̀la ọjọ́rú ó ní gbèdéke yóò dé lórí àwọn èèyàn akẹ́kọ̀ọ́ kò tẹ́milọ́rùn lórí àyẹ̀wò tí wọ́n ṣe fún wọn. Wọ́n tẹ̀síwájú pé ìgbìmọ̀ ọ̀hún fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn èèyàn tó wẹ̀ ń kẹ́kẹ̀ níbi àyẹ̀wò ọ̀hún orúkọ wọn ò ní wọn kò lédè láìpẹ́. Mínísítà Abuja Nsọ Wike lónìí ti ṣe àbẹ̀wò sílẹ̀gbẹ́ alága

0: ẹnì kan wà tí mo tọwọ 15 naira lọwọ ẹ
1: Jesus Christ
0: wípé tan jọ mo fẹ fi wọ mọto owó mọto tí mo ní tí mo fẹ fi padà lára owó tí mo rí ní tan fún mi lórí òkè mo ti fi mu pure water o lẹ nìkan to mọ fún mi lábọ nbẹ mo ti mu pure water ti gari ko wa sowo ẹnìyẹn mo wa lọ bá ẹnìyẹn wa bùn mi ní 200 naira
1: Jesus
0: lọdún náà ní last week mo wa pàdé ẹnìyẹn lórí òkè mi ti ẹ tètè rí òun náà tètè rí mi kí ló já ríra ó ń start machine ẹ machine rẹ ó start ó wá wá bá mi bó ṣe dọdọ mi ah ó ní pastor ó ní ẹ mọ mi èmi náà rí àdìmọ́ra wa kí ni mo fẹ́ fàyọ ó ní wípé ah yes sir mi tètè mi dáyín mọ̀mọ́
1: jésù
0: mo rí ẹni yìí nígbà tó sọ̀ka lẹnu mọ́tò tó gun orí òkè
1: ìtàn ti yí padà
0: mo wípé yín ni
1: jésù kristi
0: bó ṣe sọ statement yẹn kí ni mo kọ́kọ́ rántí 250 naira ni mo bèrè lọ́dún náà
1: ó sì fún yín 200
0: mo ní kí ló ṣe machine ó lóhun ò mọ̀ ó ní bọ̀tò òun suspect pé po ni mo lè po ni ó ya ẹgba 20,000 ẹ lọ fi repo ẹgba fún nọmba mi ẹ wá rí mi intese lánàá ẹ máa jèrè rẹ
1: lónìí
0: kálá professor gbogbo ìwọ
2: lórúkọ jésù
0: kí ayé fi ẹtọ rẹ dùn
2: ẹmẹmẹ má o
0: ẹni tó lọrùn máa lò fún ọ tó máa tú ìtàn rẹ kọ tó bá sàmì mẹta
2: ẹ
0: máa pàdé lọsẹ
2: àmì jésù
0: kọsẹ tó tẹ máa pàdé àmì jésù yóò lásà olúwa fẹ ṣiṣẹ tó yàtọ àwọn tí wọn ti sọ retí nù àwọn tí wọn rò wípé ẹtàn ti rò wípé kò sí option kankan mọ
2: jùkọ
0: àwọn quit àwọn tí wọn rò wípé kò sí option kankan mọ jùkọ àwọn give up ọlọrun lòun máa show up wọn máa jáde sí wọn kan máa quit ìwọ pastor tó ń gbọ mi ó ti sú ẹ má jẹ kó sú ẹ am I talking to you
2: yes sir
0: olúwa ń pè ẹ lọla ìwọ tó ń ṣe business tó ti sú àbí wọn fẹ travel out ó ti wá gbogbo ọ̀nà òun bá disappointment ọ ìwọ tó ń wojú ọlọrun fún ọmọ ó ti gbàdúrà gbàdúrà kò sí kankan olúwa ń pè ẹ lọla olúwa fún gbogbo èèyàn ní opportunity lọla èmi kọ́ ni màá ṣe
2: yes sir
0: evangelist ta ló máa ṣe ọlọ́run àwọn ọlọ́run ọba àwọn ọba
2: ọlọ́run tó ń jẹ́rìí ara rẹ̀ nínú ìjọ aláṣẹ pé ọlọ́run yẹn là ń wàásù rẹ̀ fún yín báyìí kẹ́ ẹ wá pàdé ọlọ́run tí ò sin tí ò lè ṣe ẹ wá pàdé ọlọ́run láàárọ̀ láago mẹ́sàn-án àárọ̀ sí aago méjìlá dádì ẹ bá mi sọ àdírẹ́sì yẹn lẹ́ẹ̀kan sí kí ni ìtọ́ni ohun tí ọlọ́run ní ká mú dání tá a bá ń bọ̀ sá
0: nítorí àkókò
2: yes sir
0: gbogbo ènìyàn tó ń gbọ́ mi
2: yes sir
0: tí ìwọ bá ti dé gẹ̀rẹ́ alimi níbikíbi tó ti ń bọ̀ fún ìwọ tó bá ń bọ̀ láti taiwo ni tanke ni ọlọ́ṣọ́gbó asadam tó bá ti dé gẹ̀rẹ́ alimi sọ wípé òun lọ sí ẹyẹ nkọrin tó bá ti wá lòun lọ sí ẹyẹ nkọrin kó tó dé roundabout ẹyẹ nkọrin wọ́n ń pe lepo kan ní ilepo alikad tó bá ti sọ fún àwọn onímọ̀ àwọn oníkẹ̀kẹ́ abọ́lọ́kadà tó bá ti dé ilepo alikad wọ́n wá sọ dáṣọ́ òdìkejì lepo alikad ìyànà tó wà lódìkejì lepo alikad yẹn wọ́n ń pè ní ìyànà àpáta tí wọ́n bá ti dé ìyànà àpáta sọ wípé òun lọ ní ìjọ aláṣepé aago mẹ́sàn-án láàárọ̀ la sí aago méje lọ́sàn 9 a.m. to 12 p.m. ẹ wá wo good news tó wà ń bẹ ọ̀rọ̀ ẹ̀sìn kọ́lélẹ̀ gbogbo èèyàn lọ́lọ́run pé kì í sọ ọ̀rọ̀ ẹ̀sìn kì í sọ ọ̀rọ̀ ẹ̀yà gbogbo ẹ̀sìn tó bá wù tó ń ṣe tó bá ṣàti gbàgbọ́ nù ọlọ́run ìwọ máa bọ̀ jẹ́ n tú àdírẹ́sì yẹn pé tó bá ti dé gẹ̀rẹ́ alimi sọ wípé òun lọ sí ẹyẹ nkọrin tó bá ti wá dé ẹyẹ nkọrin kó tó dé ràǹdàbọ̀tẹ̀ ẹyẹ nkọrin ìwọ tẹ̀ ti sọ fún àwọn onímọ́tò àbó ní kẹ̀kẹ́ wípé
2: ilepo alikadi
0: alikadi ló ti fẹ́ sọ̀kalẹ̀ tó bá ti sọ̀kalẹ̀ ní ilepo alikadi ìwọ sọdá sí òdìkejì ilepo alikadi ìyànà tó wà lódìkejì ilepo alikadi yẹn wọ́n ń pe ìyànà yẹn ní
2: ìyànà
0: àpáta tí ìwọ bá ti dé ìyànà àpáta sọ wípé òun lọ sínú ìjọ aláṣepé aláṣepé wàhálà àwọn bàbá olókàdá junction àwọn bàbá dáadáa aago mẹ́sàn-án láàárọ̀ la sí aago méjìlá ọ̀sán ọ̀rọ̀ ẹ̀sìn kọ́lélẹ̀ ẹ wá gbọ́ mi ò kí sábà sọ eléyìí ṣùgbọ́n màá sọ nítorí pé olúwa sọ pé nítorí àwọn tán ti fẹ́ give up
2: àsìkò
0: wọn ti tó olúwa ní kí gbogbo èèyàn lọ́la in fact tẹ bá ṣàkíyèsí mi announce ní wednesday tó lọ ọjọ́ wo ni mo sọ fún pé mo gbọ́ ẹ̀tọ́ nìyẹn mo sọ ní ọjọ́ sunday so àwọn tí wọ́n wá ní wednesday tó lọ wọn ò ní àǹfààní àti gbọ́ lórí rédíò ṣùgbọ́n tán bá dé ní ọ̀la ọlọ́run ó make provision fún wọn sweet ni mo gbọ́
2: jesus
0: mo gbọ́ clearly
2: sweet
0: yes ordinary any sweet máa mú bọ̀ ẹni tó sàmì
2: ẹsù
0: ẹni tó sàmì
2: ẹsù
0: ẹni tó sàmì
2: ẹsù ìwọ
0: amẹríkà
2: amen
0: ọlọ́run máa jáde sí
2: ọ amen
0: the name of the father
2: amen
0: the name of the son
2: amen
0: máa bọ̀ pẹ̀lú just a single sweet ẹyọ sweet ni mo park sweet wa o just a single sweet ní ọ̀la láàárọ̀ la.
2: mo fe ki mo fe bere se woli ma lanfani ati gbadura fa awon eyan leyin eto yi tori abi ki won ojo deyin ago mejo ki won to pe abi won le pe ta ba pari eto sa
0: eyan 50 to ba kokko pe
2: yes sir
0: laughter program ma gbadura fun
2: all right inu mi dun evangelist edakwe ba mi pe number yen sir
3: yes sir 070 66 42 86 76 72 070 070 66 42 86 72 070 066 42 86 72 72 070 066 42 86 72 72
2: e kole keko professor solomon siwaju e gbogbo eyin te ti follow wa lori facebook e lo sori facebook bayi e lo si ori facebook e ma ri oluwa busayo
0: adeoye
2: busayo solomon
0: bracket prophet isale
2: adeoye busayo solomon won bracket prophet lanfani ati ma so testimony lori radio bayi e ba lo si page yen e ri opopolopo testimony e ri awon oro olorun to ma ru yin soke nbe yo si dara fun yin loruko jesu daddy e ba mi address yen lekan si
0: anybody to ngo mi
2: yes sir
0: to ba ti dege reali mi
2: yes sir
0: so wi pe o lo si eye nko mi to ba ti wa di eye nko mi drop ni waju le qualified wa ma wo round about no kan to ba ti drop ni waju le qualified ni eye nko mi o wa soda sodi keji ile qualified iyana to wa lodi keji le qualified won pe iyana yen ni iyana apata ti won ba ti de yana apata so pe lo lujo alase pe an baba lokada wa junction to ba lo wo kada bu keke laarin seju meji wa di alase pe ko jina si titi to ba ti sa ti de yan korin ni waju le qualified soda iyana apata ni ilu eyan korin lago mesan laaro la si ago meji la owo esin ko lele gbogbo eyan pata l'olohun pe lola mo bo pelu sweet kan yo dara fun loruko jesu
2: amen e ba mi pe number yen lekan si
3: 070 66 42 86 72
2: e seun ona le ti gbo yen gbogbo eyin eniyan olorun jesu reti yin o ninu jo alase pe ni aaro lalago mesan aro number ti a pe yen woli o lanfani lati sure fun eyin eyan te ba tete pe ni ba se nkro lori eto bayi to ba di aro la te ba nbo bi ona ba fe ruju e pe number yen awon mo woli won gbe lati da yin lohun mo ro yin ke tete kuro nle bi ago mejo ke gbianju lati wa ninu ijo alase pe yo dara fun yin loruko jesu
4: kadi esile o oba to fowa agbara pe solomon ni o ibare la se apa

0: Fọ́dà ṣẹ́gun.
1: A ní ìgbàgbọ́ pé ẹ ti di alábùkún fún nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí. A gbà ní àdúrà kí Ọlọ́run ṣe yín ní olùṣe ọ̀rọ̀ rẹ̀. Fún àdúrà, ìmọ̀ràn tàbí ẹ ní ìbéèrè, ẹ lè pé bàbá wa sí orí ẹ̀rọ yìí 08034044133. Lẹ́ẹ̀kan sí 08034044133. Kí Olúwa kí ó bùkún fún yín. Àmì.
2: Rédíò wo ló dára láti máa gbọ́? Diamond FM ló dára jù. Rédíò wo ló dára láti máa gbọ́ sétí? Diamond FM ló dára jù. Kápolówó ọjà káyé bú bá jẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ tí kò lẹ́gbẹ́. Ètò lọ́

0: kọ́kọ́ ìkànnì tí ẹ ó kọ́kọ́ kàn lórí ẹ̀rọ rédíò yín.
1: Ẹ káàbọ̀, Diamond FM ni wọ́n ń pè bí.
0: Àwa ni ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yìn yàn láàyò. Ògbóǹtarigi ni wá. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin. Diamond FM fún ìgbádùn tí yín nìkan ni o.

ọlọ́run ọba kábíyọ̀sẹ̀ ọlọ́run ọba tí ń darí yẹ̀dá ọlọ́run ọba tí ń pèsè fẹ́dá ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún orí ọ̀fẹ́ ńlá tó fún wa láti rí ọjọ́ tó ní ọlọ́run ọba mi tó tóbi ọlọ́run ọba mi tí ń bùkún yẹ̀dá láì ní ńlá lánàá rẹ̀ ẹ̀ka alẹ́.

ẹlẹ darapọ mọ wa lórí ìtàkùn ká ẹlòjára wa ẹtẹ diamond 885 tv láti sọ ibi kébé tẹ bá ti ń gbọ wa tí ò bá wá kílẹ lọdọ yín lórí rédíò ẹ lè máa wọ wa látòrí facebook diamond 885 tv ẹláyà ẹṣẹun dúpẹ o bàbá tọpẹ fàdípẹ ṣẹun ẹlẹsànmi bọlájì ẹka alẹ adúpẹ lọwọ àwọn èèyàn tí wọn ń darapọ mọ wa látòrí facebook adúpẹ lọwọ yìí ọlọrun ọba bẹ o mama jẹ ká jẹyà o mama jẹ ká ṣiṣẹ o jẹ kí gbogbo nǹkan tá a dáwọlé jẹ kó yọrí sí rere ẹni tó fẹ rántí wa ọlọrun jọ rántí wa sí rere ẹni tó nífẹẹ wa lọkàn ọlọrun ọba má jẹ kí ìfẹ wa tẹnu bẹpọ nínú ìrìn àjò wa nínú ọdún 2026 ọlọrun jẹ ká rojú rẹ o ẹni tí ó ríra gẹgẹ bí ọta wa ọlọrun bá wa bọmi tútù sọkàn rẹ o àwa ò sọ tá ẹni kankan ọlọrun má jà rogun ọta o ọlọrun má jà rogun ńlá tako à ń bẹ ọ láṣẹlẹ ẹtọ ni báwọn yẹn ti fẹ sọ síta náà kábí ọ sí jẹ kí ọnà àbáyọ wà o kíkà bòmí tútù sọkàn àwọn èèyàn wà o má jẹ kojú ti wa má jẹ kojú ti àwọn èèyàn tí ó sọ síta ọlọrun bá mi ṣeun.

0: ẹja bẹ̀rẹ̀ pẹ̀lú àtẹ̀jíṣẹ́ yìí látọ̀dọ̀ arábìnrin kan wọ́n ni wọ́n fẹ́ sọ ọ́ síta arábìnrin sọ fún wa wípé àwọn ti ṣe ìgbéyàwó bí ọdún mẹ́ta àbọ̀ bí ọdún mẹ́ta àti àbọ̀ sẹ́yìn ọkọ wọn jáde lọ sí òkè òkun ó travel out lẹ́yìn oṣù kan tí wọ́n ṣe ìgbéyàwó tán pẹ̀lú ìrètí wípé bó bá dọ̀hún yóò wà á mú wọn pẹ̀lú gbogbo àwọn ìwé ìrìnà tí yóò tó fún ìyàwó rẹ̀ nígbà tí ọkọ wọn dọ̀hún kò bá ìyàwó yìí sọ̀rọ̀ débi pé yóò gbé ìpè rẹ̀ ìyún ago arábìnrin wa rí wípé àwọn máa lóyún ó fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí arákùnrin ó sọ fún mọ̀lẹ́bí arákùnrin ṣùgbọ́n wọ́n jẹ́ arábìnrin tán mọ́ kò bá nǹkan kan bọ̀ níbẹ̀ ó ní bóun ṣe ń lọ sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí arákùnrin ìjẹ́ gbọ́n pa ọkọ mi wọ́n ní wọ́n gbọ́n pa rẹ̀ ló bá gbọ́ wípé àbí wọ́n tiẹ̀ ń tan òun ni nítorí olóhùn gbọ́ wípé wọ́n ń tan òun wá dẹ́kun láti máa lọ́bẹ̀ ìyún mọ̀lẹ́bí ọkọ òun sọmọ yìí nù lọ́jọ́ ìkúnlẹ̀ látìgbà náà lòun ti wà nínú àdágbé àdáfà ìrònú àròkàn lójoojúmọ́ wọ́n tó wù wọ́n láti fẹ́ lómi báyìí ṣùgbọ́n alàgbà tí wọ́n jẹ́ alàgbà àjọ wọn wọ́n ní nílànà kìrìsìtẹ́nì o kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o àyàfi tí arákùnrin bá jọ lọ́hùn pé ni wọ́n tó lè fẹ́ lómi wọ́n ní kinní ìwádà bí ọgbẹ́ ọkàn àròkàn fún wọn wọ́n ní kinní kí wọ́n ṣe báyìí kinní wọ́n lè ṣe kí làwọn nǹkan tóun lè ṣe láti ní ìfọ̀kànbalẹ̀ ọkàn á wà bí wọ́n ní ìbéèrè báyìí arábìnrin ǹjẹ́ ti lẹ́ni tẹ́ fẹ́ ṣe lẹ́ni tí yóò dúró tì í gbọ́ngbọ́n tí ò ní já yín kulẹ̀ ìyẹn àkọ́kọ́ èkejì ni wípé ilé ìjọsìn tí wọ́n ti sọ yún ǹjẹ́ alàgbà àjọsìn yín gbọ́n pa nǹkan tó ṣẹlẹ̀ sí yín tí ọkọ fi já yín kulẹ̀ láti bí ọdún mẹ́ta sẹ́yìn ìjọ ń gbọ́ pa rẹ̀ ìbéèrè kẹta tábí yín tá ọmọ nàìjíríà ń retí ni wípé látìgbà tí ẹ ti ṣe ìgbéyàwó kí làwọn mọ̀lẹ́bí ọkọ yín gan sọ nípa yín àti nípa ọmọ wọn kí ni wọ́n fẹ́ ṣé kìí ṣe pé wọ́n yàn yín jẹ pẹ̀lú ìgbéyàwó tí wọ́n kàn dá yín gúnlẹ̀ irú ìgbésẹ̀ wo lẹ gbé pẹ̀lú mọ̀lẹ́bí ọkọ yín gbogbo àwọn ìbéèrè tàbí yìn à ń retí ìdáhùn ẹja wá ṣe báyìí ká fi fọ́nrán ìsè ká fi fọ́nrán ìsè fáwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa lé 0916-159-1011 ó ní nọ́mbà tẹ́ ẹ pè sí tẹ́ bá dẹ̀ fẹ́ fi voice note ránṣẹ́ látọ̀rẹ́ whatsapp ààyè ń bẹ ẹ sọ ní ṣókí kẹrẹ sọ tọrọ.
1: ẹ káàlọ èmi lẹni tọlọmọ láti ìlú tọlọmọ mo fẹ sọ síta ni. Ó ṣẹlẹ̀ wípé ọkọ mi mo kà níbi tó ti ń yàrí mo kà pọ́n yàrí àná ọmọ tó ń fẹ̀ ọmọ secondary school ọmọ tó ṣẹ̀ṣẹ̀ parí secondary school ọmọ kékeré so ó wá ápù pé kì í dẹ̀ ṣe pé bóyá ó tó bá sọ fún mi pé òun tẹ́ dájọṣepọ̀ pẹ̀lú bóyá mi ì gbà fún àbí kó dé láti ibi iṣẹ́ kí n gbé wàhálà tó bá ibi tó bá fi mí sí bí wọ́n dẹ̀ fẹ́ lọ́mọ̀ọ́sọ mi sọ ìgbẹ́ náà ni mo sọ even ìgbà míì gan ó máa ń ṣe mí pé tí mo bá fẹ́ dáná bóyá mi àti ìbèrè owó lọ́wọ́ ẹ̀ máa tún mú owó lọ́ra mi mi ì dẹ̀ fún ní kúrò bọ́ mi ì mọ ìdí ìgbà tí mo bèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tó fi ń ṣerú nǹkan báyìí ó ní sí èmi rò pé tóbìnrin ọkùnrin bá obìnrin bá fún ọkùnrin ní peace of mind nìkan ni òun jẹ́ kọ́kùnrin ni tí ò bá fọ́kùnrin ní peace of mind òun ò ní jẹ́ kọ́kùnrin yàrá ó jẹ́ kàyéfì fún mi kò rí nǹkan kan pàtó kó báyìí sọ pé nǹkan tí mò ń ṣe ni tó ń fi ń yàrá ìyẹn ọ̀tọ̀ àti bàtà sì ti má rí ni ti si omo na o ti yondo mo bo a n gbadura soro pe ko lohun fun wa lo ni o tun wa lo yan bo yin aside then as igba to ti mo ti discover ko yan to ba fe ko kan o ma n se mi ba kan pe o si mi asin mo fi irritated mo fi irritated pe ah eni to ti lo fi oko re do elomi to fi be oko e be lo nisu mo lo wa fe fi ba emi so as in and mo ti try ati je kin gbe kini yen ko lokan mi ri pe ko lokan so mo fe pa omo Nigeria won gba mi ni mona se kin pe kin salaye fun pe nkan bayi o ni sele so a le yanju e laarin awa mejeji
0: oja oro keji na latodo arabirin ti won so seta yi se ko so foko re wi pe nkan bayi bayi awon kan to towo bo ko je ki okan mi fa si o ati lomo ino mi odun ati wi pe mo ran lowo o ba ja mi kule nje tarabirin ba so foko re abi ko ko pa mora ni eyin mama wa ti nbe nle edakun eba wa gba arabirin ni moran eyin mo Nigeria ti nbe nle te ba fe so sita ira mo afani re o te n ta n reti latodo yin lati soro to ba kan yin gbongbon arabirin ti so to do oro te ba re sakesi ona bayo wa ninu oro to so awon iya wa nle ati awon baba wa ni yo menu ba mo na bayo yi 0916-159-1011 Eja ngbe pe kanan kintu lo taja Eka lewo Eseun Eseun
2: Ko tara bi ni ko
0: Mo gba yin
2: Ko so po pe
0: Ko so fun oko re awon eyan ni ki won ski arabirin so foko re e ya gbele na ka fi kun oro tin be nle
3: e ko eto
0: yes sir
3: e ko se lata ara
0: adupe lo lo
3: mara mi fun o ma le ti bi e to ni oko nya le sari oro yi o di so lo e ko yi mo mara ni o nyan gba to se wa je pe dadi gba ti wa ko ti so mo ni ani won ko ma je ki oko re ko ma run si o tori bi ko ba n tin yale ọmọ wo ariwo ja oja to wa na ni ko gbajimo ko ti so mo laarin won to ko re ba tun wa mo sun mo ona o gangan nu gangan fe gba ara yi omo bi ko mo royin ara o yo se bi mo ni ko mo ra si pe won ni sun mo ko tori pe nya ni nko ni ira yen ah iyan ki si excuse o fe ni tin wa mo ti o ti bi mo gangan bo le salaye foko re de pe to nse tin se tin se tin dun ni bo pe boya won ni sun mo tori ko ni alenta ti o ti ro mo ko jora won o
0: oda eyan ara ile baba pada ti leyin polowo jara npe yi tin be nwaju mi yi e la nfa ni lati gba arabirin ni mona lori ona bayo eyan akoko atarabirin keji na lori oro ti won so oko re file o ti lo du meta bayi ilu ibulo ko wa amo le bi o da si arabirin wo pe ojo nlo lori ohun bo nu se ma se wọ́n ní kò lè fẹ́ lómi mọ́ nítorí pé bí ọkọ rẹ̀ ò bá kú nǹkan tí bíbélì sọ nìyẹn o lọ́dọ̀ tí ẹ wá ní òun fẹ́ gbá ìmọ̀ràn torí kan tí alàgbà ilé ìjọsìn wọn sọnù bó o lẹ̀ sí rọ̀rọ̀ yìí sí bàbá padà dé ẹ̀yin ara láwa wa nílé ẹ láǹfààní láti dá sí ọ̀rọ̀ yìí ẹ dákun ẹ má ti yìí kó ń bẹ o ọ̀rọ̀ burúkú ò ní kún wa o
4: Koko ìkànnì tí ẹ ń kọ́kọ́ kàn lórí ẹ̀rọ rédíò yín.
5: Ẹ káàbọ̀, Diamond FM ni wọ́n ń pè bí.
4: Àwa ni ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yìn yàn láàyò. Ògbóǹtarigi ni wá. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin. Diamond FM fún ìgbádùn tí yín nìkan ni o.

0: Ẹ̀kálẹ́, ẹ kú ètò. Ẹni tó kọ́kọ́ sọ síta yẹn. Ṣé ló máa sọ fún àwọn òbí ẹ̀ kán lọ bá àwọn ẹbí ọkọ ẹ̀ kán jọ sọ? Tó bá dẹ̀ ti ṣe, kò kàn ní ṣe wedding míì ni. Kò kàn ní ṣe wedding míì pẹ̀lú ẹni ẹlòmíì tó bá fẹ́ ni. Adẹ̀ lọ́kọ, báwo ni ò ṣe ní lọ́kọ? Ṣé ọkọ ẹ̀ tó fi sílẹ̀, ṣé kò ní níyàwó míì nílùú òyìnbó tó wà? Ó máa lọ́kọ náà ni. Ẹnì kejì yẹn ó máa mójú kúrò mọ́ ní nǹkan tí sátani mọ̀ dà sáyé mọ̀ nìyẹn. Kọ́lọ́n ṣàánú lẹ́yìn kó máa gbàdúrà. Ṣèbí lè tó mọ̀ ni, ṣèbí pé ó mọ̀ ni. Tí ó bá mọ̀ ńkọ́ tọ́kọ́ ń ṣe oríṣiríṣi. Ọmọ àṣeyànú á fún ní ọmọ. Wọ́n sì tó tí tó jẹ́ pé kò fẹ́ fi ọkùnrin yẹn sílẹ̀. Ó máa mójú kúrò ni tó máa jẹ́ kí àlàáfíà jọba.
1: Hello, Mr. Adetula. Ẹ kú ètò. Ọlọ́run a máa fún yín ṣe sá o. Samson ló ń sọ̀rọ̀ láti Basin nílọrin Kora State níbẹ̀. Mo fẹ́ dá sí program ni. Mo fẹ́ dá sí titi arábìnrin tó sọ láti nsìn lórí pé òun ká ọkọ rẹ̀ mọ́. Ó lóun ká ọkọ rẹ̀ mọ́ pé ọkọ rẹ̀ ń yàlè pé ń bá ọmọ secondary school sùn. Then ó ti ń retake sóhun bákan igbá òkùnkùn bàbá sásùn. Ó jẹ́ take heart. Then the main point ọ̀rọ̀ tó tún wá sọ ni pé òun wá pé àwọn ò tí ì bímọ. Kó jẹ́ máa lose ọ̀nà méjì. Torí bóyá ọkọ náà bóyá bó ṣe wà yẹn, bóyá ọkọ náà ti ń test ara òun ta nìyẹn, bóyá òun ló ní problem àbí ọkọ gangan ló ní problem. Gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi o, ọkọ tí wọ́n test ara ẹ̀ òun ta nìyẹn. Kó máa jẹ́ pé bóyá get torí yẹn gan, bóyá padà lọ fún lóyún gan ni bó ṣe wà yẹn. Gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi. So bó ṣe wà yẹn, kó má retake sí rárá àti rárá pẹ̀lú. Kó yá ṣe nọ́mà fún un. Tọ̀ Ọlọ́run á ràn lọ́wọ́ o. Tí ó bá dẹ̀ ti rí i pé ọkàn ti kò lọ́rọ̀ bí akúfẹ̀ kan divorce kí n pín igi o àbí bàdá ṣe máa ń sọ kí n dá igi o. So Kọ́lọ́run ó ṣàánú. So kó fine wí ara ẹ̀ tọ̀.
2: Ẹ káàbọ̀ padà sórí ètò láàwọ̀ lẹ́sùn ní ìkànnì Diamond FM. Ẹ kàlẹ́ ẹlẹ́m̀bẹ̀ ń wo ẹ̀sẹ̀ púpọ̀ fún ìfẹ́ tẹ ní sí wa. À ń tẹ̀wájú láṣàlẹ̀ tó ní 0916-159-1011 òní nọ́mbà tẹ́ pèsè láti dá sí ọ̀rọ̀ tí ń bẹ ń lẹ̀ yìí. Ẹ̀sẹ̀ púpọ̀ ẹlẹ́m̀bẹ̀ ń wo ẹ kàlẹ́ o. Ẹ kàlẹ́ sà.
3: Ẹ
2: ṣe wọn àdúpẹ́ o. Ẹ ti wọlé o. Ẹ já gbé kọlù mi. Ẹ̀lọ́ ẹ káàlẹ́ ẹ̀lẹ́ ń bẹ̀ ọ̀hún. Ẹ fẹ́ sọ síta. Ó dáa tẹ̀síwájú àbọ̀ yín sà.
3: Ìgbà tí mo wà ní ọmọ kékeré.
2: Ok.
3: Mo mọ̀wé. Ìgbà tí mo wá dàgbà, mo mọ̀wé, mo bí ká mo lè kọ́. Ìgbà tí mo wà lọ́mọ kékeré, lọ́dọ̀ mọ́yìn mo lè kọ́, mo lè kà. Mo lè dàgbà, mo lè kọ́, mo lè sọ kọ́kọ́.
2: Ẹ ń sọ fún wa pé ńgbà tí ẹ wà kékeré ẹ mọ̀wé.
3: Mo mọ̀wé. Ìgbà tí mo tún wá ń dàgbà bọ̀ mo mọ̀ kọ́kọ́ wọn.
2: Ìbéèrè tí mo ní fún yín ni wípé ṣé wọ́n inú ilé ìwòlẹ̀ ń gbé, irú ilé ìwòlẹ̀ gbé dàgbà?
3: Ọ̀dọ̀ mẹ́rin, mo ò gbé lọ́dọ̀ mẹ́rin dàgbà.
2: Ẹ gbé lọ́dọ̀ màmá yín dàgbà. Má.
3: Adìmí ti kú la fi ń mánèjì.
2: Ìgbà tí bàbá yín ti kú lẹ̀ ti ń mánèjì.
3: Àwọn ẹbí bàbá wọ̀ ọ̀dẹ̀ gbèrè wá wọn wá wá.
2: Níbo lẹ wá gbé dàgbà?
3: Mo á gbé lọ́dún mẹ́rin. Ẹni tí a ṣọ́gbà àti mẹ́ta lẹ́nu. Àmẹ́ta àmọ̀ kọ̀ọ̀kan àlékọ́ àlékà.
2: Ẹ̀ lè kọ́. Bọ́n bá ń sọ báyìí, ṣe lè ṣe àlè fèsì.
3: A lè fèsì bọ́ àlè.
2: Ìwé mélòó lẹ kà sá?
3: A lè kà.
2: Ìwé mélòó lẹ kà?
3: Èmi kà di DS3.
2: Ẹ ka ìwé dé DS3? Kí ló tẹ̀lé tẹ̀síwájú gbà náà? Kilo se tes waju lo se SS1, SS2.

0: we pay almost 20 years.
1: 20 years?
0: Yes.
1: Oda. Oda Taleba mbi ba, so do mami ina da si wa.
0: Abu dadi mongi, to yadadi mchiku.
1: Kile wa nchi loto mwa?
0: Moko, ku loto wa male mbi, tiba wa ibi, na male ka.
1: Ni kile wa nchi nule, amwa moto kunlo lewe, kile yin wa nchi nule?
0: Mwa kwa sheni.
1: Ise wo le nko?
0: Ise mekaniko kara.
1: Oda, amu Nigeria magba yini mwono. Dori ya mwa kantele she. Lati mu ogban ati imanyi kukpada po sepo. Kera ye ka iwe. Oma ipwe amu baba wa ati amu mama wa ma wa kanyi. Olo maja arugu amu kambile. 0916-159-1011. Eka leo?
2: Anyan, okwetu.
1: Yes, I show.
2: Uruko mini oka senyo. Mekaliki wa mafunta la ni mada guguru.
1: All right, I show.
2: Yarabi Anthony wanted to see your community. Very come off your eyes, okay? Alas, okay, thank you. Go feel it. Can the phone call it? Come on, bad ground. Come on, bad ground. We like my phone call. I think I can't put the egg in. Come on, the egg will be.
1: I mean,
2: what about the pay or consequence of the chemical? Here, what bad do for call? The man they call you sad again.
3: I don't know what I'm doing. Embori ni loto ti o ba ri ki lo fe si so bi de se fun na ni pe ko kun fadura
1: okay
3: o de ko ma bo ko e soro bo je loru poji o ba se dojo oro pe ija wo la won bere e ko wo condition to wa ko ma baja ko ba soro tutu a tun je kokan re wale Ọlọ́run a wá pẹ̀lú wọn.
1: Amen.
3: Ẹnì kejì yẹn. Bí pásítọ̀ tó sọ nǹkan tó sọ yẹn. Èmi ò mọ orí chọ́ọ̀chì tó ń lọ. Ṣùgbọ́n èmi ò rò pé bí Bible ṣe kó ti ẹ̀mí yẹn. Torí pé kì í ṣe pé òun ọkọ jọ ń gbé àbí bóyá ọkọ. Mo fẹ́ yàn for the travel out of our abandon ẹ̀. Ṣé Bíbélì kọ wa bẹ́ẹ̀ yẹn ni? Torí àwọn pásítọ̀ mi máa ń dorí Bible kodò. Àwọn sọ̀rọ̀ bí ọ̀rọ̀ ṣe lọ èèyàn fìyàn sílẹ̀. Ó ti ń ba kàrí àti láìfọ ẹ̀jẹ̀ náà. So kó ronú sí ìgbésí ayé ẹ̀ kó bá àwọn parents ẹ̀ sọ̀rọ̀ kó wọ́kọ̀ mí.
1: All right.
3: Ẹ ṣe ẹ kú iṣẹ́ sọ.
1: Ẹ ṣe ọmọ dúpẹ́ máa wọn. Ẹ ṣe ọmọ.
4: Ẹ kalẹ̀ olóòtú. Kwatara ko shee ni
1: eso
4: o ko jesu e fowo ni gba eto yin se ri omo bin to soro pe okan yan ale ah aruwo oja ni o ko ma wo oro ta ni mo so nta to ngan ko ju ri to ba je pe omo ti wa laarin won ni irun ko ni ko te ni so nitin but gba ti ko fi omo ni aarin won ah ko ma le oko e sita o ko fa oko emora gidigidi gan ni o ni oko won lo rin si ohun ah ko ma je ko rin si o ko fa mora oko pepe furu to le ma se toko yen even toju egun fi ni wa ni tamo pepe furu yen ko ma se oruko jesu mo de gbaladura fun ile atona o ni baje o
5: hello e ka le e ku se ni ko ni rera màá mi fún bàbá ẹlẹ́kẹ̀ẹ́ tó sọ síta yẹn pé ìgbà tó wà ní kékeré àwọn good táwọn mọ̀ wíwẹ̀ òògbà táwọn ti dàgbà àwọn ọmọ yíyẹn mọ̀ tọ̀ ọlọ́run jẹ́ kó gúnjẹ́ àwọn bọ̀ ìmọ̀ràn mi fún wọn ni wípé ká kún fún àdúrà gidigidi gan pé kí ọlọ́run bá wọn ra ìgbà padà ìmọ̀ràn mi fún wọn náà ká kún fún àdúrà ọlọ́run jẹ́ kó pọ̀lọ́ wọn jọba o.
1: Ẹ ṣeun adúpẹ́ o ẹ lọ́wọ́ pápá àbá ká tó lọ rí ìtajà ẹ ti wọlé o. ẹ ṣe kámákámá. Hello.

0: हेलो हेलो
1: हेलो
0: एडा कुमे से कम कम है काले अरे
1: हेलो हेलो
0: ऐसे हूँ
1: हेलो
0: अन्य लाती यों दाई ऐसे वो आदो पोते पे वो अमलो रियो और अलारी सेजो कंसी में जी आलो रे ताजा सुबह का तो लो रे ताजा जाफी फोन ही कुना कुली बारो वालों
2: हेलो लेरी आप रे आप को तो सो ọkàn lé ọmọ secondary school káàkiri àkọ́kọ́ yìí pé èèyàn tó bá ń wọ́mọ kì í yẹra fọkọ most of àwọn tó máa ń sọ́síta yìí àṣírí tó jẹ́ pé titi wọn aspect tiwọn jẹ́ pé effort tiwọn wọn ń sọ́síta wọn ló máa fi ń difficult ọkùnrin òun ṣe wèrè tí o bá nígbà ọkùnrin òkè ìwọ tó nídìí ọmọ tó náà ń dì ní àwọn ọkùnrin pé torí pé o rí pé ó ṣe kí ni tó bá mélòó tó bá wá rí nǹkan and two okùnrin ò lè ṣàdédé gbígbé sí ìgbẹ́yìn tí báyìí pé ó ní nǹkan tó náà ṣe ogbóbìnrin sí ọlọ́run obìnrin ta tó bá ti ń dènà ọkùnrin ní àṣẹ́sì sẹ́ẹ̀sì wàhálà ni ó máa ń darí rí jù nǹkan tóbìnrin náà lè ṣe ni pé kó gbígbé sí ẹ láti try lọ́wọ́ àpòṣe ọkọ̀ kó bá a sọ̀rọ̀ pé ṣé òun ò dáa tó ni àbí nǹkan kan bẹ́yìn pé kó jọ kó bẹ́ẹ̀ kó má ṣe gbéraga obìnrin wà tó ní ìgbéraga
0: kò sẹ́ni tó mẹ́nu ba ọmọ secondary school tarakùnrin yìí fẹ́ tí mo máa ń bẹ àwọn èèyàn léèrè fi gúnra rẹ lára o tó bá jọ ọmọbìnrin tiẹ lẹni tó níyàwó ńlé bá rìn bó o ló ṣe máa rí ó jẹ́ nǹkan tó dàbí ọgbẹ́ ọkàn sí arábìnrin pípé ṣé òun ò dáa tó ni bó ń ṣe ran arákùnrin lọ́wọ́ bó ń ṣe ń ba ṣe bó ń ṣe ń yọ̀ǹda ara òun fún tó láti wá ọ̀nà láti foríjì ara yín pàápàá jùlọ foríjì ọkọ yín lóòótọ́ tó bá pọ́bìnrin ló yàn lè báyìí gbogbo èèyàn á ní pé kárákùnrin yẹn kò wọlé kọ́lẹ̀ torí nínú gbogbo ìmọ̀ràn tẹ́ ẹ fún arábìnrin kó kú fún àdúrà ṣùgbọ́n tá arábìnrin bá yàn lè wọ́n ní kí arákùnrin yẹn kó filẹ̀ torí pọ́bìnrin ò bá pa ọkọ yòókù ẹja bá arákùnrin wí kò ṣe dáadáa bó bá pa àwọn ọkùnrin kan wà báyìí tí wọ́n ń gbọ́ wà báyìí ẹ ṣe dáadáa ò tó ọ̀rọ̀ ni o a lọ rè tajà abáwọ̀ kì í dánilẹ́jọ́ o débi pé a tú yege àwa máa ń jẹ́ kí yege kò dúró dáadáa ni bàbá padà dé láǹfààní láti tún gba àwọn ọ̀rọ̀ míì àwọn tó sọ síta yìí ọ̀rọ̀ wọn ò tí ì tẹnu bẹ po ṣùgbọ́n bẹ́yìn bá fẹ́ sọ síta àyè wà fún yín ẹ fi voice note ránṣẹ́ sí nọ́mbà yìí 0916-159-1011 ìkànnì Diamond FM rẹ̀ ń gbọ́ ẹ máa yí kó ń bẹ́ẹ̀.
3: Ó ṣe ẹ́ tó ń rọjò kọ̀ọ̀kan tó ká wa bọnú. Ó dàbí ohun gbogbo dúró sọ́jọ́ kan bí omi àdágún.
4: Ó ti sú mi o.
3: Kí lè ohun tó ń gba èrò ọkàn rẹ?
5: Ẹ wò ó pọ̀ kó sẹ́ yé mi gan.
3: Èyí fi hàn wípé o nílò ìdùnnú.
6: Ọgọ́dù ká.
3: Mú inú ara rẹ dùn pẹ̀lú ìkànnì Diamond FM ìdùnnú tí yóò mú kí ọjọ́ rẹ kí ó rẹwà kí alẹ́ rẹ kí ó sì dára. Diamond ìfẹ́ ìdùnnú àti ohun mèremère kò fi ṣègbádùn ara.

0: ẹ káàbọ̀ padà sórí ètò láàwọ̀ lẹ́sàn ní ìkànnì diamond fm ẹ ṣeun púpọ̀ fún ìfẹ́ tẹ ní sí wa a dúpẹ́ lọ àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa látàárọ̀ tá a ti bẹ̀rẹ̀ tó àtàwọn èèyàn tí wọ́n fún wa mọ̀ràn lọ́lọ́kọ̀ ọjọ́ kan a dúpẹ́ lọ́wọ́ yín ọláìtàn ọ̀nàtọ́lú ẹ ṣeun mo dúpẹ́ o olúwa gbẹ̀mígà omi lékè ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìmọ̀ràn tẹ fún wa lórí ọ̀rọ̀ arákùnrin yẹn tó sọ̀rọ̀ nípa ìwé gbóhùn mọ́ kankan wọn ni kẹ kó fún àdúrà fọlọ́run sọ bàbá ajílẹ̀ adẹnìkẹ́ ọládèjì tósìn abiodun adétìbà lawrence ọ̀làǹrẹ̀wájú adépọ̀jù daily mint supermarket láti òkè ẹ̀yìn adúpẹ́lọ́wọ́ yín prince agboola babatunde adékunlé ẹ ṣeun adéwòmí joseph ẹ ṣeun fún ìmọ̀ràn tẹ fún wa adúpẹ́lọ́wọ́ yín ẹ̀yin náà lè fún àmọ̀ràn látòrí ká ìlújára ẹtẹ diamond 885 tv láti gbà wá nímọ̀ràn lórí àwọn ọ̀rọ̀ tíyàn bá sọ síta láti bẹ̀ àwọn èèyàn tí wọ́n ń gbá wa ńlé àwọn náà wọ́n ń sọ̀rọ̀ níbi tá a ti rárábìnrin kan tí wọ́n ní o ti sún àwọn jẹ́ ọmọ ọdún márùndínlọ́gọ́ta ó pọ̀ single mother ni wọ́n mẹ́tẹ̀ẹ̀ta wà ní high institution ẹ má bara jẹ́ màmá ẹ dákun ẹ má bara jẹ́ o ẹ ti ru ẹrù ìdébì kan ẹ má bara jẹ́ o àwọn àtẹ̀jíṣẹ́ pọ̀ bí àwọn ọmọbìta ti wá bẹ̀rẹ̀ báyìí o bẹ́ẹ̀ bá sọ síta ẹ dákun ẹ má dápọ̀ mọ́mọ́ràn o ẹja mọ̀ látòrí whatsapp ẹja sáré gbé ìmọ̀ràn yín yẹ̀wò ná àti sọ síta mí.
1: tùlàkọ́lá láti kí n ta kọ́ bá nílò ẹyí àdúgbò sọ síta pọ̀ káwọn tíráàbù tán èyí ni bẹ́ẹ̀ sí náà ni wọ́n wá solution fọ́wọ́ wọn nígbà tó kọ pásọ sọ pé dé ní ẹnìkan bá ti ń di ẹnìkan tu náà ni o ṣé wọ́n jókòó dẹni tí mo rí ni ọjọ́ sì ń lọ lé anybody mo náà ti find the way around wọ́n sì gbìyànjú lọ sọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtẹ̀ kò lójútu wọ́n find the way around the same time tó lọ́kọ̀ wọn náà fọ́mà kékeré kan tí wọ́n bá ti mọ̀ pé wọ́n yẹrí tètè àwọn kan ó pàtì ìyẹn fi mọ àwọn kan kan bẹ tí mi ò lè ṣe ìyẹn pìtì fọkùnrin sí pìtì fọkùnrin kó fi ra wọn lẹ̀ kó má lọ́bọ mí ìyẹn pìtì jẹun kò sì jẹ́ nìyẹn lọ́dọ̀ tèmi o
0: ẹ ṣeun púpọ̀ fún ìmọ̀ràn tí ẹ fún wa bẹ́ẹ̀ bá fẹ́ sọ síta 0916159 1011 òní nọ́mbà tẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí.
2: obìnrin alákọ̀ọ́kọ́ orúkọ mi ni olóyè taiwo hasan ẹlẹ́jì rẹ̀ abọ́baṣẹ́lú ìlú owó ní èdè obìnrin àkọ́kọ́ yẹn tí ó sọ wípé lé ọkọ òun yálè pé ọlọ́run dẹ̀ tí ì ṣe ọmọ fáwọn kí obìnrin òun kọ́ gbà fọlọ́run pé bọ́lọ́run ṣe kádàrá ni kó wá máa bẹ lọ́run kó kún fún àdúà kó sì pe ọkọ rẹ̀ kó sì máa bẹ ọkọ pé ọkọ dákun kò pé ìrìn ìbímọ ọlọ́run ó ṣàánú wa nkankan kó sákùn fádùà kó bẹ ọkọ dáadáa kó má dòdò pé bọ́yọ̀ wọ́n yàlè àbí pé yọ́ máa wo pé ọkọ yàlè orí ọmọ nípa má wáyé o ẹlẹ́ẹ̀kejì tó sọ wípé lọ́kọ̀ òun wà ní ìlú èbó pé kò ṣe nǹkan kan pẹ̀lú òun pé òun ò rí nǹkan kan kó bọ́ bá fẹ́ lọ lọ́kọ̀ míì kọ́ lọ lọ́kọ̀ míì fúnra lára rẹ̀ kó fi léèyàn lẹ̀ èyí tí a máa pè ní ilé ọlá ó ní yọnunu ẹkú ètò ẹni pẹ̀yìn kì í lè ṣe dámàdì o.
3: ẹ káàlẹ́ olóòtú lórúkọ jésù èmi ni má darapọ̀ mọ́ wa o ẹkú àtúnṣe ní orúkọ jésù nílé yín àti ọ̀nà yín ní orúkọ jésù arójú o nípa ọ̀rọ̀ ẹni tí ọkọ sọ síta tó ní ìyá ọkọ òun fẹ́ ọmọ skul tó wà ní secondary school wípé àtìgbé ọkọ òun ò fà mọ́ ọkọ yẹn mọ́ kó lè rí bẹ́ẹ̀ o because a máa wò ó pé ọmọ kékeré sí òun lẹ́yìn kó máa gbé pé ọmọ yẹn kéré sí òun nǹkan tóun jẹ lọmọ kékeré yẹn ń jẹ yo to n ri na me ke yen ri ah o le bi ninu o le mu ife yen o le mu sala pata so okunrin yen won ni ko fire where mora ko be pe ru oni sele mo o lo je bi yawo yen o ko se en ton ma se si tinu e ma du to ba je pe obirin yen lo yan ale to fe omo kekere si oko yen se inu ti e le du ko le dun a ka ba so pe obirin okunrin lase lati fe yawo meji meta ni to ba ti fe ba se ko ma tese ni se te pe obirin yen fi ma ri to ko tese wa se sona jijina to ti se omo dede bi pe obirin yen ti fi ri o ku de ka to
4: mi sa de to le ka le
0: ka le
4: ko mo Nigeria mo fe ke gba mi ni moran na ni bi awu mi no odun mesan bayi emi atoko mi ati bi mo funra wa okunrin atobi mi
0: oda arabinrin moro wa o
4: den alo obirin alakoko to ko
0: eja gboro e ka gbeyewo tori kin to lu oro re mi fe ko da ma mo ro tin be nle mo fe ka gbo dada ayin te n fun amoran adupo lowo yin o kin to lu foran arabirin le kan eje en lu le kin to pada sori foran arabirin yen
5: e ka le o
0: yes sir
5: omo Nigeria agari tula e ku eto
0: yes sir
5: ani si eto si
0: yes sir
5: okay wo omo Nigeria akoko ni mo ba da si ni ti obirin to ni oko ohun yale to ni o n fe secondary school ni nti ohun o si bimo ntemi wa akoko je ka wo ni pe se ti omo secondary school yen nikan lori to se abi o tun se awon mi to ba pe to omo secondary school yen nikan lori to se o buru na tori even ti school authority ba gbo ki se nkan to da kuda bi o se teacher o je pe ara adugbo ni omo secondary school omo odun melo ni nki male ti o da ni yato si yun awon eyan owo pe oro okunrin sobinrin o lagbara ki se pe irira to ni ohun ko ohun ni lara ikan be ni olomo ya karun awon arun kan wa ti o bogun to aye pe o ti bi mo nsin to aye pe to for fun ni o le ni apaya ko mo lo condom fun abi something like that but ko si yen be advice ti me ba gba ni pe ko lo ri awon malebi re ati malebi oko ko narrate ore fun won kan ba oko yen soro ko wa watch e pe kini bawo lo se ri se o ti yi pada so ko si ma fe lo
3: den uma to kokko tun so sita yin oni mo fe so sita ni oko awon travel out shortly after their wedding in ko te ni ma so fun won ni pe kan try lati overcome fear of the unknown won need lati 16 ti family oko da si won oko tan fe ko da si won won need lati seek a consent to pastor pastor ko lo ma ba won live life won pastor ko lo wa ninu shu tan wa she should just make her decision straight come make a decision won tan ba make a decision won pelu adura olorun ma je ko yori si bire but temi se ri nkan ton se won ni fear of the unknown don't disturb won won wo pin bo lo so ma ja si bo lo so ma ja si ta ba se wo pin bo lo so ma ja si oju kan yen na ma wa tan ba kun fun adura won ma te si waju because is a cheat ma yen cheat won ni
0: o yan won je
3: won wa se travel out stone ni wo yen wo so nkan temi ri ni bi be ni e se gan olorun
0: waju olo mama fun shi o ti mo do ni ba oda ki a to waju tori oro arabirin ti oko re yan le yi ati arakunrin ti arabirin re soro sita ti olosoke okun ti o boju weyin to e pe e ko n lo fe lomi leyin odun meta awon yan ti gba won nimoran arabirin won ni owo yin lona bayo wa arabirin keji ti oko re yanle o ma n pe kini kan ni hormonal imbalance hormones to wa lagu ara yin ati oko yin ko bara mu nitori pe e n wo pe awon kan ti o se yin o to se oko yin ọkọ yin ṣagbere e n wo ọkọ yin gẹgẹ bi ẹni ti inu yin o dun si amọ Nigeria ti sọ fun yin won ni ki e fi yedenu lati ri nkan te n wa lati odo ọkọ yin ati wi pe enikan fe fun amọran kan ṣugbọn ninu awọn imọran ti wa fun wa e je n so le fun yin tori o nbe waju mi won ni ke so fun ọkọ yin ko ye ba fun ibalopo nta ke ba ọkọ yin soro nitori kini to ba tin po ju nta o ma dena igbaradi wi pe boya e fe loyun fo ọkọ yin nigbati ara yin ba sile fun nkan to ma je ki ibalopo rorun to ma domo ma mo se tumo kini ṣugbọn o ye ko ti ye yin tori awon asiko kan wa to ye ki eyan le sumo benin to ye gbogbo e yodi rorun won ni o ye ki okan yin sora ko ye ko ma ni ibalopo nta o ye ko sera re mo fun gba die ko ba yin rin ko bo kejo re kejo bara yin rin ajo fun irin ajo mo bibi tori lopolopo gba awon okunrin ma nri wipe awon nikan lo le fun yan loyun lalai mo pe bi oro na se je o ni wipe okunrin fun ara re gbodo pe si ara re le lati mu nkan to da lati agu ara re fun obirin olorun a ko yin mo se a ni soju be en toro iba taba ko mulo ko fi yan kogbon nitori okunrin gbodo toju ara re bi obirin se toju ara re kawon mejeje raye ri sorere to da esun popo eja gboro lati nu arabirin to fe soro sita le kan oro re re o
4: se mo po mo Nigeria mo fe ke gba mi ni moran na ni bi awu mi no odun me san bayi emi atoko mi asi bi mo fun ra wa okunrin atobi mi ṣugbọn ọkọ mi ma n duro ko je pe mi ma bere fun ajosepo won si pe mi o mi mi lara tori won fa ko mi be ati pe nile Yoruba se right ko bi mi boko ma nawo pe kan wa fun lajosepo ọkọ mi ma n gbiyanju ati nawo mo n gba mi ati re mi na mi ko ni wo mi se akan se be na ni so mo o pe se to ba wo mi sise to wa fun mi lati mo gbogbo oya o ke ka se kini ati pe ona owo mo le gba lati so fun to ki mi fe koko mu wota nde fi kuma wo pe agbogbo mi le ti n se isina n ta ni mo fi ko mo Nigeria pa mi ni apo ese pupo.
0: Àwọn nǹkan kan wà tí arábìnrin sọ báyìí tí mo fẹ́ kí ẹ̀yin alára wa nlé kí ẹ dá sí ọ̀rọ̀ yìí nítorí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n máa ń retí wípé kí baálé ilé ṣe bí baálé ilé ọ̀pọ̀lọpọ̀ ló ń faraálẹ̀ nítorí kí baálé ilé lẹ́tọ̀ọ́ láti gorí wọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ baálé ilé ń wọ̀ pé ó yẹ káwọn náà lè gbé ọwọ́ wá arábìnrin wa ń béèrè wípé kí lòun lè ṣe láti rí wípé òun gbé súnmọ́ ọkọ òun pípó yá jájọ kàwọ̀ sọ́kì kájọ ṣeré lọ́kọ̀ láyà nítorí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní tìjú nítorí wọ́n ń bẹ̀rù ọkọ wọn kán má sọ pé bóyá àwọn náà ti ń ṣe ìṣekúṣe ń tà olóńfà tí obìnrin míì tó jẹ́ ìyàwó ilé kò lè fi taratara tẹ ọkọ lọ́rùn nítorí ó ń bẹ̀rù wípé tó ń bá ní ká ṣe báyìí ṣé kò ní fojú burúkú wo òun ẹ̀yìn ẹ̀yẹ wá nlé pàápàá jùlọ ẹ̀yìn obìnrin ọ̀rọ̀ yìí kàn yín o baálé ilé bóyá kẹ fàpèrè ṣẹ̀ṣẹ́ òdì kẹgbẹ́ ìmọ̀ràn tá fún arábìnrin yìí tó bá náwó sí yín kò yẹ kó ti yé yín 0916159 1011 o ye ko birin le da birin lo ye e seun o e ka le o
6: e mo ka le abade ti la ku jo mejo
0: e seun sir I do pay low alone, sir. All right, sir.
6: Especially obinrin gege bi obinrin yen sisto oloko okunrin gba nitori pe ai ti olaju ati education to tu wa foju e wo obinrin gege bi pe tin isi nanita ni aje afiko lati ma bere ru nkan beyin
0: oda
6: hello
0: mo ngba yin sir
6: eh believe awon eyan ni pe okunrin lo gbodo so wi pe oya so lasu ko ta wa yi olaju ti degan ti bi pe understanding ti wa
0: ke wa ni nkan te so farabirin kini won le se
6: e ma gbo obirin kokan o lo mo method to le lu lati fi pa ko e ma de be ndo so ro saju se so enikan o le ko enikan tori pe ntan lo mi ba se to je lo mi le ma se o wole o ni o duro ni study o pe pe ki lo nle ba sku pa so ro non verbal communication ti o fi man ti
0: Sherry, it down tear from Arabian in Lale. Can she down Tony Lou? Understanding. She won't even understand that I want it. One understand that I want. Cosija learning one. Method. I want a bio. Odao, Bay and Baba from Mona. Need my way, Mona Tim Benley. Arabian. Boya ke to ba mo ipo wu yin o ye ke mo be se le se lale lati mora boya awon aso to da ti oko yin yo re gba imo lo ti rele eh eh awon kan be yen papa julo opolopo oko loko laya lo nsun lo toto se nsun lo to ni abi e lo si ara ba le le yin abe Johnson papo to ba pe Johnson papo o ye ke mo be se se elomi ani ki boya ke gbese lori ibale ile yin elomi ani pe boya ke diro mo won elomi aso ye pe boya ke ma fo won walaya orisirisi awon pele baun gbogbo method understanding pelu oro ni o ki se understanding pele ibo abi kami e je ka won obirin ti won je gbajugbaja ki won la oro yi kon la loye fun wa
7: e ka le okoto lotu a de kwataro be ya gabi ti won so ti obirin yen so jade a meji na lajo leto si ke se pe okunrin eni ko ye se so po ya obirin na le so dada o le so ati pe aiso ni sana ta won meji tedo na se jomara o ye kan le ni code kan awon meji le jomalo pe o ya o asin daddy la gbaja o o ya o
8: kona la sokini
1: ẹni sọ síta pa àwọn ohun mọ ní kálukú àtọkùn àtọkùn kálukú ní nẹtíwọkì níbi part of body àníkọ ọmọ nẹtíwọkì ọkọ wọn ọlọrun ṣe ìjọba fún ọmọ ìjẹ púpọ síta ẹgẹjì ètò kan bẹ tẹ ẹ máa ṣe láyà má lè ti mr ọgbọn mr mami b àti mr lọyẹ lẹbùrẹ wẹsdì kí wọn tẹ láti máa gbọ ẹ gbogbo nǹkan tí wọn nídìí bẹ wọn máa gbé gbọ níbi ètò yẹn.
9: Ẹlò ẹ̀ka lẹ́ èmi lẹni tọ́lọ́mọ ẹjọ́ mo fẹ́ dá sẹ́ni tó sọ̀rọ̀ nísìnyí kókó ṣe nídìí atọ́kùnrin àtọ́bìnrin ṣe bí ẹjọ́ fẹ́ra yín náà ni pé kínní ẹjọ́ nídìí ẹ̀ ni tọ́kùnrin bá nídìí ẹ̀ ànáwọ́ sí ẹ tọ́bìnrin náà bá nídìí ẹ̀ wọ́n náà sọ fún kó ṣẹ̀ṣẹ̀ nídìí pé ẹ ṣẹ̀ṣẹ̀ ń sọ pé kó dóde pé ọkùnrin ló máa nídìí níṣẹ́jú pé ọ̀ntì tó bá náwó wá níwọ̀ náà tó máa náwó ní tèmi o tọkùnrin bá ti náwó sí ẹ lọ́gbà tó bá dẹ̀jẹ̀ pé wọn náà ló nídìí ẹ sọ fún jẹ́ kó mọ̀ kò sí nǹkan kan sí bọ́kọ̀ àtìyàwó náà pé ra yín.
0: Láàrin ìṣẹ́jú kan àfẹ́ lọ sí ìpolówó ọjà mo fẹ́ ká mọ̀ pé ilé kánukú ọ̀tọ̀ọ̀tọ̀ kínní mi ni ó yàtọ̀ sí wípé mo ṣetán láti bá ṣe àbí mi ṣetán láti bá ẹnìkan papọ̀ mo fẹ́ ká fi yẹn sọ́kàn àti wípé arábìnrin tí wọ́n sọ síta yìí mo fẹ́ kí ẹ máa gbọ́ ètò òpómúlérò nídìí aago mẹ́sàn-án lọ́la àwọn ọ̀rọ̀ wà ń bẹ̀ àwọn nǹkan kan tí wọ́n máa ń sọ ń bẹ̀ ó dáa pọ̀ ṣùgbọ́n ká tó parí ètò yìí àwọn ìmọ̀ràn tó bá jọjú tàbá nílẹ̀ á fún yín lórí àwọn ọ̀nà àbáyọ method tí ẹ lè lò àti mẹ́nu bá aṣọ àti mẹ́nu bá gbígborí láyà sísúnmọ́ ọkọ yín àti mẹ́nu bá ọ̀nà àbáyọ nípa àwọn nǹkan míì tẹ̀só lè ṣe bá a bá padà dé ẹ láǹfààní láti tó gbọ́ míì bẹ́ẹ̀ bá fẹ́ sọ síta náà àyè ń bẹ 0916 159 1011 àmbọ̀ ẹ máa yìí kú ń bẹ.
10: Àwa la kọ́kọ́ ìkànnì tí ẹ ó kọ́kọ́ kàn lórí ẹ̀rọ rédíò yín.
11: Ẹ káàbọ̀ Diamond FM ni wọ́n ń pè bí.
10: Àwa ni ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yìn yàn láàyò. Ògbóǹtarìgì ni wá. Ìkànnì tó ń tàn yìnrìn yìnrìn. Diamond FM fún ìgbádùn tí yín nìkan ni o.

0: sumoko. Nje mo pe ke n se gbogbo obirin lo leto lati soro soko. Eyin ma so pe iro ni se ba jo nini be ni ajo ni na ni. Sugbon en to meni to ni de bi oko. Uri gba to ko ba lo ya ni o. Awon kan wa ti won gbo mi. To je pe boro won se rinu. Sugbon ko ye ku ri be. Looto ko ye ku ri be. Ona ato ki obirin le mura gbira re lalai soro amo to wanta ti awon kunrin mi nle ti won fe tori won ku ti won fe tori won bo si koto awon yan o kin soro won kin soro rara opolopo awon iyawo ni won kin pe oko won lori phone owo nikan loko ma wi pe won fun nigba mi eyan ma so fun oko re le latori fun pe a nbo lo wa o lo ra je di abo ra kan ki lo lo je yi ah o ba da le mama jo da sele o o ye ki ya oko ati mo fi pe o nba kan bo la le ni sugbon elomi oro gas to tan lo fe so oro nkan mi to je mo eto suna ninu ile lo fe so ada eja soju pole mi fe ma tu pepe oro tori awon loye ati omo bi ma tu si larin loye to do omo na te ba ngbo po mi lero lori kore
1: e kale lutu
0: e seun
1: e ku eto ni se to se
0: amen
1: emi nyen tolo mo obirin to soro tan sin ni mo fe da soro
0: ada
1: ko sin kan to nja itiju laarin oko ati yawo so far to ba ti je pe oko eni
0: all right
1: nso so yo sele se mi na ri to gestan ku emi ti e wo pe po so ojun kan na ni ka jo ma wora wa loju sugbon ojo tara ti temi ko o thank god two separate bed la nsu emi ato mo mi sori bed ko to gba yan omo mi ti e se kere baby mi o ti le ju ba bi 6 months long ma mo na de sun ri bed mi mo de ora bo sodo e emi si fa sokoto oko mi sile fun alara mi ni mo gori e gba to de laju o respond so ko si nkan to n je itiju laarin oko ati yawo
0: sẹ̀tì gbọ́bá wọn ni kí arábìnrin kó kú fún ìgboyà láti jagun ẹ̀lú ẹ̀ka alẹ́ o
2: ẹ̀lú ọlọ́yẹ
0: ẹ̀ka alẹ́ sà.
2: Mo
0: ń gbọ́ yín.
2: Ẹ rí obìnrin tó sọ tẹ́lẹ̀ tí mo fẹ́ dá sí.
0: All right.
2: Nígbà tó kọ́ ní ẹjọ́ ń gbélé. Kó wọ aṣọ tó kọjá pé yóò sún ara rẹ̀ dáadáa. ọkọ rẹ máa wà ó máa ṣe ìbọn àti àwọn kọnsẹẹtì tó yẹ pé yóò tọkọ bá rí ọmú gan iná ọkọ dò pé àtọmọ ìyàwó mi ni yóò lè súnmọ mọ ìmọ̀ràn ni mo fẹ́ gbanú.
0: Kò sí wàhálà ẹ ṣeun.
3: Ẹ kálẹ̀ orúkọ mi lẹni tọ́lọ́mọ àti ìlútọ́lọ́mọ obìnrin tí ó sọ̀rọ̀ tán yẹn ó dà pé wọ́n understand ọkọ ẹ̀ ṣùgbọ́n ohun tèmi ò bá ní kó ṣe ni pé tó bá jẹ́ pé ó fẹ́ ọkọ ẹ̀ mọ́ra kó wo kó ṣe dáadáa kó tún àzìn kó ṣe ju ohun tọkọ ẹ̀ bá gbé kalẹ̀ fún lọ kó wo oúnjẹ tọkọ ẹ̀ bá like dáadáa but tó bá tún fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ó lè ti máa ṣe orílẹ̀ yẹn tẹ́tẹ́ torí ìgbà mi ọkùnrin mi lè máa bọ̀ kára ọmọ kan bó wà.

0: ilé kẹ àwọn kankan bẹ́ẹ̀ yẹn àwọn tó máa jẹ́ kọkùnrin ọkọ rẹ́rìn kó máa gbà ṣeré ṣàwàdà kò sí ni nígbà tí ó bá sí dán nǹkan bíi mẹ́ta mẹ́rin wo yóò máa tí ó jẹ ọkùnrin náà rẹ̀.
1: All right.

àṣírí àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ọ̀rọ̀ tá a lè sọ létí ẹnì kẹta má dì í sọ́kàn má sọ ọ́ sórí ayélujára má sì ṣe ṣe sì fọ ọ̀rọ̀ lọ́ka sọ ọ́ síta lórí ètò láwọlé sùn níbi tí àṣírí yín ti ṣe pàtàkì sí wa kẹ́ ẹ sì gbàmọ̀ràn lóríṣìíríṣìí sí ọ̀nà àbáyọ látẹnu àwọn ọlọ́gbọ́n onímọ̀ olóye àtàwọn tí wọ́n ti nírò là kọjá ìrí láwọlé sùn ní déédé aago mẹ́sàn-án àṣáálẹ̀ gbogbo ọjọ́ ìṣẹ́gun tuesday àti ọjọ́bọ̀ thursday lórí ìkànnì diamond fm

kalẹ̀ o Mr. Lawyer. Ẹ kú ètò ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta o. Lọ́wọ́ ń yá o, owó ọmọ ẹ̀yọ ọwọ́ ń lẹ́fìlẹ̀ tọ́ yín o. Báǹkì gbogbo àwọn èèyàn yín o. Mr. Detula, everybody, Joshua, gbogbo àwọn tí a mọ̀ lórí Joshua ni pé èmi máa ń sọ fún ni o. Màá ní ó yá kó jẹ́ kájọ lọ wẹ̀. Ó sì ti mọ̀ pé tí n bá ti ní kó jẹ́ kí n jẹ́ kájọ lọ wẹ̀. Wù mí pé kí àjọ ṣe. Èmi máa ń sọ fún ni o. Màá ní ó yá kó jẹ́ kájọ lọ wẹ̀. Ó sì ti mọ̀ pé tí n bá ti ní kó jẹ́ kí n jẹ́ kájọ lọ wẹ̀. A máa ṣeré nìyẹn o. Tó o ṣùgbọ́n jọ tí ó bá jẹ́ àwọn náà ni ó wo àwọn náà. Àwọn náà sọ mi pé nàìtí gan rẹ ni kó wọ o. Kò mọ́ sí wọ nǹkan kan sí mo fẹ́ máa wo àwòrán ara rẹ. Kàrà mi kó lè gbé kankan. Yẹn nígbà tí ọkọ mi wà láyé tí ìfẹ́ sí wà. Gbogbo ìgbà tó bá ti fẹ́ ló á sọ fún mi gbogbo ìgbà tèmi náà bá dẹ̀.

0: pé tó bá ti rí nídìí inú ìṣe ìṣirò rẹ yọkọ rẹ náà ti mọ pò fẹ ìyẹn ò ní kó yá kọkọ wá rò pé bóyá alágbèrè àbí bóyá bákan ọjọ́ tó kọ bá dẹ̀ ti sọrú ẹ̀ kó mọ̀ wò ó ọjọ́ tó bá náwọ́ sí kó náà sọ fún pé ẹ mọ̀ pé ìfẹ́ ìṣàgbèrè ilé ìtẹ́yìn ṣe nǹkan ṣé kí ìṣàgbèrè kó mèsì tí ó fún ilé rí ìlú ìbẹ̀rẹ̀ náà ò ní dàrú o ìgbógun ọmọ wa ò ní dàrú o.
1: ẹ kú ètò mr detula orúkọ mi ni samson láti basin nìlọrin kwara state nbí ó dájú ti arábìnrin tó sọ láti lórí pé ọkọ rẹ ṣáà máa ń fẹ̀tọ́ ẹ̀dùn ṣáà ń ṣọt ìbánigbé bá pé kó pe jókòó gbà kí ló ṣẹlẹ̀ kan báyìí tẹ́ bá tiẹ̀ gbọ́hùn gẹ̀ yìí ń sìn máa ti mọ̀ ẹ́ pé ó nífẹ̀ẹ́ kò dẹ̀ fẹ́ ṣèranù ni ló fi sọ síta kò fẹ́ ṣèranù ni náà so èmi bá dá lábà wípé bóyá kó pe ọkọ ẹ̀ jókòó bàbá ṣíjọ bẹ̀rẹ̀ ìfẹ́ yìí kọ́ yìí náà kí wá lóde tó fi rí báyìí kí lóde tó fi di báyìí tó fi di pé anytime tí wọ́n ti bèrè lọ́wọ́ ẹ̀ báyìí wàá máa ní kò sáyé wàá máa ní kò ṣígbà wàá máa ní kò sáwò ni so kọ́lọ́run bá kó ṣàánú wọn tó bá yá di pé kò change ní ìbánigbé bá gbé pé kó wá ọ̀rẹ́ ẹ̀ kan àbí kó sọ fún bí ẹ̀gbọ́n ẹ̀ kan tó tẹ̀ mọ̀ pé máa ń gbọ́rọ̀ sí lẹ́nu ìgbà bóyá kó tún fọ̀rọ̀ yẹn lọ bí ó lè bá a sọ̀rọ̀ torí bí ilé arábìnrin bó ṣe ń sọ̀rọ̀ yìí kò fẹ́ ṣèranù rárá àtọ̀ ni that's the reason why kálóbìnrin mí ni kò ní kò síkan tó kan ní ẹ̀hẹ́n so kò sí problem náà ni òun náà dẹ̀ wọ ẹniwẹ́ nìkan ládùúgbò jẹ́ pé a máa bá a ṣe ẹnibọ̀dẹ̀ dẹ̀ máa wọlé lálẹ́ ẹnibọ̀dẹ̀ a lọ máa sùn bí àwọn ohun túkalọ̀ díẹ̀díẹ̀ nìyẹn kọ́lọ́mọba kó mọ́ tún àmì èjìká so kárábìnrin kó ní sùúrù dẹ̀ kó pe jókòó kó explain fún un tí bá ti wá gbà kó wẹ́ nìkan ní tó jọ́ rẹ̀ tó súnmọ́ dáadáa kó explain kó jẹ́ kó mọ̀ àbí kó sọ fún fámílì ẹ̀ kan tó bá súnmọ́ torí kíní yẹn máa ń tú ìgbéyàwó ni ọ gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi sá ẹ máa gbé tó bọ̀.
2: ẹ ká alẹ́ lẹ́ẹ̀kanṣe ọ̀gbọ́ni adétúlọ ọmọ tó sọ tán síta nísìn pé ọkọ tó ń bá bèrè ìbálòpọ̀ ó máa ń pẹ́ sí òun ọmọ jìyàn lọ tàbí kóun kára sọ òun kóun ṣe gbogbo kan àwọn kankan wà ń bẹ ó ṣeé ṣe kí nǹkan kan wà láàrin àwọn àtọkọ yẹn tó jẹ pé ó wá sù ìyẹn àkọ́kọ́ èkejì ohun tí mo fẹ́ kó ṣe ń bẹ̀ nínú èrò tèmi ni pé kó ti kó wá àmọ́ tó máa ń dùnú gbà mí bẹ́ẹ̀ oúnjẹ ni bẹ́ẹ̀ kí nìkan kó wà fún un kó wá pè jókòó tó bá mọ̀ pé ó ń rẹ́rìn tàbí inú ẹ̀dùn ó pè jókòó kó wá kó béèrè tó ṣẹlẹ̀ gan tọ̀rọ̀ fi rí bí ìyẹn pé at least tọkọtaya ni wọn kò rẹ sí kò rí ṣe ìgbà tí òyìnbá ẹsẹ wọn fẹ jọsùn gbá sọrọ ẹjọ ṣàwò lórí ọrọ tí ò yẹ kí ọkọ máa gbọ nígboro tó bá bá sọrọ ó ṣeé ṣe kó nínú ọkọ yọmọ yẹn kó ṣe àlàyé fún un tó bá dẹ̀ wá ṣe àlàyé fún un kó bẹ́ẹ̀ tàbí kó wò pé kí lòun fi ṣe gan tó bá ti lè bẹ́ kó bẹ́ dáadáa kó dàbẹ̀ dáadáa kó má sọ fẹ́lòmíì débi pé wọn ò tún máa sọ̀rọ̀ míì kó bẹ́ẹ̀ tó bá bẹ́ẹ̀ ohun tó bá wù kó tó bá ó lè kúnlẹ̀ fún ó lè ṣe gbogbo rẹ̀ fún ó gbó ilé ẹ̀kọ́ ṣe kíní kó ní kó dájú ohun tó ń bá ti ẹ̀ṣẹ́ ìyẹn lè mérò pé ó lè ṣe ná torí pé nǹkan kan mìíràn tó wà ń bẹ ó ṣeé ṣe tá bá wà yìí dáadáa o bóyá ó ṣeé ṣe bóyá ọkọ yẹn bóyá ó taṣe àgèrè níta tóyẹ́ lómìn tó bá ti taṣe àgèrè níta tó bá ti rí báwọn ọmọ ìsìn ṣe máa ká bí wọ́n ṣe máa ṣe gbogbo ẹ̀ ilé lè máa sù ṣùgbọ́n nínú ìró nínú ìbéèrè tó ń bẹ ó ṣeé ṣe kó rí ìdàtúnṣe pé bóyá ọkọ yẹn fẹ́ yàn níta tí yóò fi tí lè fi sù nínú bẹ̀rẹ̀ tó bá wù bẹ tó bá ti wá mọ ohun tí ó ń ṣe tẹ́lẹ̀ tó bá tó ń bi nínú tàbí tí ò yẹ kọ́kọ́ ẹ máa gbogbo ara súnmọ́ kò náà yìí kó gbogbo ẹ̀ kó dẹ̀ dá sí gbó kó mọ̀ ṣerú ẹ̀ mọ́ tẹ́mi rò pé ó lè ṣe ni ẹ jẹ́ ká máa bá ètò bọ̀ orin burúkú níkùn wá.
3: ẹ kú ètò látàánú agbára lọ́yìn lò ní gbàṣẹ mọ́ ẹ kú ètò ẹ máa kí rẹ́ ń tọ̀ iṣẹ́ rí ọmọbìnrin tó sọ síta kò ní kóòdù ó yẹ tọ́pọ̀ ẹ̀ ti lè mọ̀ tó ti jẹ́ pọ̀pọ̀ ẹ̀ mú kóòdù ẹ̀ sọ ti mọ̀ pé tó bá ti jù fọ́pọ̀ ẹ̀ ọ̀pọ̀ ẹ̀ ti mọ̀ nǹkan tó mì so kó máa tra ọ̀pọ̀ ẹ̀ orí mi báyìí ọjọ́ tíyàwó mi bá bẹ́ẹ̀ ga ṣe eré o onje to wu best food mi ati ba wa sile to ati bi si dining lati ma so fun mi pe je on dada o to ba tin so pe je on dada yen emi ti mo kan to mi ati lo duro si yaade mi ati wa ni iru temi gan ba ti wole bayi ko si mundu tin ba wa pelu onje to wa yen ati bi se lo ti ma so pe dira o to ba tin so pe dira lori fun mo ti mo nkan to mi pe ale ojo yen o ma dun so oro obirin to soro yi o ye kan ti ni na satun an to pejo ma ju sira pe wa ti le so foko ba oko ti mo nkan to mi so e bo ni security code so ye yin bayin le yin ni true en ati le yin ni wa rin ni lagba ona so to ta ri so si niyan to pe to
4: e seun popo ẹ̀sẹ̀n púpọ̀ mo lérò pé ẹ̀rí ọgbọ́n kan tàbí méjì kọ́ lórí àwọn ọ̀rọ̀ táwọn èèyàn ń dá sí yìí ọ̀dà ẹja tẹ̀wájú báyìí oyọlọ ọ̀rọ̀ nípa lọ́kọ̀láyà oyọlọ bẹ́ẹ̀ gbọ́miyé mo ló yọlọ mi ìdísẹ́ pọ́ yé mi ìwọ̀nba díẹ̀ ló yá wa yìí But I just should you pull it. 0916-159-1011. Ellen Fanny Lati Pawali Lati Dasiro. Hello, Eshio.
5: Eka
4: Leo.
5: I
4: do well over long, sir.
5: I'm
4: a sir, Sean.
5: You know, the devil
4: will go to me, Sean, sir. Eshio, sir, it is a wedding.
5: Nípa tí ìbálòpọ̀ tí wọ́n sọ. Number one, kìí ṣe gbogbo obìnrin ló lè pe ọkọ ẹ̀ wípé òun ní ìbálòpọ̀. Ó máa dàbí ìgbàtẹ́ni àbí àṣẹwó lòun. So obìnrin máa fẹ́ kí iṣẹ́ ọkùnrin yóò náwó sí òun. Òun ni ó kíra pé ó ṣe ti àwọn yẹn. Tí obìnrin bá ti wá ń bèrè ìbálòpọ̀ ojú ọ̀nà lọ́dọ̀ ọkùnrin ó bá ti ṣe lé aléra kì í búyàn mọ́.
4: Ṣẹ́sà.
5: Ẹ̀lẹ́ sà.
4: Mo ń gbọ́ yín sà.
5: Tó bá ti di léraléra ìwù ni mọ́ gbogbo kan níwọ̀n tó wọ̀n sí.
4: Ìyẹn
5: gbúdọ̀ ní ìkóra ẹni ní ìjánu ìyẹn gbúdọ̀ lè kọ̀tú ara. Tẹ́ẹ̀mù tí ẹni ẹ̀ bá tíráàfù nǹkan tó lè máa dúró tẹ́ẹ̀mù tó bá rẹ̀ ènìyàn kan tó lè máa dúró tẹ́ẹ̀mù tẹ́ bá jà nǹkan tó lè máa dúró kìí ṣe ìbálòpọ̀ ní ìfẹ́ o ìbálòpọ̀ kan ní ìfẹ́ ìfẹ́ ti wà kí ìbálòpọ̀ tó dá yẹn pọ̀ ìbálòpọ̀ ìṣe ìfẹ́ kí a máa mú ìbálòpọ̀ mú ìfẹ́ ó yàtọ̀ síra wọn. So èyàn gbúdọ̀ jọ èyàn kí àfẹ́ bọ́ọ̀lì mo lè lọ sí oko nítorí kí n dé ìfàlọ́sí sẹ́kù tirẹ̀ mi kó bèrè ká sọ pé dandan kí n wá bá láti pọ̀ èyí mo mọ ẹ̀tì mi o.
4: Ìmọ̀ capacity.
5: Báyọ̀ ìṣẹ̀ kan tó bá jẹ́jẹ́ tó dá ní 21 days tó fi tóbi kọ́fà ẹgbẹ́ wàjẹ́ kàlọ́ sí nínú ìwé sùn. Ọkùnrin mélòó gan náà jẹjẹ gidi mọ́ nìsín ló jẹ́ pé olómi kò rí léwọ̀. Léjì wá bí ìwálòpọ̀ ló ti ṣe wá ṣẹ́ ẹ̀lú méjèèjì ẹ̀jẹ̀ mẹ́fà jẹjẹrẹ ìjọ lójúmọ́. A ní lálọ́ọ̀dù òsì mọ́ pé lálọ́ọ̀dù ilé àlejò ló wà. Ṣẹ́ẹ̀sì ta ṣe fún àwọn obìnrin gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ àjọjọ́ wa kú ni. O gbúdọ̀ wà ní wọ̀n tó ń wọ̀n sí ta bá fẹ́ jèrè ayé wa.
4: All right, sir.
5: Àlàáfíà.
4: Ẹ ṣeun mo dúpẹ́ o. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ̀lú ẹ̀ ti wọlé ẹ̀kalẹ̀ o.
6: Ẹ̀lú ẹ̀kalẹ̀.
4: Ẹ̀ka àbọ̀ sórí ètò láwọlé sùn sá. Ẹ̀ṣẹ̀
6: o. Ṣé nípa obìnrin tó sọ pé ọkọ̀ òun kò rò pé òun nípa ìbálòpọ̀. Irú ẹ̀ gẹ́gẹ́ ti ṣẹlẹ̀ sí mi gangan tí mo bá yẹn sọ̀rọ̀.
4: All right.
6: Mo bá travel pé mo lọ bí iṣẹ́ ìyàwó mi gangan ni mo pè mí pípé àwọn ṣe bákan bákan mi ti understand nǹkan tó sọ yẹn. Ojú ẹsẹ̀ nígbà tí wàá bẹ̀ nígbà tí tọrọ ààyè lọ́dọ̀ ọ̀gá mi mò ń bọ̀ wálé
4: nìyẹn.
6: Ẹgbà nígbà tí kò wá di pé mi gan ìwà ní fọkànbalẹ̀ ìgbà tó wá tó stage gan mo tún wá track padà ó pè mí mo ní tó bá jọ pé láì sọ pé olóṣó ni mo fẹ́ sílé dèmi nǹkan tí mo sọ bẹ́ẹ̀ fún èmi mo sọ bẹ́ẹ̀ fún mo ní láì ṣe olóṣó ni mo fẹ́ sílé ó sì pè mí ó sì ní kí jọ tó rọ pé kí wá pé tí ìbá ti lè wá òun jọ mí lójú nkan to so fun mi ni ata gba e mo ijo gba ni mo ti wa gbo nkan to so yen mo wa le tori e mo so wa le mo wa ni kilo sele o wa kun le o fun mi o wa nbe mi pe ki ijo to yo lo pe ki so pe boya o n se ra mi pe ara won ni mo ni mo ni de be emi wa so fun mo ni mi o ne agbara ru kan ba e tori iwo na mo ru se ti mo se se wa la ni mo se isile tori ti je pe kini ko wa ni oda won ni ko si wa la o mo kan ti o ba se laarin ye then gba e pon wa travel right mo kan de lojo e mo ba ri ti awo mi ti se to ti se family plan si apa emi si so fun mo ni awo de tin o tin rin ranu ati gba e na o nu wa so kankan to jo mo ibalopo fun mi mo mi na sa mi no so anything pelu e mo ta gboju pelu e ara o tori e o pada koko nu le o pada koko nu le after gba to wa di koko nu le to di pe mo pada fa ya o mi after gba yen se ran ti pe ohun pada bo wa emi si so pe mi o ni di e mo ako sele ni ko ni mi ni pe ko tobirin ba ti wa din poju ko birin na no okunrin go ni rai pelu e mo tori okun yo ti mo poju wo pe iyawo mo se ranu
7: ni all right sir
6: olohun ko won mo se
7: ami ami esion esion adupa o elo e ka le o
8: e ka le
7: esion adupa sa
8: e ka lo mo ni ati
7: eni tolo mo
8: that
7: oh dawo e ti tolo mo e ti awaju o ah gbo yin o e gbohun soke mi o so ke mi o awon eyan gbo yin le
8: Okay.
9: Ekweto e ma de ni baje e pa titi obirin to ni pe oko ton ba ti na wo ge sisa ni mo fe da si loko temi o oko mi baby mi to ba ti fe se ki to epon lo fe se re ma jo pe lele lo wa awa bamlu ibedi a ma fese lo mi a ma fo pa mi lara o ti ma ri pe o ti ya na pada jo pe mi na mo ni die ma ka se le gba mi o le sun le lori to ba sun gan to ba ti yaju a ma ri pe mo ti ni die ni so fun ma ta ni ka gba se o wa ni bi aso wiwo to bi gun ba ti lo to stress kan lataro o godo we lale ko san bo se ko sanra a wa wa so ni bi ko je bomb sort o le je paint lasan so aso to sa ma wa naked to ma wa ni hoho lo godo wo so that ko so kun to le ri gan to ye ni spark ah
7: e ṣeun adupẹ lọwọ yin ẹlọ ẹ ka alẹ o kódà ẹ já fẹlòmíì láǹfààní láti sọ síta adupẹ lọwọ yin fún àwọn ìmọràn tẹ ẹ fún wa arábìnrin tí wọn sọrọ síta kẹyìn o wọn ní tó bá ti ń pọ jù ó máa ń fa kí ọkùnrin máa sá ṣó pọ jù lọdọ yín náà ni ọkọ yín fi sọrú ọrọ tí wọn sọ sí yín àbí bóò lọrọ náà ṣe jẹ Beba Feso Seta Ayesiwa 0916 159 1011.
10: Ikwetaro, obi to so pe tó ma so fun okan pe o ya pe oko ma sa fun ni mo fe tu da si oko yen o gboro mo bo si mo ma mu oko e o gboro mo ko duti o ma fi mo oko e boya nkan kan wa laarin ati oko e te pe obirin o fe so e ba bi ro e pe se o ni kokan ti ọkùnrin mi wà tẹ pé tí ọkọ ìyàwó ẹ bá wà létúbà ní tàbí ìyàwó ẹ jẹ kọkọ tẹ pé tẹpọ máa ń rin ọkọ lára ọkùnrin wà bẹẹ tẹ pé máa gbà ṣe nǹkan báyìí tó bá ṣe tẹpọ ọkọ wà tẹpọ máa fẹ fi ìyàwó jẹ ṣe orú ọkùnrin wà bọ tẹpọ kò ṣe nǹkan báyìí obìnrin ẹ gbọdọ jẹ ẹni tẹpọ máa ní skul irú tèmi báyìí ó máa ṣe sọdọ mi tẹ pé ọjọ tèmi àti àwọn bá fẹ níbi àwọn bá ní kájọ níkan papọ ọjọ yẹn mo kí n máa pé mi ìlú lọwọ gan ìyàwó mi rẹ dà ti fowó ẹ kó fi bọ mi tó kó máa fowó ẹ máa fi bọ mi lẹpọ ọjọ yẹn máa jẹun yóò lọjọ á tún bèèrè lọsí mo jẹ ṣé mo ji wa òkè má ní mo wá kàtún lọ ẹ gbogbo nǹkan tí bá fẹ lọjọ yẹn ló máa ṣe fún mi tó obìnrin yẹn gbọdọ jẹ ní nǹkan tó gbọ tó pé òun ní ìpín kọọkan lẹpọ ti ń ṣe nǹkan kan fọpọ kó tún wà rẹ ṣe ẹ ṣe ọ
7: ẹ ṣeun adúpẹ o ẹ já fẹlòmíì láǹfààní láti sọ síta ẹlò ẹ kálẹ o.
11: ẹlò.
7: ẹ ṣeun 0916159101 ẹ kálẹ o. ẹ ṣeun ma.
12: ẹ kú ètò.
7: adúpẹ lọwọ yín.
12: ẹ kú ètò.
7: ẹ kálẹ ma.
12: ẹ kú alẹ.
7: yes ma.
12: ìyẹn ṣe mo wọlé lálẹ. Tẹ́rí gbogbo eléetan ní tó bá pọ̀ jù kinní kan. Ọkùnrin ò ní ráìtì láti kọ̀mpléìn fúnyàwó ẹ̀ tó pọ̀ jù. Because obìnrin míì fúyàrá rẹ̀ sílẹ̀ débi pé kí ó tẹ ọkọ ẹ̀ ó yà láàbù pé kó lọ síta lọ. Tó ti yé. So níwọ̀n bàgbà tí ọkùnrin bá ti lè gbé ìyàwó sínú ilé tó ti di pé ìyàwó mi lélẹ̀ sábà bímọ. Gbogbo ìgbà tí ìyàwó bá ti fẹ náà ló máa fẹ inú ìfẹ náà ni ọlọrun kà fún o tó ti yẹ yí tà tó bá pọ jù ọ kinní kan tó bèrè bá ti tún gbé lọ síta wàhálà tó ni tó bá ló pọ jù tó bá mọ pé ó rí ọmọ ìjà ìfọlọmọ ọ mo rò pé àánú sùúrù fúnra wa fún ijọ mélòó kan tó mọ pé tẹ́tí mò ń ṣe ìtẹ wàhálà ni jẹ kí n rest tó bá dẹ̀ di ọ̀la. No matter bo ti wa wu ko wu ko jo na bi bo di daji a kilo buru nu e onu to ko e ba ti so lata le to ba di daji o ti le go on dara ya gu e ala ife mi o ki gbogbo okunrin ya gbe to wo ba nkan gbo so iti kan ti gbo o po ju kini kini npo e to ba mo ti pa ya iti ta ba ni kan ma se lo le me we me dogun o ma npe so ka je ki ife ye ko wa nibe.
7: Good day, sir. I'm not sure. Bẹ́ẹ̀ bá fẹ́ sọ síta ayé wà fún yín bí mo ṣe sọ 0916159101. Kó má dìgbà kó jẹ́ pé ìṣẹ́jú márùn ló máa kù tá a fi káàdì ètò lẹ́wà pè wọlé wípé fẹ́ sọ síta kò ní sáàyè báwọn mọ́ o bá a ṣe ń ṣe ẹgbìyànjú láti pè tàbí kẹ́ fi voice note ránṣẹ́ látòdì whatsapp 0916159101. Hello, Eka Leo.
11: Hello, Eka Leo.
7: Eshom. Eshom.
11: Masuru lato sure to organa oraku.
7: All right, sir.
11: Hello, the better day.
7: Eshom.
11: Ati uba muto sade to lato oraku ni asuku ra so muti go lo ni ati go. Ola lato kena ti koko lato ara ti leza.
7: Eshom.
11: Tari ovento sade tari ku ati le sumo kongu ti ati go lato yoko. Tẹ̀rí ọkùnrin mẹ́ráàtì láti lè fi fún obìnrin náà ṣe mẹ́ráàtì àmọ́ tẹ̀rí ẹ̀rìkọ́ àwọn ìyanṣọ́ látọ̀ ìyanṣọ́ ìyanṣọ́ oríṣi ọgbọ́n ni obìnrin máa ń lò ṣọ́kọ́ra pé ọba wọ ọkọ oṣù gan-an gómìnà ìdílé fún obìnrin bá ṣe rí ẹ̀yìn olè yóò dé wá ẹ̀mí ìlàlẹ̀ yóò dé ṣọ́kọ́ra ìgbà mẹ́wàá olè balẹ mi ẹ dàkun dábà wọ yìí ni dábà wọ yìí mi ló ìjókòó àti bẹ àárín yẹn yóò múra wọn tó ká má jọ kọ wọn lọ ta ọ ilé bí wọn ṣe sọ látàrọ òjò bá ń lọ wọn tó tó wọ.
7: ẹ ṣeun ẹlẹ ẹ kalẹ o.
13: àlàáfíà wà nítorí.
7: ẹ kalẹ sà ṣeun.
13: ẹ kalẹ o.
7: ẹ sà.
13: ẹ ní dààmú àbúrò ní sí i.
7: àmì ẹṣeun sà.
13: ọdún síjọ àníwọ̀ ẹ̀ nínú ẹ̀wọ̀ o.
7: àmì ẹṣeun.
13: ilé tí dá mọ́dì ọlọ́ọ̀dì sílẹ̀ sí o.
7: àmì ẹṣeun.
13: àtọ́bàdì ló ṣe rẹ́ ẹ̀ ní dààmú mọ́mú sùkúrẹ́ àti gbòòrò o. ọdún síjọ àníwọ̀ ẹ̀ ní ọdún sí i. o ṣe rí eléyìí tí mo ti wọ́n kẹrí bóyá kí wọ́n kí ìsọkùnrin o. ẹ̀rọ
7: mo ń bá yín sà.
13: bóyá nǹkan kan wà lọ́rùn kọrin jàre ìdáhùn yẹn tó gbé ó pọ̀ jù ìyẹn tó kéde kan kò tètè pọ̀ jù lọ́dún lóbi fẹ́yìn ẹ̀ ẹ̀ bá ti para àtàlẹ́ ìbí yàtọ̀ onílé èèyàn ni ẹ̀yìn ìgbà tó bá ti fẹ́ kéèyàn máa fún un tó bá ti jẹ́ pé ìgbà tó bá ti jẹ́ pé kí ayé má sí pékeré kí wọ́n ti dọ̀gbọ̀ fún àwọn tó ìdápẹ́ yìí fún mi àmọ́ ilé ìsinmi àwọn oníyàwó síta ni kí a máa ti lè síta ó parí so ẹni ẹlẹ́ni yóò bá wọn lò ìdáhùn kò lè lò tí wọ́n lè lò ká ní pọ̀ ju pé ibiṣẹ́ àwọn kékeré kékeré kan wọ́n ti fẹ́ sọ ìfẹ́ nù o ká sì máa sọ ìfẹ́ nù o níta ọdún ó ti jọ àdúrà.
7: Ẹ ṣeun sà. Ẹlọ ẹ kalẹ o. Ẹ kalẹ ṣeun tẹ pé wọlé o. Yẹ sà ṣeun.
14: Ṣé kí sábà ní yóò jáde ẹni ẹlẹ́ni ní màbá wọn lóhùn bá sì lò láti wá sí ìgbà ẹ̀ bẹ̀. Ṣé mo sọ pé ẹni ẹlẹ́ni màbá wọn lò má? Ṣé bá ní ṣàgbèrè níta tó bá sì tẹ̀ ẹ̀yìn ìjọ sí ìbàjẹ́? Ṣé rí Yémi kan fẹ́ rí bí ọ̀rọ̀ ni pé obìnrin ò ní ẹdọgbọn kó lè yìn sọkùnrin olùyá gẹgẹ bí ọmọ àkàtúntò kan pé ìyàwó tó máa ń tò ní tíráàbù oyún ṣẹlẹ nìkan bá wọn náà sí ní ọmọ ẹbẹ náà tó bá ti dé ní wọn náà lè kọ ìkó mọjú ọlọpọlọ ń tiẹ tí wọn ti kúrò ọkọ mọjú jọ lọ ìlú báwọn ẹ wá rí sísítẹ́ẹ̀mù ní ìgbèrí gbogbo ọmọ ìtọ́kọ sísítẹ́ẹ̀mù sẹ́yìn pé gbogbo èèyàn ni wá tí ọkọ̀ bá ń sọ fúnbi àwọn pé ó yá obìnrin náà wọ pé àti kí wọn ìwà jàwárí bí ọkàn ayépo ló máa lọ sí ìlànà ta nìyẹn o bẹẹ lọkùnrin ní oṣù máa wọ wọn tún wọn sì jẹ ọgàgà obìnrin kí ló ṣe fẹ láìṣẹ tó bá di pé bá tún sọrọ pé ó yá sí ìjọba tó ti láìpọ gbà nípa ọdún àti ìjọba ọkọ padà mọ ogun àti fótó ìbàdí sílẹ gan ilé ìgbẹni máa ṣe àánú dá díẹ díẹ ẹkọ láti mọ wà láàrin rẹ ni kóòpù ní obìnrin
7: ó dá ẹjá wá fẹ́ lómi láǹfààní láti sọ síta báyìí adúpẹ́ lọ́gbogbo ẹ̀yìn tí ẹ fún wa mọ̀ràn lọ́lọ́kọ̀ òjọ̀ kan lórí ọ̀rọ̀ yìí wọ́n mọ̀ pé ó lágbára ó kan àwọn èèyàn gbọ̀ngbọ̀n àwọn kan wà kó kan wọ́n torí nǹkan tí wọ́n lé yàtọ̀ sí nǹkan tẹ́ ń sọ ẹjá fáwọn yòó láǹfààní láti sọ̀rọ̀ tó kàn wọ́n láyà gbọ̀ngbọ̀n síta nọ́mbà tẹ́ ẹ pèsè náà ni 0916 159 1011 ẹ̀lọ́ ẹ kalẹ̀ ṣeun o. ẹ kalẹ̀ o. ẹ̀lọ́ ẹ kalẹ̀ o.
15: ẹ̀lọ́ ẹ kalẹ̀ kúùtù.
7: ẹ ṣeun.
15: ọlọ́run ló bẹ́ẹ̀ tó jẹ́ ọlọ́run wá pẹ̀lú ẹ̀yin náà o.
7: àmì ìṣeun.
15: ilé ìgbẹ́ náà ní dáàbò wò láàrin ọdún ọdún ọlọ́run.
7: àmì. ẹ ṣeun. Ẹ̀lọ́ ẹ kalẹ̀ o.
16: Ẹ kalẹ̀.
7: Ẹ kalẹ̀ sá ṣeun.
16: Ṣé Adétúlá ni wa?
7: Bẹ́ẹ̀ni sá.
16: Wọ́n ti mọ fẹ́ sọ nípa ọmọbìnrin tó sọ pé ọkọ òun mọ sọ pé òun yọ òun lẹ́nu. Ẹ̀lọ́.
7: Mò ń gbá yín.
16: Ẹ̀lọ́.
7: Mò ń gbá yín sá.
16: Ẹ̀lọ́.
7: Mò ń gbá yín sá.
16: Kò tíráì. O find out kí ló ń ṣe rẹ̀ o mind your ọkùnrin mi bóyá bí iṣẹ́ tó wà bóyá kíní ò lọ sí ibi bó ti fẹ́ àbí owó da aláàmú o dà kó find out gbogbo dáìyàn wípé bóyá àwọn tó ń sọ pé àwọn ọ̀rọ̀ sísọ ẹlòmíì ò láìpẹ́ on ti so fun pa to nru on time ko try ko bi ko try ko wa fine we be se ma calm it down
7: kato te waju oni awon oro kan ti a ti gbo seyin ti a menuba arabirin kan o soro nipa awon kan to ma nje ki arabale ile won gbe pelisin ti won awon baba wa laye jon ti won fi ma gbadun yawo won ta won yawo won ma fi ma gbadun won won da roko ewe kan ni da ko ewe na sugbon ewe o je ewe kan to da ti won yo fi romi amala wa jawe won ko sinu portu won fi a fi ru amala foko won ewe na yo toro se ara omi nitori ewe na bi ewe awon ewe tin tun gbogbo agu ara si omi ewe na ni won yo fi se amala foko won to je pe gbogbo awon gedegede awon idoti ara awon kankan ti o kin je ki agu ara omokunrin ko gbe pele gbogbo e na ni balele yo fi se gbon sedan to je pe kini ta we yo run fun balele lati se idi ti mo fi soro ni pe opolopo awon obirin ni won we pe ka ti jeresi ka ti jele ka ti jele o manda keyan ko eko lara awon kankan teyan le lo fun balele re lati gbadun balele re nitori gbogbo eko ni awon nje tori gba mi onje ma nfa ai le se dede balele mi to fi man sa fun ibalopo lode yawo nitori yo rira re gege bi eni to nja kule lore kore nitori na ko ma ba fa ijakule fun ohun ati yawo re yo wa so di won to mo awon mejeje lo mo la won lowo ti o wa di we pe eni kan sa fun ni keji mo mo soro yi lati ri pe ki a fi ara gba oro isapa kan ka fe lomi lanfani oni we pe ki yawo ko gbianju lati toju oko re dada ko ra igbadun dada lojo to ba won lati sumo tabi lore kore nitori be ba se toju oko yin si be na ni o si sise fun yin si tori ko se bo se ma je awon kanrin na ni won la nkan to poju nbe ju wa lo e ja fe lomi lanfani lati so oro to kan gbogbo sita 0916 159 1011 e ka le o
17: yo mo da fun de de college
7: e ka le sa
17: e ni se adimola o pade lati ga o to ta
7: e seun
17: seri o be to ni ta won ba ti opo awon mo be ti le ti opo won ona wa bi en ti mo so ku yin ki si enu lasan le ka ti soro lata aro le ni ti mo pe ti o je ti o ba je lale boya ko fe jade lo bi se my dear, that one keeps me go too long. Okay. In any way, my disadju. So if any of you want to work, you see someone come on soccer. Anytime, to buy the lale, someone wait, someone see bubu catch your attention. Someone see better live or not, someone talker. Kiss the bubu, only you live for you. See, you be hoping to open what's about to be open. You lose it. Imagine a lawyer could carry. In case he has no asking, you can pay. Ora pata. Owo a fe lo si church fania ori pa ti mo jera ah o mo wa pa kini kan kan ko si iniya

0: ẹjọ́ dákun lọ. Mo ní di nọ́mbà àwọn tó máa ṣe púrógírámù, àwọn tó máa ń wá ọkọ wá ìyàwó ẹ̀. Ní tó ṣẹlẹ̀ ni pé mo ti pé 30 years, ọkùnrin sì ni mí. So àmọ́ mi ti ní ìyàwó. So mo wá fẹ́ gba nọ́mbà àwọn tó máa ń wá ọkọ tó máa ń wá ìyàwó ẹ̀. Mo kàwé o, graduate ni mí.
1: O ṣeni láàánú pé àwa ò kí ń fúnyàn ní nọ́mbà débi pé
2: àwọn. Nǹkan ní orúkọ mi ni ẹni tí wọ́n mọ̀ láti ìlú tó lọ mọ̀. Ẹ dákun, mo fẹ́ sọ síta ni, nǹkan kan ló ń ṣẹlẹ̀ sí mi. Ó sì ń kó pòrúru ọkàn bá mi débi pé ní ayé ti fẹ́ sún mi.
1: Ẹ má jẹ́ káyé sun yẹn dákun.
2: So mo ní ìyàwó, ṣùgbọ́n ìyàwó mi ó ti ṣaláìsí, ó tó ọdún mẹ́rin sísìn. Mo sì bí ọmọ ẹyọ kan. Ṣùgbọ́n láti gbà yẹn, àmúbọ̀ mo gbà wẹ̀, mo ṣàdúrà, mo tún lu nǹkan míì. Ìfúnjọ àwọn kan wọn ni kí n bá tí n bá darapọ̀ mọ́ ẹ̀sìn àwọn ò lè ṣe ìrànlọ́wọ́ kankan fún mi. Mùsùlùmí ni mí, ṣùgbọ́n àwọn míì ni bí n bá darapọ̀ mọ́ ẹ̀sìn àwọn ò lè ṣe ìrànlọ́wọ́ kankan fún mi. So ọ̀rọ̀ yìí ó tún wá jẹ́ kí ayé sún mi, àdágbé àdásọ̀, gbogbo nǹkan. Mo sì níṣẹ́ lọ́wọ́, mo tún ń dá ọkọ, mo ń gbìyànjú. Ṣùgbọ́n ogun àwọn ò sún mi dákun. Mo sì jẹ́ ọmọ kékeré, mo sì pé ọmọ 36 years, ọmọ ọdún àti mẹ́fà. Ìdákun ọ̀rọ̀ yìí ti wá sún mi pé mo fẹ́ lè gbé nǹkan jẹ pé sórí ìgbà tí n bá tó wá lọ jọyìn ẹ̀sìn míì kọ́ lọ́wọ́ tó ṣàánú mi ni. Mo sì ń gbìyànjú. So ṣùgbọ́n kò jẹ́ kí ó ń jẹ́ kí kò lọ mi kó máa rọrí kọjá gbogbo iṣẹ́ tí mo sì ń yí dànù mọ́ mi lọ́wọ́. Owó tí mo náà ná dànù ni. Ìdákun gbogbo ohun tí mo bá lè ṣe sí kí ọmọ aráyé kí adákun kí á gbà mí ní ìmọ̀ràn náà ò ká ṣàánú fún mi. Ìdákun èmi ni ẹni tí ọlọ́mọ tí mo sọ síta, ìdákun ṣàánú fún mi.
1: Ọ̀dà ẹja gba arákùnrin nímọ̀ràn nítorí lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà a máa ń sọ pé ká èèyàn súnmọ́ lọ́hùn. Bó o lárákùnrin ṣe lè ṣe tí ọ̀rọ̀ rẹ̀ yóò fi níyanjú tí ojú ò ní fi tì í láwùjọ? Ẹ̀dákun ẹja gba mọ̀ràn. Ẹ káalẹ́ o, ẹ ṣeun, adúpẹ́ o.
3: Àwọn ẹni lẹ́yìn ìjọ
1: tó yẹ. Àmì ẹ̀ṣẹ̀.
3: Dáná ń gbìyànjú báyìí.
1: Àmì.
3: Ọkùnrin tó sọ síta ní òkú gbàdúrà dáadáa. Kì í ṣe dandan bí pé ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ yẹn kì í ṣe dandan kí èèyàn darapọ̀ lẹ́sẹ̀ rẹ̀. Àdúrà rẹ̀ sì sùn ni. Ọmọ tó bá jẹ́ mọ́ ìjìnlẹ̀ kọ́ máa yan násìlà lórí. Kọ́ máa bá Ọlọ́run rẹ̀ sọ̀rọ̀ lórí àwọ̀. Ọlọ́run pèsè ìyàwó rere tiẹ̀. Tó bá dẹ̀ jù ìfẹ́ nìyẹn, kó máa ṣe ìṣòro. Torí ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé nígbà tí ènìyàn sùn, ọ̀tá rẹ̀ wá, ó fọ́n ìpò fúnú àlìkámọ́ kó bá tiẹ̀ lọ. Irú àwọn tó mú ọ, tó mú ọ, tó jẹ́ kó máa mú àmọ̀ bọ́ lórí ìyàwó rẹ̀, kọ́ lọ́run wọ́n bá ṣẹ́ ogun yẹn. Ó ń ṣẹ́ ọwọ́ rẹ̀ ó lè bá a pè é ṣẹ́ ọwọ́ gbogbo ìwà àdúrà wọn bá.
1: Ẹ ṣeun, adúpẹ́ o. Ẹ ṣeun, àmọ́ lórí o. Ẹ̀lọ́ ẹ̀ káalẹ́ o.
4: Ẹ káalẹ́ o.
1: Ẹ ṣeun sà.
4: Ẹ kú òwe tó.
1: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sà.
4: Ẹ kú prógámù o.
1: Ẹ ṣeun, adúpẹ́ o.
4: Ọlọ́run ti sọ láti yọrí lágbára Ọlọ́run.
1: Àmì sá, ẹ ṣeun.
4: Dáyámọ̀dù ni nígbàjẹ́ lágbára Ọlọ́run.
1: Àmì ẹ ṣeun sà.
4: One Love ló kọ́ tèmi láti ìsàlẹ̀ Alápọ̀tá ńìlọrin.
1: Ok.
4: Lórí ẹni tí ó sọ síta kan ìnísìn nípa bí ó ṣe àmúbọ̀ ìyàwó. Àkọ́kọ́ náà, kán kọ́kọ́ dákun torí Ọlọ́run. Àrò kan pé ayé ti sú mi, kán kọ́kọ́ mú kúrò nínú ìsẹ̀mí ayé wọn. Torí tó máa ń sọ pé kò ṣẹlẹ̀ rí, kò ṣẹlẹ̀ rí, kò sí tuntun nínú ayé. Tán bá ti mọ̀ pé ìsẹ̀mí ayé mi ò sí lọ́wọ́ mi, Ọlọ́run ló ni mí. Òun ló lẹ̀mí mi. Ẹni tí ń dùn mọ́ mi nínú ìsẹ̀mí ayé mi, Ọlọ́run ló fi síbẹ̀. Ẹni tí ò tí dùn mọ́ mi nínú ìsẹ̀mí ayé mi, Ọlọ́run ló fi síbẹ̀. Èyí ò kọ́kọ́ jẹ́ ẹni tí ò kọ́kọ́ fi wọ́n lọ́kàn balẹ̀ náà.
1: All right.
4: Ṣé tán bá go through ayé wọn, tán bá rí tó ń pa wọ́n lẹ́kún tí ó dùn mọ́ wọn, ṣé tán bá tún go through ẹ̀, ṣé kò sí ìtọ́lọ́run fi dùn wọ́n nínú bẹ̀ ni? So ẹ̀yin tẹ́ bá ti wá mọ̀ pé ẹnìnà máhàlẹ̀ yúsírò yúsírò, ọba tó dá tútù náà ló dá gbóná, ọba tó dá líle náà ló dá dídẹ. Ìlàkọjá lásán ni nǹkan tí wọ́n ń sọ yìí. Ìlàkọjá ni tó jẹ́ pé bí exam ni, ìdánwò ni kì í ṣàdánwò.

0: wọ́n á padà rí kọjá rẹ̀ torí tó wákàtí àti ìṣẹ́jú òun yóò tún padà kọjá wọn. Tí wọ́n bá ti wá ṣe sùúrù ohun tí wọ́n ń fẹ́ yóò padà tó wọn lọ́wọ́. Àmọ́ lábala tó ń fẹ́ àkọ́kọ́ ni wípé kán kọ́kọ́ jáládùúrà. Téèyàn bá ti jáládùúrà, téèyàn ṣe sàrá, tó sì nígbàgbọ́ pé ó láníyàn kí tọmọlàkejì náà dáa. Torí pé wọ́n tọ́ fẹ́ jẹ́ kí tìtì ẹ má bàjẹ́, ṣàníyàn rẹ̀ náà dá sí tẹni tó ti dáa. Òun ni ò ní jẹ́ kí iṣẹ́ tó ń bá ń ṣe níkọ̀kọ̀ ni ò ní jẹ́ kó máa dànù mọ́ wọn lọ́wọ́. So tí wọn ò bá sì débi tán lọ, wọn ò ní dúró o. Àmọ́ bì kan Ọlọ́run ti fi pìtàn fún wa, ẹ wò ìgbà kó tó bímọ tó jẹ pé ìgbà tí ìyàwó rẹ̀ padà sọmíìtì ẹrú fún ipa ilẹ̀ tí ń ṣú àwọn ló fi wá padà bímọ lọ, Ọlọ́run ti padà fún wọn lọ́mọ látara ẹrú. Ẹ wo ìgbà yẹn kọ́lọ́run tó dá wọn lóhùn. Ìgbà tọ́lọ́run dá wọn lóhùn bí kọ́lọ́run padà dá ìyàwó náà lóhùn o látàgbà tọ́lọ́run dá ẹrú lóhùn. Tó kán nígbàgbọ́ pé ọba tó dá àwọn ó fi ìgbà àti àkókò sí gbogbo nǹkan tí gbogbo wa bá ń fẹ́ mọ̀jà kánjú. Ìkánjú wa ti pọ̀ jù ká ṣe sùúrù kán dákun torí Ọlọ́run. Tí wọn ò bá sì débi tán lọ, wọn ò ní débi tí wọn ò ní sì dúró. Tí wọ́n padà rí nǹkan tó ń fẹ́ tí ó tẹ wọn lọ́rùn pẹ̀lú sùúrù, ó bẹ́tà ju kán padà wá rọ́ọ̀ṣì láti padà ṣe tí ò ní tọ́jọ́ lọ o. Ìṣẹ̀mí ayé wọn ní dàrú. Wọ́n lọ ló kọ́ tèmi láti ìsàlẹ̀ aláfàtà ńlọrọ̀ yẹn ṣe ń gbà.
1: Ẹ ṣe ọmọ dúpẹ́ sà fún ìmọ̀ràn tẹ́ fún wa. Ẹ̀lú ẹ̀ ká lẹ́wọ̀ ẹ̀ lẹ́m̀bẹ̀ wọn o. Ẹ ṣeun ṣé kò sí ohun yín lọlẹ́ o.
2: A ṣe ìjìnlẹ̀jì oorun mo gbọ́ ẹni tó fẹ́ sọ síta ẹni
1: sọ. All right, ẹ ṣeun.
2: So if ọdẹ nìkan lè fẹ́ sọ fún wọn, kì í ṣe pé kán sọ pé ká ayé sùn. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí ó ṣẹlẹ̀ sí mi náà.
1: All right.
2: Bíi pé mo ìyàwó àkọ́kọ́ tí mo fẹ́ ó bímọ mẹ́ta fún mi. Ìkẹta yẹn wà ní 1.5 years. So mo wá lọ ṣe amáṣe kan níta tí ọmọ kan bímọ fún mi níta. Ẹ bìlíf wípé ọmọ èyí tinú lé yẹn ó dẹ̀ kó gbogbo ọmọ àtẹlẹ́yìn tó wà ní 5 years yẹn ó dá gbogbo wọn sílẹ̀. Ó dẹ̀ lọ kò mú ẹyọ kankan náà ọmọ mẹ́ta ìta yẹn ó dẹ̀ fi gbogbo wọn lẹ̀. Èkejì tí mo fẹ́ níta yẹn àwọn òbí ẹ̀ sọ pé kò lè ṣe ṣe pé kò lè fẹ́ ẹni tó ti níyàwó sílẹ̀. Ó wá ku èyí ó ku Ọlọ́run ó ku àwọn ọmọ yẹn.
1: Kàbíyèsí o.
2: So èmi mo wá ń tọ́ àwọn ọmọ yẹn, èmi mo dá nìkan sí mò ń tọ́ àwọn ọmọ yẹn. Yá lè ṣe ibi tó lọ lọ́kọ sí ó jìnà síbi tí mo wà. Kò sí sọ pé mo fẹ́ lọ gbé ọmọ tí ò tó nǹkan kan lọ fún. Èmi àtàwọn ọmọ mẹ́ta yẹn la jọ ń ṣe àjọ ń fà á títí títí nìsín. Ọmọ tí mo ní ó wà ní 1.5 years tí ìyá ẹ̀ sílẹ̀ yẹn. Ó ti wà ní 4 years nísìn.
1: Ìmọ̀
2: ìyá ẹ̀. So kì í ṣe pé kán sọ pé ayé sún wọn. Téèyàn bá ń gbàdúrà tó dẹ̀ ń fi ọkàn ẹ̀ bá nǹkan tó lọ pé wẹ́ nǹkan tó ṣẹlẹ̀ yìí ó máa padà síwè. So kì í ṣe pé kò sí ẹni tí ó bo ti ẹ̀ mọ́ra ni àwọn tí wọ́n sọ síta yẹn làwọn mọ̀ irú pé tí wọ́n lé o. Ẹni tí ò sọ ti ẹ̀ síta ó le ju tiwọn yẹn lọ. Ṣùgbọ́n àdúrà mi fún wọn ni wípé kán ní ìbẹ̀ lọ́run, kán sì kún fún àdúrà pé gbogbo nǹkan èrò ọkàn kán ti ẹ̀ yọ pé kán yọ ọ̀rọ̀ pé ilé ayé sún wọn yẹn kán yọ kúrò kán kọ́ jòkó lọ́jọ́ kan kán sọ pé well kíní yìí normal tó bá yẹ pé ẹ̀mí mi ló lọ ńkọ́. Kí n kan wò báyẹn pé tó bá ọmọ tó kù yìí tó bá yẹ pé ẹ̀yìn mọ̀ kó nǹkan bóòlù ṣe máa rí so Ọlọ́run ló mọ nǹkan tó ṣẹlẹ̀ ló fi dá ẹ̀mí wọn sí. So àwọn nìkan rò dáadáa kán mọ̀ lọ sọ pé ilé ayé sún wọn.
1: Ó dà ṣeun ẹ ṣeun adúpẹ́ o àmọ́ lórí ẹ kaalẹ́ o. Ẹ kaalẹ́.
3: A kaalẹ́ o wa kú ìtàn.
1: Ẹ ṣeun.
3: Ọpọlọ yẹn ti jọba o.
1: Àmì ẹ ṣeun.
3: Ọmọ àti ìdá Amadi ọ̀sẹ̀ ìwájú o.
1: Àmì ẹ ṣeun.
3: Ṣé lórí ọ̀rọ̀ tí arákùnrin yẹn sọ, ọ̀rọ̀ tó lágbára ni ọlọ́run fi fẹ́ ṣe. Àmọ́ ju gbogbo ẹ̀ lọ, kò sí ìṣòro kan tó kọjá àdúrà. Yàrá sáà mi, kó máa gbọ́ bá kò sí ìṣòro kan tó kọjá àdúrà o. Òun ló kó wá súnmọ́ àwọn ènìyàn Ọlọ́run. Ó ti ní ìgbésẹ̀ kan kò sí Ọlọ́run ọba kò sígbà tọ́lọ́run ọba ò ṣe dáadáa fẹ́ta.
1: All right. Jalo for right now.
4: Yes, sir.
1: To wa si omi oti to wa ninu ike yen o je ki ka fi so yi pe oti yi o oti je gbogbo ila koja eyan teyan ba wa bi oti to ba gbe si abe omi to dabi omi to wa ninu yara dana tabi yara we yan wa bi oti sabe tap water to wa nbe ka ba si omi na si abe oti oti to kun nje ma pe bi oti elerin do bo se dudu yen ta ba si omi si oti ya kun akun osele omi ta wa si si ye yo ma wa bo si ara oti oti yan ma ba ma danu die die oti ya wa fo cup ta da omi ta omi to nti si inu cup yun iyan oti yen yo fo cup yen mo ṣugbọn ki n se igba ta ba si omi si lo ma mo lati pele kan si omiran ni igba kan wa bo se dudun yo fe fufun die ṣugbọn e si ri pe cup ta nlo yi o ti wa nbe tele ṣugbọn gba to mi yen ba rosi yo wa fufun ele ti se bi idonwo elora oti eleni duro e da sinu cup e wa gbe sabe tap yala ninu yara dana ke wa si omi si e ma re ke gbugbu oti yen yo waste dan sugbon mi to njo sinu cup yen oni kan ni yo mo o fi mo wa wi pe arakunrin ti won lo sun won gbon o sun won yi bi oro yin se rinu eni lati ni ifokanbalẹ ninu ara yin eni lati fira yin si ipo to je wipe mi imoro esin te fe se eni lati ni ona kan te eyan laayo lati fi gbe ara yin mo igba kin se ojo te ba lobe ni gbugbu e yo damoran o lati pele kan titi de pele miran ni o oda be nto wo moto to nko lati lo lorin ton lo si lo abuja awon kan yo bole loju ona awon to bole loju ona ina ajo tin yato se titi won olukanu ko lo ni ibuso ti e ti o ti sorire igba teyin ba de ko rita tin eyin na yo mo pe olohun lo sami soro yin eni lati ni soro e ma wo ago alago e ma rira yin ge bi eni ti o ti begbe mu tabi eni to ni ijakule lopo te ba ti nira yin gebe eni to ni ijakule yo nira pupo e ma rira yin be imoran mi tun wa fun yin o ka tun ma lo
4: e sa o loye e ko eto sa Samson le federal program lati Ilorin tita arakunrin to so lati nsin lori pe oun fe para oun lori pe oun amobo kankan kọkọ yọ para yẹn kọkọ yọ kúrò nbẹ náà o kọkọ yọ kúrò nbẹ náà God time is the best kàtẹ́ mi máa ń believe ní àṣẹ tí mo ní believe lè lórí nìyẹn so God time is the best gbogbo àwọn ẹlẹ́sìn kan nìkan wá nígbà tí pé kìnìkan kìnìkan kìnìkan gbogbo yẹn kò sọ̀rọ̀ nbẹ o àdúrà ni kásá máa gba gbogbo gbà tọ́lọ́run bá ṣàyàn fún wọn kó má jẹ kan gbé tí ó tún máa dà wọn láàmú nísìn báyìí sìn ó wà yí gàtí ni pé kóhun fẹyàwó kóhun fẹyàwó kóhun fẹyàwó ń sìn kò tiẹ̀ gbàdúrà ń pé ìyàwó alálùbáríkà ní kọlọ́run ṣe fún mi tó bá fẹ́ tán tó bá pé ìtẹ́ pé a tún máa dẹ̀ láàmú kọ torí nísìn báyìí sìn ìgà ẹni yìí sìn pé kó sáà ti fẹyàwó ìyàwó ni kìnìkan sẹ kìnìkan kìnìkan why can't you pray for the better one so ẹ máa ṣe prayer o kò sẹ́nì kankan tó lè fún yẹn yàwó o kò sẹ́nì kankan ọlọ́run ọba yìí náà ni ó fún yẹn ní tí ó bá yàn kalẹ̀ so àwọn àdẹ̀kọ́ ló máa kéré jù àwọn náà dẹ̀kọ́ ló máa dàgbà jù tí ó ti fẹ́ yàwó so prayer is the best so ẹ máa panic rárá àtọ ẹ dẹ̀ gbajúmọ̀ṣẹ́ wọ́n yín dẹ̀yìn náà ẹ máa quit mo mean by as in ẹ máa cute dada ẹ máa cute ẹ máa dress dada ẹ máa rìnrìn ìdọ̀tí ẹ neat ẹ ṣe bí tẹ pé ọmọ tẹ bá tẹ kẹnu sí gan òun gan náà lè rí pikini den iṣẹ ọwọ yín ẹ jẹ kó ṣàmúlẹ ṣaṣaṣaṣa kẹdẹ fi prayer tó ń di ọlọ́run pè tí ń wà náà gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi ẹ máa gbé tó bọ̀ Samson láti bẹ̀rẹ̀.
1: Ẹ ṣeun fún ìmọ̀ràn tẹ fún wa láti bẹ̀ ẹ já sójú òpólẹ̀ lẹ́ẹ̀kan sí ká tó máa lọ ẹ ká lẹ́
5: kọ́lá alásòkè ló gan mítà gúnbọ́ nílò mítà
1: mítà kọ́lá ẹ̀ka lẹ́sà ìṣeun
5: àwọn ilẹ̀ dùgbẹ̀ tó yìí o
1: ìṣeun
5: èmi náà kí ọ̀rẹ́ ẹ ọ̀pá nílò ìlọrinṣá bàbá tó kí wa àti bàbá kọ́kọ́ àdó àti everybody mo kí wa
1: ìṣeun
5: ọ̀rẹ́ àkọ́bí yes ẹni tí mo fẹ́ràn tí náà ni àti ìyá ṣúkà tẹ́gbọ́n ṣe rí lérí dáàdùn àtó sọ síta lásìn ló jẹ́ kí mi náà padà nǹkan kan ò gbọ́dọ̀ súnyẹ̀ tí bá wà dé nílẹ̀ yìí torí tí wọ́n ń se lọ́rùn kò sẹ́ni tó mọ̀ kankan tí ọlọ́run títí ọkọ̀ kan yẹn kò wá síbi ìṣòro ti fẹ́ pọ̀ mr adétúlà ọ̀tọ̀ làdúà ọ̀tọ̀ ni sàárà kí ọmọ sọ fẹ́ni ó jẹ gómìnà ẹgbẹ́ ẹ̀mọ sàdúà àdúà rẹ ti gbà sàárà lókun tí ọmọ fi gbé ayé tí ẹ bá wọn àmọ́ àtàwà bá ṣe wà á mọ̀ sàdúà á mọ̀ wá sí sàárà díẹ̀ máa bẹ lómìn ní just 100 naira ń gbà mí tó bá ti ní ámì yẹn bí gbà tó jẹ́ pé ìyẹn ọlọ́run gangan ni ọya fáìlì rẹ̀ ń dà ẹ jẹ́ kí n buwọ́ lù ú ẹ̀kejì ni pé pass náà ni kódà gbogbo àtàwọn ẹ̀yìn náà kálukú ni ti ń mánéjì inú márèjì kálukú ni ti ń mánéjì inú ayé kálukú ní nǹkan tó náà mánéjì inú sẹ̀mìrì second topic tí mo fẹ́ sọ nípa àǹtí tí wọ́n sọ pa ọkọ nipa ibaluko something like that se ri ka tell me je Mr. Adetula ko le se kankan lo titi mo stars ti poju yo le me je free to ri mo si like n te gba wole laaro yi pe e mo je e mo mu mi ko ri asko ta wa yi ko se nikan ti o ni mo bi lu se wa lo wa mo bo se wa won na ta yen se ndanu ki o lu si gbiyanju ki ti e no da ka mo gba gbe pin wa ninu aye o eri te to ko mo meta kale na to na manage won ma manage na ni ti won bi fe yawo mi olorun jo da sha awon do kan ba bi ka so kan kan jo mta se da ko
1: eso e ka le o e ka le ti wole o e ja pe call mi e lo e ti wole o
0: Mr. Adetula
1: e ka le ma
0: e ka taro o
1: e se wa dupe ma
0: olorun wa pelu yin e ni mo nira o
1: ami ma se o
0: lọ́nà balẹ̀ ayé gbogbo àtàn sọ látàárọ̀ o
1: àmì àmì
0: àmì kíbà ṣírù láti òṣèré làkàwọn onídọ́là àbátẹ́nà gbogbo yọ́mà adúpẹ́ lọ́wọ́ ọlọ́run wà nímọ̀ nira alágbára ọlọ́run
1: àmì àmì
0: àníṣẹjọ́ dáṣọ ọlọ́run nídìí tó alágbára ọlọ́run
1: àmì
0: àmọ́ wọn ò ní sílé wọ̀ wọn ní táyà ní wọn ní sọkọ fẹ́ àwa náà níṣẹjọ́ dá sí ẹ wọ́n ní ibẹ̀ tó ní sáré ìlàmọ́ kírẹ́tọ̀ náà àti gbogbo alágbà sẹ́rí mo ti ń káàkiri àgbà sábẹ̀mìíràn tí mo dúpẹ́ ọlọ́run kan ní pé padà wọ́n tó ló mo ti fẹ́ sùn tẹ́lẹ̀ náà sẹ́rí ọlọ́run kó ṣàánú wa ni sẹ́rí àwọn bọ́ọ̀sì wa ọlọ́run kó ṣàánú sẹ́rí pé ní láti fọ́ọ̀tì wọn àsìkò ní the best thing àkókò kò kún fáàdù àbáwọn ọ̀pọ̀lọpọ̀ tí ń sọ sọ̀rọ̀ mi yẹn àdúrà ló nídi lọ́kọ́ sì mọ dírẹ́sì ẹ̀rú ọ̀fà dírẹ́sì of the guest náà kó jẹ́ kó wà òkè kó máa múra àdúrà má ṣàdúrà bí àjọ ọmọ alálùbáyé kankan àdúrà kó sì mọ ṣe fàárà ráà lẹbọ àdúrà bóyá mùsùlùmù ni àbí ó jẹ ní mùsùlùmí ni wọn kò ṣe yìí fẹrẹ á lọ ṣọọṣì à ń ṣe kínní kan pé kó jẹ sùn fífẹ ọ kínní kan ọlọrun kó ṣàánú wa kì í ṣàmúbọ o àsìkò ni tó bá sí àwọn tó wà fọlọ mọ sí àwa lọ tán kẹmí ẹ wá lọ èwo ló faramọ nu méjèèjì ní sáré sílà èwo ló faramọ ẹn ó ṣàlẹ nǹkan tó ní adákun ẹ ṣáàjọ ọmọ ọbẹ ẹhún ná it's now 36 tó ṣe Adétúlà ń gbọ ọlọ́kọ́lọ́ ṣáà fún un tó ọlọ́ ṣáà ṣàánú sẹ́mọ̀ táìmù náà sì ní the best girl time is the best
1: bẹ́ẹ̀ni
0: tó yé Adétúlà àtàwọn tó ń gbọ́ fún náà bá sì sùn àdúrà lọ àníbi ó gbàdúrà ọlọ́run mi èmi ni ó fún mi èyí tí ó jẹ́ ọmọ ìyá mi tí ó jẹ́ gbọ́n mi tí ó jẹ́ àbúrò mi tí ò ní dààmú àdúrà yẹn ni kò tẹnu mọ́ lọ́sùn lóru lálẹ́ ọlọ́wà wọlé yìí ó wà ṣàánú ẹ̀ ṣé wá rí ìyá gbogbo èyí tí àwọn èèyàn sọ látara pẹ̀lú ẹni tí wọ́n ní kó pe ọkùnrin kó ti gbá kó ṣàwọn ẹ̀sọ́ yìí mọ̀ ọ̀pẹ ti gbóòní sáìdì yẹn o ọ̀sà jọ sọ tó ask mọ ṣé ẹ rí ọkùnrin oríṣiríṣi làwọn ọkùnrin sáré tilẹ̀ jẹ́ àtọ́ reality ẹni kó ti gbá kó ṣàwọn sẹ́mi kan fẹ́ sọ ni pé bí ayọ̀ bá ti sùn method ni kó lò claim real method ni kó lò ṣé ń gbọ́rọ̀ mi because àwọn ọkùnrin wà dé sọ́ni àwọn agbọ́rọ̀ rí ìyá or something like that. But kó lo wé play method. Dẹ̀ ń wé ọ̀fẹ́ sí lálẹ́ ẹ̀ kó jẹ́ kó yàtọ̀. Àwọn Nàìjíríà kan wà pé kò sí ní gbọ́kùnrin ẹ̀gbọ́n ìgbọ́kùnrin ẹ̀ ṣe yàwó ètò. Tó bá rí lára ìyàwó ẹ̀ yóò wà pé yẹn. Eléyìí wà òkè ó ṣe gbọ́dọ̀ ọ̀pẹ́. Ìyá alágbájọ́ ò tiẹ̀ ti ṣe gbọ́ kó náà máa fẹ́ lọ ẹ̀lọ́ kó máa
1: ṣàwádọ́ kó máa